0: number meji 1 at 3 1,300 lo send ye
1: yes sir
0: si account won ma fun yin la kan ma ma je mu ni sir
1: yes sir
0: yes sir ti awon meje kan gbo mi awon meje yen
1: yes sir
0: won ma tete send message message won lo ma koko wole oluwa wi pe ki awon wonu ma je mu 13,000
1: yes
0: 13,000 awon meje yen ki na message won
1: yes sir
0: ni koko koko wole wi pe awon ti se o yes
1: sir
0: oruko meje akoko ton se 13,000 ton ni ebun woli re o birthday yin re o woli a le wa birthday yin sugbon ebun ore woli yin ojo ibi yin re awonu edidi ojo ta bi yin lo 13,000 yes sir ta ba ti send ye oruko awon meje yen ni mo koko ma pe lori afefe lojo birthday
1: yes sir
0: ti ma de ma ran ase si won won send message
1: yes
0: iye bayi la won se awon to ba se 1003 ka won na send message wi pe ore ebun woli ojo ibi woli 1300 awon wonu ipe yi lo eyin wole sami ipe yen ma la ona fo
1: amen
0: ojo ibi woli ojo ibi mi yo la ona fo
1: amen
0: yo la ona fo
1: amen
0: yo la ona fo
1: amen
0: hello hello oluwa wi pe ki won ma ru ebo yen
2: gbogbo ti to gbo
3: gbogbo eyan to gbo
2: ni agbaye
3: ibi to ba se gbo
2: GTV 05 25 25 28 GTV 05 25 28 GTV 05 25 28 GTV 05 25 28
0: to ba ti se send oruko e o a ma make sure pe anda awon oruko yen awon oruko to ba ti wole a ma ma da oruko yen ni ojo birthday yo si dara fun
1: amen
0: number te ma send yes
1: si number you send it to
0: o ti ni lowo
1: have it already
0: won ma be si ni pe number yen
1: ta call us number
0: 0811 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0991 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0981 0 0990 31 43 43. Ẹ bọjọ ibi wòlíì tó o bá ti rú tiẹ̀, ẹ kọrúkọ yìí, ẹ sẹ́ndì ẹ̀sìn
1: mẹ́sẹ̀j,
0: ẹ sà, màá máa pín orúkọ yẹn jáde ní ọjọ́ ìbí mi láti máa gbẹ̀dúrà fún yín àti ilé rẹ̀ yóò ṣe dára fún
1: mi.
2: Tó bá di July on the 8, 9, and 10
4: ìlọrin o.
2: 8, 9, and 10
4: ìlọrin
2: o. Ẹ múralẹ̀. Ẹyin ilésà. Bẹ́ẹ̀dẹ̀ wòlíì. Ẹ múralẹ̀ o. 11, 12, 13, 14. Ẹ múralẹ̀. Ẹ wá gbé orí òkè. Ọjọ́ mẹ́ta.
4: Ilésà.
2: Wá gbé orí òkè.
4: Ọjọ́ mẹ́ta.
2: Àwọn sango ń bọ̀ bíbà. Àwọn ọlọ́rin ń bọ̀ bíbà. Ẹ̀yin ìlú tó kù. Ọ̀rẹ́. Ilé olújì. Bankẹ́mọ. Mọ́dákẹ́.
4: Oṣogbo.
2: Ẹ̀rìn. Káàkiri.
4: Bẹ́ẹ̀nẹ.
2: Ìgbàrókè. Ìkejì. Ẹ múra o. Ẹ jẹ́ pàdé. Fún ọjọ́ mẹ́ta. Ó máa lágbára. Àwọn ìpàdé yẹn. 7-7 ni. Àwa máa fi òru ṣiṣẹ́ wòlíì. Òru. Iṣẹ́ wòlíì. Víjì kọ́. Iṣẹ́ wòlíì. Ó máa lágbára. So wa rí 7-7. So mọ̀ pé oṣù keje ni.
4: Bẹ́ẹ̀nẹ̀.
2: Má jẹ̀mú. Méje la fẹ́ lò. Èdìdí méje. La fẹ́ lò. Fìtílà ńlá méje. Ní ńlá méje.
4: Bẹ́ẹ̀nẹ̀.
2: La fẹ́ lò. Ago ìgbàlà méje. La fẹ́ lò.
4: Bẹ́ẹ̀nẹ̀.
2: Àti àgbélébú méje. La fẹ́ lò. Àti àpótí ẹ̀rí. Méje.
4: Méje ni o.
2: Gbogbo ẹ̀ ló máa wà lórí pẹpẹ. Ó máa burú
4: gan. Ó máa lágbára sa.
2: Ẹ sà.
4: Sà.
2: Màá wá wo bàdúrà rẹ ọ̀sẹ̀ nígbà. Èdìdí méje. Májẹ̀mú méje.
4: Méje ni.
2: Fìtílà àbẹ́là méje.
4: Ìlà méje.
2: Nílá méje.
4: Ó máa
2: ní agbára sa.
4: Kàbíyèsí o.
2: Fìtílà ńlá méje.

0: àti àpótí ẹ̀rí méje.
1: Yes sir.
0: Orí pẹpẹ ló máa wà.
1: Ó
0: máa lágbára.
1: Má jẹ̀mú nẹ.
0: Ibikíbi ọba wà.
1: Yes sir.
0: O gbúdọ̀ wọ ilé sà.
1: Má bọ̀.
0: Kò sí bógun rẹ̀ ṣe létọ́. Tí àwọn nǹkan yìí. Tí ò ní dojú ìjà kọ.
1: Kábíyèsí o.
0: Ọ̀rọ̀ méje ló gbélé ayé lọ.
1: Yes sir.
0: Èdìdì méje.
1: Méje ni.
0: Ló gbé ọ̀run ró. Ọ̀rọ̀ méje.
1: Méje ni.
0: Orí igi àgbélébu.
1: Yes sir.
0: Iná kí á bá dẹrù.
1: Yes sir.
0: Ọjọ́ méje ni a fi dé ayé. Ní ọjọ́ kẹfà.
1: Yes.
0: Ó dé ènìyàn. Ní ọjọ́ keje.
1: Ọjọ́ keje.
0: Ó sinmi.
1: Yes sir.
0: Ẹ̀yin wọlé náwó sinmi.
1: Lórúkọ Jésù.
0: Má jẹ̀mú ọjọ́ keje. Oṣù keje.
1: Yes sir.
0: Èdìdì ọjọ́ keje. Ẹ̀yin tẹ́ fo sókè náà. Ó máa ṣiṣẹ́ fún ẹ.
1: Jésù.
0: Ẹ múra lẹ̀. God bless you all.
1: Ọlọ́mọ àbúkọ wọ yóò.
0: Yóò dára fún ọ.
1: Amen.
0: Ìwọ gángan.
1: Lẹ́rìí.

0: ìran ńlá tí mo gri ẹ̀yin tí ẹ ò kí ń dẹ̀jà àti ẹ̀yin tẹ́ ẹ gbá ọlọ́run gbọ́ tẹ́ ò dẹ̀ fẹ́ wàhálà ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ gba ọ̀rọ̀ mi gbọ́ bí olúwa ti wí o ó ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ lọ́nà àti ètò ìdìbò gbogbo àtàwọn nǹkan tí ò tí farahàn tá a gbọ́dọ̀ pray tọ́lọ́n dẹ̀ gbọ́dọ̀ kó gbogbo àwọn tí ó bá kó yọyọ toró ní bá ti ẹ̀ pọ̀ òun ṣàánú fáwọn tóun bá ṣàánú fún ni ẹni tó bá dẹ̀ lè borí àkókò yìí ó ní òrí ẹ̀yìn ogun ẹ wá wo ohun tí olúwa sọ ó ní kìlọ̀ kí gbogbo ènìyàn kán lọ rú ẹbọ ààbò bí mo ṣe gbọ́ rèé kọ́lọ́run ó jọ ká má ṣe rí ẹni tí ó yìn mú pé ebi ń pa eléyìí ni ebi 200 naira àwa pa mí bí o olúwa ní 200 naira lórí ọmọ kọ̀ọ̀kan àti lórí ara rẹ ìwọ nìkan tó ń gbọ́ mi 200 naira ni ìwọ yóò send sí àkáǹtì arúgbó ọjọ́ pé mo rú ẹbu ààbò ààbò kò dájú lórí mi ò gbọ́dọ̀ parẹ́ mákòókò yìí gbogbo ènìyàn lọ kakuléètì ìdílé rẹ nínú ìgbàgbọ́ bó ló ṣe rí 200 naira láti sọ ọrẹ ààbò káyé kó má ṣe parẹ́ mọ́ kí wọn náà má parẹ́ máyé o ìjìnlẹ̀ rèé àkáǹtì tẹ́ ní lọ́wọ́ lárúgbó ọjọ́ náà lẹ́ ò ṣe sí ẹgbà tẹ́ ẹ bá ní báyìí 1 9 6 6 8 3 4 0 2 5 a gbé God's Covenant Prayer Ministry jáde Access Bank ni o sáré tugbọ́ lẹ́ẹ̀kan sí 1 9 6 6 8 3 4 0 2 5 God's Covenant Prayer Ministry Access Bank ẹbọ ààbò wà ní olúwa mo rú ẹbọ ààbò má jẹ́ ń parẹ́ má yé lára.
1: Nàwó ẹ̀ sókè. Sọpẹ́ lórúkọ Jésù. Olúwa má jà yé mú mi sẹ́. Mẹ́jà yé mú ọmọ mi. Ẹ jọ kí ẹnìkan pariwo tẹ̀lé mi. Sọ pé olúwa ní olùṣọ́àgùntàn mi. Èmi kì yóò ṣaláìní. Ó mú mi dùbúlẹ̀. Inú pápá oko tútù. Ó tu ọkàn mi lára. Ó mú mi lọ nípa ọ̀nà òdodo. Nítorí orúkọ rẹ̀. Bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìjì ikú èmi kì yóò bẹ̀rù ibìkan nítorí tí ìwọ́ pẹ̀lú mi ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú wọ́n dẹ̀ ń tì mí lẹ́yìn láti onílọ ìwọ́ tẹ́tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lójú àwọn ọ̀tá mi aago mi sì kú àkúwọ́ sílẹ̀ so látòní lọ báyìí èmi Peter Dékúlé ire àti àánú ni yóò máa tẹ̀mí lẹ́yìn lọ́jọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbé inú ilé Olúwa láti ìgbà yìí lọ àti láíláílá.
0: Ìlọrin o ẹ kú oríire kalẹ̀ ìgbésẹ̀ arúgbó ọjọ́ láàárọ̀ Friday ọ̀sẹ̀ tuntun táwọ̀ yìí yóò kọjá tèyí tó lọ ìgbésẹ̀ jáde pé kí gbogbo ènìyàn lọ prepare ẹ gbọ́ ibo lẹ́tìrí ẹ̀kọ́ eléwé àti ohun tó ń pè ní àádùn now ògòdé o gbogbo ènìyàn ẹ gbọdọ̀ wáyé asán mọ́ ẹ gé ètì ẹ̀kọ́ eléwé àti àádùn tán máa ń jẹ olúwa sọ pé nínú pàdé olókàlùkò ti sí ẹ̀kọ́ ẹ̀ á pray lẹ́bàjẹ́ ìgbésẹ̀ tó le ni ta ló fẹ́ jẹun bí ọba ta ni ò fẹ́ jẹ̀kọrò ẹ gbọ́ ta ló fẹ́ jóúnjẹ ọmọ ẹ gbọ́ ta ni ò fẹ́ kí wọ́n gbé ìṣe tó ń fẹ́ lòmíì ó di ìpàdé arúgbó ọjọ́ àárọ̀ friday ni o aago mẹ́jọ àárọ̀ agbèwọ̀ 1 lọ́sàn-án emi wa nko bo sweet ta pe fun gbogbo eniyan e gbodo la fun ifokanbale ta ni o fe je koro ta ni o fe fi eku sodun yi oluwa ti kilo fun mi pe ofe ni sweet fun gbogbo eniyan e get adun ke le get eko elewe e mu yen wa fun ra yin a wa pade ta ba tin bo e sa mo bere feyin te darugbo ojo ri wa ni side of garage lo kokon lo na wa wa bere killan ko junction of garage lo wa to ba ti de killan ko junction yen bere pe arugbo ojo lo lo awon olokada ti mo ruwo si gbe be aro friday ago mejo sa go kan arugbo ojo ni lorin gbogbo eniyan e ma bo

0: kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀kùn kedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí a bí ní fún mi lẹ́bí wa bí. Bí a SAPPY.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working.

alright ni o ga de jise la rato ni sa pa bi ati sa pa to se ble bi ko soko to ga de tu fe ma tu ya gbarin solode bi ma to yin gege bi nkan je lo ka lo lon la fani la ti ma gbe ra wa debe jese mengwe o ye dede yin tete le orile de gesi England England lo sinu idije fe ye agbaye bo ma kede kan sara si yin e ku yo opolojo tana ne pataki julo eyin te je tarike e ku fomo eniyan se ba kana eyin te duro kokoroko duro kakaraka duro gidigba chati leyin forile de bejo eyin na e ma kede ku orire ojo tana yen se ra won orile de mejeje yi won pada wa lateyin lati ni ijawo olubori ninu awon fese won se won ti won gba lojo tana ni ki ma toyin ki ma bololo ba won Mari seju medogo o lo gbo ntagi atamatasi ba logun iko agba bo lori le de gesi England England arike en omo do mejile mejile logban 32 years of age o gba bolu meji wanu awon tori le de England la be oluko ni tomato ko ton bi lanfani la ti pada wa lateyin bi keburesi la ra iko agba bolu ori le de DR Congo Aba wan soro ne pa gba bolu yi eyen arike gege bi kan se lo o ti lanfani la ti pa itan ele ti agba bolu mani gbagbe omo bibi orile de brazil pele ele to ko o ti pare o eyen ninu iwe ite idije fe ya agbaye simply because ami ayo ni beji ele tawon ele de gesi te won pe ni brave ele ti arike o gba wonu awon lojo tana yen lo ti vidigo metala eyen 13 go Eti o ti gba wonu awon eyen ta ba nsoro ne pa idije fe ya agbaye niyan ba kan na ta ba tu wa nsoro ne pa bolu agba bolu ele to ja wi pe o gba bolu to po julo wonu awon fori le de England ne nu idije fe ya agbaye benu sohun o kuro loro arike ne tori po ni jobo jobo lapa o le dasha mo keke o ti ni akosile Go metala, 13 goals, eyi to fi ju titare. Gary Linka lo, ele to ti ni akole go mewa, eye to go si pere, nigba itan igbesi aye re, gege bi agba bolu, ba kan na, ta ba wa ka gbogbo go, ele ti arike, to ti gba wonu awon papo, eyan fori le de England, England, la todun 2015. Ele to ti ni farahan koko eyen fu iko agba oje tori le de gesi eje leyin mo wi pe o ti di go 84 84 go nenu farahan 118 118 appearances niyan ki ma wa to yen Oti si agba bolu kokan la tori le de gesi to si ni rufe akole be ri o gege bi kan se wa lo be won se ni ijawo olubori lojo tana yen oluko ni won eyan to ma tu ko alaye ti jagode mimo bori yin fa won agba bolu ohun o ni won se se takotakun won de se dada won se bebe yato si bebe o ni koda se ri ijawo olubori ele ti won ni lojo tana yen o ni egbo O ni won deserve en goraye gege bi tare tomato ko o je oluko ni pa gba bolu orile de gesi bo se soro yen chalaye o le mi lanfani lati farabalẹ gbe si eyin leti kinkin yen pa kan na eje leyin mo we pe loru mojumo ni iko gba bolu orile de America
bo ti le je wi pe won gba card pupa eyan re card eyan futare folare balogun amade ba sugbon won pada boju ipa gba ball orilede gosana and evergona won pada boju won je o pelu ami ayo meji to wu kon gbe niyan ba kan na ipa gba ball orilede bejo awon pada wa lateyin lati samba teya eyan modi kwa gba ball orilede senegal pelu ami ayo meta si meji niyan o bo je je niyan lori owo ti fe ye agbaye yen e ja ma kira wa pe akoju mana a tu koju mama yeske lapa bi ati lapa to semble bi ko o kede tutu segere eyan la roto ne o tu fe ma boko lo fa eyan gboro aye o ye leti pe irode ti pe a cheche yo ro kede tu joju bele wuna o tun fe ma tara awon temi wa nbere we pe jo ma tara be ko ne tara mo loke eji temi a kin so ma se e bi yen le e jajo ka bara bo sekere temle bi ko o le lava na ti da to fe le yo raya e tori pe sekere te ri yo se ko pa lo gun jago se foba mu le west for wo ya tu ma boko lo fa ngboro aye ki sokoto ko ma tu ya gba ni jo ngboro aye niyan bere la todo number 1 ti alapa bi agbara ta se gbogbo bra broadcast limited fa mi mo sino special apostle awo tu yi fa mi mi gbogun ye edamo wa ma battalion eyan kan jojo bi population china abu ni ma wo be abun ni mask ratio ayo gberun yen lateyan ba me o ye papa wa ra ka sini momo pula ni dagba eyan pupu lele ni momo ko sara sawa ma barbecue te ma pizza eyan lawon ma gboro nje o ko mo ni janu omo yeske ayo de je yo la loko mi e westport mr legacy kali awa toni josha eyan me weda eyin temi la wa panu pamapo te lo mo baba tisha ele so mi laarin gbogbo awon akoroyin akaroyin re daraya le de yoruba ti aponbele olongo ba lo pe ori be o yo bere gege ma lo sule westbo boko lo fa e je bere si ni koki bishop bishop kini yen ka ko bole la roto ni bere latari gbogbo le wa nigeria e je mo lati nu iko agba bolu ore látinú ikọ̀ gbé bọ́ọ̀lù rivers united nìyẹn ẹni wọ́n wíkì ni wọ́n sọ lápá bẹ̀ lábẹ́ olùkọ́ ni wọ́n ẹ̀yẹ fìnídìjọ wọ́n ti kéde ẹ̀ o wọ́n ní ekebuke ekebuke james ó ti wá darapọ̀ mọ́ wọn ẹ̀rọ agbá bọ́ọ̀lù tó já wípé mochemoche rẹ̀ ó kẹ̀dẹ̀ láǹfààní láti dá mochemoche dáadáa nìyẹn látinú ikọ̀ gbé bọ́ọ̀lù kún kàlífà ẹ̀yẹ láti ìlú òwèrè ní ìpínlẹ̀ imo ó ń bẹ̀ gangan lágbá bọ́ọ̀lù yẹn ekebuke ekebuke jẹ tó kẹdẹ ti láǹfààní láti gbórí wọnú ikọ̀ agbábọ́ọ̀lù rivers united pẹ̀lú àdéhùn ọlọ́dún méjì kọ́ngbẹ́kọ́ngbẹ́ nìyẹn ó yẹ ṣe kí ìbò kó lọ fà kí n gbé sí yín létí wípé owó tí ó máa gbà èèyàn lóṣooṣù ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira nìyẹn o gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe tó mi lọ́wọ́ ó ṣe ń bẹ lápá àtọ̀dọ̀ mi bí màá ní ìgbé ẹdẹ́bẹ̀ mo ti jẹ́ ẹ̀bẹ́ta ó yẹ mo ṣì ń bẹ́ńbẹ̀ èèyàn láàrin gbogbo ilẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ lọ́wọ́ tá a wà yìí ikọ̀ gbé bọ́ọ̀lù rachel b eléyìí tó já wípé wọ́n ṣẹ̀ ní ìgbéga ẹ̀yẹn wá sí ní ìdíje nàìjíríà premier football ìdíje league àgbọ̀kúta torílẹ̀-èdè wa nàìjíríà tó já wípé tó bá di sáà ìgbà bọ́ọ̀lù 2026-2027 eléyìí tí yóò bẹ̀rẹ̀ àìsàn lọ́jọ́ kẹjọ lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ wọ́n máa láǹfààní láti máa lo dọ́là lápá bẹ̀ wọ́n ti jẹ́ kódi mímọ̀ aláwọn náà ti padà gbé ìrànwọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù lápá ẹ̀yìn ìyẹn lọ́wọ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ nìyẹn ìyẹn gabriel jacob sunday látinú ikọ̀ agbábọ́ọ̀lù jigawa golden star ó ń bẹ̀ gangan ni wọ́n ti láǹfààní láti gbé ìràwọ̀ agbábọ́ọ̀lù lápá ẹ̀yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́rọ̀ yẹn sí mi létí ọmọ ìyá mi mo ti jẹ́ ẹ̀bẹ́ta mo fi yẹn lẹ̀ mo tún pàjọ́ kàwé yẹn sápá wájú ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù wòrè niger tornado gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ kẹ́ẹ́ sáré boko lọ fà kó o lọ láǹfààní láti dá tiẹ̀ mọ̀ kó má bàa dàbá mọ̀ gbòòrò ayé olùkọ́ nígbà kan náà fún ikọ̀ agbábọ́ọ̀lù kwara united.
o tun je oluko ni eyan ni sa igba bolu to koja wo ipa gba bolu te kanami woro eyan ni pele brono o so ni patare alagba kabiru dogo won ti kede re o gege bi oluko ni ayanran na wo ipa gba bolu Niger Tornado saaju idije Nigeria Premier Football League todun 2026-2027 gege bi royan yan wo kede se to mi lowo adun olodun meta kongbe Wondo Gbontagi Oluko ni yen to lanfani lati towo bo pelu iko gbe bolu Niger Tornado eyan nilu mi na se solu lu pinle Niger gaga gani o ngba ti won kede lanfani lati kan salaye won ne gbo ki

kẹ́kẹ́dẹ̀ dúró re lápá abẹ̀ yẹn orí yín bẹ̀ wẹ́ dẹ̀ yín tẹ̀ ń bẹ̀ lójú òpó ayélujára yẹn ẹ bó kó lọ fà ẹ jẹ́ kó lọ lógúnlógún ẹ jẹ́ kó lọ lọ́gbọ̀lọ́gbọ̀n ẹ jẹ́ kí wọ́n rí mi gbọ́ kí wọ́n rí mi wò káàkiri tùbútù rólẹ̀ àgbáláyé fẹ́mílẹ́ bí kọ́ ẹ jẹ́ kó dé wọ̀rùn ẹ jẹ́ kó dé gúúsù ó dẹ̀dẹ̀ la ọrùn ó ṣe máa jẹ́ nìyẹn fẹ́mílẹ́ bí kọ́ àwọn onígbàwọ́ ń gbọ̀wọ́ báwo bá gbàwọ́ ń gbọ̀wọ́ àwọn a máa tẹ́ni àwọn adẹ̀kẹ̀dẹ̀ ya ó yẹ wẹ́sbọ̀ ó yá tún kàwé sọ́gbà wájú a sáré mu ní àtọ́dọ̀ àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré nínú ìdíje wimbledon eléyìí gàdẹ̀ ń lọ lọ́wọ́ ẹjẹ mú kan wá ń bẹ̀ fún onífẹ́rẹ́ ń jógi sétí ìgbọ̀yìn nítorí pé gírì ògbóǹtagì agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré tó jẹ́ mọ́ni gbàgbé lóbìnrin fẹ́rẹ́nà wílẹ̀ wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ó ṣeéṣe kò má le láǹfààní ẹ̀yẹ láti pa wọn kópa ẹ̀yẹ nínú ilé tá a mọ̀ sí dọ́bù ẹ̀yẹ tá a mọ̀ sí oníbejì gangan nìyẹn fẹ́mílẹ́ bí kọ́ wọ́n láláyé yẹn ó ti ní jú rè èyàn lékún rẹ ọtún gangan nìyẹn láàkò tó kọkọ láǹfààní láti farahàn tó sì pàdánù sọwọ ọmọ ikọ̀ ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè maya ọmọ orílẹ̀-èdè australia oje tó jẹ́ ọmọ ẹni ogún ọdún èyàn maya join ó gangan ló pàdánù sọwọ rẹ pẹ̀lú ẹ̀mí ayò mẹ́fà sí mẹ́ta mẹ́fà sí méje mẹ́fà sí mẹ́ta gangan nìyẹn o wọ́n ní lẹ́yìn náà olójà wípé serena williams ó ṣe bẹ́ẹ̀ gbé ń júrì ilé tí wọ́n ti ń wòye tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó ṣeéṣe kó jẹ́ wípé òun àti àbúrò rẹ̀ ó gangan ni wọ́n jọ láǹfààní láti pín papọ̀ èyẹ ló ní dọ́bù gangan ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí wọ́n ní kò dájú o kò dájú tàdá wípé ó ṣeéṣe kí yóò kópa èyẹ lórí ìyẹn gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ń gbòòrò ayé nìyẹn ọmọ ìyá mi ó fara balẹ̀ fún ọmọ fàásí ẹ lára ó gẹ̀dẹ̀ ti gbọ́ngbòrò ayé ó yá ẹjẹ́ máa lọ ní kọ́ọ̀kọ̀ọ̀kan ló ní kéṣekéṣe kàṣàkàṣà ẹ̀yẹ sí agbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ẹjẹ́ kọ́kọ́ mọ̀ láti inú ikọ̀ agbábọ́ọ̀lù nottingham forest àwọn agíjú bẹ̀rù àwọn aráabí láàrin oṣù bíi mélòó kan ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé wọ́n ti lo olùkọ́ni mẹ́rin báyìí nítorí pé lọ́jọ́ ọ̀tàná ikọ̀ agbábọ́ọ̀lù nottingham forest victor pereira wọ́n tún ní àlàyé máa lọlé bàbá tiẹ̀ o ṣe o ẹ̀wà máa lọ orin tí ikọ̀ agbábọ́ọ̀lù nottingham forest elé tí wọ́n kọ fún victor pereira nìyẹn tó jẹ́ agbábọ́ọ̀lù mani gbàgbé nínú ikọ̀ agbábọ́ọ̀lù arsenal gbà kaana tó jẹ́ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù nottingham forest rọ́wọ́ yìí gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń tómi lọ́wọ́ ajá balẹ̀ bẹ́ẹ̀ mú kọ́lọ́kọ́ tí ẹ rọ́bà wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ó ṣeéṣe kó jẹ́ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù crystal palace ìyẹn gbà kaana mò ń sọ nípa oliver glasner ó gangan ni ó pàṣẹ nítorí pé ọ̀rọ̀ ti débi tí ó mú yẹ́ẹ̀sì ó ti débi tó lápẹrẹ ìyẹn ìdúnadúrà láàrin ara wọn nìyẹn ó yẹ jẹ́ ń sáré gbé débẹ̀ àwọn olùkọ́ni ó tó bíi mẹ́rin ilé tí ikọ̀ agbábọ́ọ̀lù nottingham forest tẹ́wọ́n ti lò láàrin bíi ọjọ́ bíi mélòó kan láàrin bíi oṣù bíi mélòó kan lára wọn láti rí tare láti rí sọ̀ǹdáṣì bákan náà láàrin ángẹ́ pọ̀sẹ̀kólò òun náà ń bẹ lára wọn kódà ṣe wá rí victor pereira yìí òun ló tún jẹ́ ìkẹta kó tó di pé wọ́n tún fẹ́ wá lọ gbé oliver glasner égbè ó dá bó ṣe jẹ́ gangan nìyẹn kò bẹ́jọ́ dé láàrin ọjọ́ mẹ́rìnléníàádọ́fà àárín ọjọ́ mẹ́rìnléníàádọ́fà 114 days ó ní wọ́n fi lo olùkọ́ni mẹ́rin nottingham forest bó ṣe jẹ́ nìyẹn ó yá mọ́ fi yẹn lé àwọn gédéńgbé a westbourne tún gbà wọ́n tiẹ̀ débẹ̀ já wọn bẹ́ta olúwájú òjò bíbí tẹ̀kì mo ti rí ẹ lápá ọbẹ̀ yẹn àwo tèmi ìmọ̀lẹ́ tèmi mi ìgbọ́kọ̀ ẹ ẹbí ní sọ̀jẹ́ labí alayé ti gbórí wọlé sápá ọbẹ̀ yẹn ó yá bàmí abdulrasheed adélábújà gàbọ́n gbogbo ṣẹ́sìn ní gbogbo ajégúnlẹ̀ ńlẹ̀ ìlọrin owó ọkọ̀ ajé ara ṣídá ó yẹ máa jẹun lọ kò sáwẹ̀ ẹ máa gà sọlọ gà sọ bọ̀ ń gbòòrò ayé nìyẹn ó yá

ṣí sáyé ṣí pépé wà ní òmìnira pẹ̀lú ferobin iron fún ìwà àti fún ẹ̀mí ara tó jí pépé ọkàn tó wà lálàáfíà ferobin ní tiwa ferobin iron àti folic acid kò sófò mọ́ owó rẹ̀ bápò rẹ̀ ó sì wà lárọ̀ọ́wọ́tó oògùn olómi tí ń ṣọ̀rẹ́ ọmọdé rí i wípé o yege lójoojúmọ́ ferobin ní ọ̀nà ferobin láti iléeṣẹ́ 15 healthcare plc ó wà ní gbogbo ilé ìtajà oògùn jákèjádò orílẹ̀-èdè ferobin èròjà afúnilẹ́jẹ̀ tó dájú

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí ti. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlòrọ̀. Ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bọ́bá wa di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: bẹ́ o ṣe bí ṣòkòtò àrán lẹ̀ ń wò lórúkún ojú alápatà ń kan kísà lẹ́yìn òdi ibi ta bá ti wá ń jẹun bí ikun ọ̀jọ̀gbọ́n ò gbọ́dọ̀ máa bá wọn sọ̀rọ̀ kẹlẹ̀bẹ̀ nílẹ̀ onílọ́wúrọ̀ tó ní ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ròyìn sọ́ni kan dá mọ́rẹ̀ tí pọ̀ sẹ́fùn tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara òní ní ọjọ́bọ̀ ọjọ́ keje nínú oṣù keje ọ̀sàrà oṣù ọdún tí a wà yé àkèyí káàbọ̀ sórí akọ́tún ètò àtúpalẹ̀ ròyìn ní kànídá mọ́rẹ̀tì pọ̀ sẹ́fùn nílùú ìlọrin ní ìpínlẹ̀ kọ́rà ọ̀dọ̀ tí ń bolẹ̀ ṣe ń pe àwọn kan báyìí wọ́n ti gbé ke sí ọ̀sọ̀rọ̀ sódípò ògùn ẹ̀jẹ̀ ni fún wọn fẹ́ kanu sí i àwọn biráfẹ̀ àwọn gírèsì àwọn ọlá tó wà wájú mi báyìí bẹ̀rúkà ré tọ́fẹ́ já sínú omi lákòókò tá a wà yé ìṣẹ́ tí ìròyìn ni ohun wọlé tí kì í ṣe pàǹda tó jà láwọn ilẹ̀ ibìkan nílẹ̀ ìbàdàn àmọ̀lá láfúrè àti àbúlé wédú ẹrògùn fẹ́ni ogun pani ní nǹkan bíi aago mẹ́jọ òwúrọ̀ kọjá ìṣẹ́jú kan taiwo adéyẹmí
1: lókọ mi kórí ó bọ kó wáyọ ní bílárì lọ ọdún bá ti gba tẹnanti tó jù lọ ọgbọn nǹkan yànnà mo ti mọ pé tẹnanti tí mo gbà ń jọ tọọsẹ yìí kó ló wà fi kó àwẹ kà ni ó lè gbọdọ pàwẹ wá sọfíìsì ń jọ tọọsẹ
0: aláìníkan sí
1: eléjì rẹ o àwọn àgbàbọ wọn ní ọkẹrẹ tí ó gun igi ọgẹdẹ mọ ni o èékánná rẹ yóò mú sáfáfá o ẹ kú dédé àsìkò yín gbogbo àyíká yìí tẹtí gbọ wa lójúmọ tòní ọdẹ ò dáa bí ọkọ yín kọ ọya yín kọ àwọn ọmọ yín kọ nǹkan ò ní ṣe wà wàhálà máa gbé ohun tó dáa ṣe ẹ gbọ a tún gbé ohun tẹ ẹ mọ jẹdẹ oyún mọ àdúgbò àni ẹkọ gbóná àtúpalẹ ròyìn ó mọ tún ṣógun bá ẹ já jọ mọ yọ ọmọ lóní sẹlẹsẹ bó ti ń kú mu bí ìdodo ẹfọn lẹgbẹgbẹ lájọ mọ ganu sí gbẹnu sí gbẹnu sẹ tásì jọ mọ tẹlé lọkọọkan èjè ìjà àwọn méjèèjì tájọ púpọ tíkíní ọhún ó tún fi kọ bí ìsàlẹ jọlọ ọfun náà lẹ ń gbóhùn wa ìsinmi ọlárẹwájú òye wọlé o.
0: tó gbẹnu sẹ gbẹnu tẹlé ganu sí the nation lókè tábìlì nigerian tribune leadership vangard punch abebele wọn kò kọlẹ lóhùn rọ tòní.
1: ọ̀rọ̀ ẹlẹ́jù rẹ̀ ó dáyọ̀ mọ̀ the nation bẹ́ẹ̀ bí the cable bẹ́ẹ̀ bí vangard leadership guardian the sun gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ta bọ́nà àwọn ríẹríẹ síwájú tèmi lójúmọ́ tòní.
0: tó ọlọ́ọ̀ jẹ́ ẹ̀kú kẹ̀kẹ́ ìròyìn mi lówùúrọ̀ tòní the nation onáwọ̀mọ̀ gbámù kẹ̀kẹ́ ìròyìn ọ̀hún wájú ààrẹ tinubu mo gbẹ̀dẹ̀ lówùúrọ̀ tòní tó ní ọba tó bá jẹ tó bá kó iyùn sílẹ̀ aráàlú nígbàgbé rẹ̀ fásitì jẹ tó bá tún kó iyùn náà kún lẹ́ẹ̀kọ́ ìtàn nígbàgbé rẹ̀ ààrẹ ilẹ̀ yìí bọ́lá ahmed tinubu lánàá ọjọ́rùú ti fìlẹ́dẹ̀ ìfarajìn ìṣàkóso rẹ̀ láti rí pé ó mú àtúnṣe débá ẹ̀ka àwọn ọ̀nà tí wọ́n rìn lórílẹ̀ lórílẹ̀-èdè yìí bí ààrẹ ṣiṣẹ́ lójú ṣíṣe apá àkọ́kọ́ ojú ọ̀nà márùn máa ń ṣàna tó lọ láti anguaka kaduna délù jọ̀sí ọ̀nà ọmọ ló wà lára ọ̀nà ebùsọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin tó lọ láti anguaka bauchi gombe débíù àti ìlú màdógòrè ààrẹ tẹnumọ wípé wo ojú ọ̀nà òun náà ni láti rí pé wọ́n ṣe ìrànwọ́ fún ìdàgbàsókè ọrọ̀ ajé ilẹ̀ the nation ní ọ̀rọ̀ tòní ọ̀la
1: eléjì rẹ̀ ó fẹ́rẹ̀ gẹ̀gẹ́ ó dìwọ̀ nínú ìwé ìròyìn the nation tó jáde lójúmọ̀ tòní kíni wọ́n wí kíni wọ́n sọ nígboro ayé o wọn ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n mọ̀ ti mú àdínkù bá iye owó èyí tí wọ́n gbé lórí àwọn ọjà tí wọ́n kó wọlé láti ilẹ̀ òkèèrè wọn ní ọ̀kan lára ìgbésẹ̀ láti mú kí nǹkan ó dẹrùn wọkuwọku fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà mọ̀ ni o ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ni wọ́n mọ̀ ti jáde sí bọmbọ lójúmọ̀ tòní bí wọ́n ti ń gbégbé sí akin o wọ́n mú gègé àti tọ́kàndá wọ́n buwọ́ lu ka wọ́n mú àdínkù bá iye owó orí èyí tá a mọ̀ sí import levy léyìí tí wọ́n ní wọ́n gbélé àwọn ohun èlò èyí tí wọ́n kó wọlé láti ilẹ̀ òkèèrè lọ́kọ̀kẹ́jẹ pàápàá jùlọ ọkọ̀ èyí tó jẹ́ tuntun àti èyí tí wọ́n ti lò tá a mọ̀ sí new and used vehicles wọ́n ní ìgbésí ọ̀hún ló ń bẹ lára ìlànà ọ̀tun láti mọ̀ pa owó wọlé lábẹ́nú fún tọdún 2026 gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí bí wọ́n ti fi léde gbangba gbangba wọ́n ní kinní ọ̀hún yóò mọ̀ tún mú kárakó tún tẹrú tọmọ ìwé àtàgbà orílẹ̀-èdè nàìjíríà pápá jùlọ kíkó ọkọ̀ wọlé láti òkè òkun o wọn ní kinní ọ̀hún yóò túbọ̀ mú kí ìgbáyé gbádùn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pápá jùlọ àwọn tí wọ́n ń bẹ lágbọnrin kinní ọ̀hún kó ba lè mú yẹ̀sì délẹ̀délẹ̀ fún àti fún gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ láti ra ọkọ̀ lọ́dún tá a wà yìí o wọn ní ìgbésí akin ọ̀hún ló mọ̀ ti gbéra sọ ló gbìnà yá ní ọjọ́ kìíní oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ gangan ọgbà bọ́lá sílẹ̀ lónìí ṣókí the nation ló ṣẹ̀rí ẹ̀ laaro to ni lejire
0: to Nigerian Tribune mo gba mu loworo to ni olare o di sakewu to ngba owo ori
1: kilo fi mi we
0: sakewu
1: keji dasi ni
0: wo okay Nigerian Tribune ti mo gba mu loworo to ni 10 ni mo leji lo keke royin ti mo gun loworo to ni waju eni kan mo mo gbede to ni ewo ebe to ba ti si ile lati jiyan ija kade mesita nile ye fun ise odede fun ma e te kesi omo ye fun ipa re fun egbe oselu alatako Nigerian Democratic Congress ADC Peter be pe pe ko wa sagbangba kan jo wa soro kan tu to soju ara won lori oro isijoba o wa fi esu kan Peter be pe pe omo omo fa ma tabuku ohun ni umae omo fun won lede nigba to soro lana ojo ru nigba to se ifilole sise oju ona ma rose to lo lati ilu anguaka de lu jose o tenumo ori ewo o bi lai pe yi o mo mo benu atelu awon ona japo lori lede ye lati tabukun ni Nigerian Tribune so loro to ni ola
1: oda elejire kini won wi kini won so ni gboro aye o ofere gege bo tin lo loni weku le mo feti ko loni kon gbe kon gbe kon bo ki loni weku elele o di wo ninu wero yin di cable to jade lojumatu ni ipinle oyo ibe ni mo mo bale ka si lojumatu ni o won je ko di mo wi pe awon oluko ni ipinle oyo ni won mo ti sewele iyan se lodi wiwo seran eyi ti won ti sajugun le o lori ikominu leka eto abo ipinle ohun egbe awon oluko Oh, Thomas, Nigeria Union of Teachers, NUT. Ni won ma ti jade si bombo, bi won ti sewele iyen selodi alai ni gbendeke. Eyi ti won ti sajugun le o, papa julo awon oluko ni ipinle Oyo latara ase yi ti won lo wa latodo igbimo alase apapo fun egbe ohun. Gege bi wero in the cable bo ti seri eganu siroyin. Lojumo to ni won ni ninu atejade eyi ti won fi lede gamboro si gboro aye o ni ojoro eni tin se alaga fun egbe NUT eka ti ipinle Oyo, iyen Azam Fatai ma ni ti se akowe fun egbe ohun olukayode salami amejeje ni won mo juma buwa lu kini oloko kejeje won je ko di mo pe ipinu na lo mo waye o leyin opoloko agbeyewo eyi ti won se bi nkan ti re lagbon eto abo ipinle ohun ati oniru arowa eyi ti won lo wa latodo awon agbagba to je sebi te ma won lenu loro to fi dori ijoba ipinle Oyo lo ni soki agba balance re di cable lo seri oro laaro to ni elejire
0: to leadership mo gba mo lowuro to ni olare eni ipinle Oyo oni oni kila ko si gbedu oro ye akeke obirin ni fasiti ti ijoba ipinle Osun yi ni Osun ti oporuko re ni arabirin Ademola ti fi esukan awon ologun ton sise nile ise ologun to wa nilu Osogbo pe won tabuku re nipa ibalopo nigba ti awon ologun won yabo ilegbe awon akeko nigba to soro ni ana ojaje ninu fonra ohun to gbena ya akeko won salaye pe awon omo ologun ohun o don fi pa wonu le re nigba ton da lowo o tesiwaju pe ikalara won o fun ohun lorun ma ba luwe to nwa se pe o fe tabukun ohun nipa ibalopo amo to nke gbajare to si moribo dasi fun loro to ni ola
1: to aye yi to mu mo tun gbenu tan kolowo sanu ni oda eyi ja lo tarata o di wo ninu wero yin daily post to jade lojumo to ni eh won mama wi pe egbe oselu PDP si wa laye wa laye apabio lo so be fun wike o eni ti se are ilegbimo asofin agba lorilede wa Nigeria alagba Godswill Apabio ni ojoru o ni o mo ti so kini ohun di awada keri keri gba o bi o tin yo su tete si egbe oselu People's Democratic Party PDP be lo je ko di mo bi pe ohun ya lenu lo mo je gba o bi pe egbe oselu ohun ase pe o si wa laaye ko ti ku emi o ti bo yanyan ko lorun egbe oselu PDP gege bi wero in daily post bo ti seri e lojumo to ni won ni apabio ni o mo fokan ki oro won si gboro aye o ni ojoru lasiko to nsoro ni bi eto si so loju egun ise akanse oju ona kan eyi ti won lo nbe ni ekan gadua ni olulu ile wa Labuja. Oh, babala ansire. Daily Post lo share yoro la ro tu ne leji rewo.
0: To, olare eto ni adiye ti o ti ko se leje agbado lo uro to ni Vanguard momo gbamu lo uro to ni keke royin mi ohun waju ajo ICPC mo gbede bo eke sile mo wa ngarun lato kan oni agbalagba to ba ti so agbado mo ri pada de alawagadi ye agogo bale ye to ndekun iwa ibaje ICPC sele lekun rere epe won ti bere wadi lori or Mr. tele ni le ye fun majilero ati ogbon atinuda Geoffrey Unchechuku Unaje wepe bayi won ti bere wadi wepe Unaje omo kolede awon agbelero atayederu wiade fasiti ile Nigeria to wa ni Suka ati aide wu e riari NYSA nigba to nje wo ga minister 23 iwadi yo hon won salaye pe won ti bere iwadi lori awon iwe ede ti naji kolede agbe minister ni le Nigeria ICPC wa ni bayi lejo tin da soro na pe onaje olokuna lati farahan ni waju won gba se bilere wo pe onaje ki lo se eleyi fun Vanguard lo ro to ni ola
1: oda elejire ile baba omo won ni ki mo bo ma leru ni o odi wo ninu wero in the nation to jade lojumo to ni won ni ijoba apapo lewa Nigeria ni won mo ti se tan o lati ko awon mo orilede Nigeria leyi ti won ni won bo ha si ile South Africa sugbon ti won ni lero ngba lati seri pada wa sori lede yi won ni bi irin ajo deyan bare bi kini ohun bi oba mu yesi eyan mo mo na ati pada wa sile baba re ni o ijoba apapo orilede wa Nigeria ni won mo ti pari gbogbo ipinu ohun eto lati ko isi miran to je ti awon orilede Nigeria leyi ti won ni won bo ha si ile South Africa latari gbodo ro so fi agan jako akata gumi gumi arukusu eyi ti won ni o mo waye o ni orilede South Africa eka ile ise oba ton ri soro ile okere lo fide oro hun mule wi pe awon orilede Nigeria ti won to igba kan iyen 200 ni ireti wa wi pe won ma ko won lose yi wole o bo ti le je pe won o fi ojo ti kini ohun ti o waye gangan won o ma kede re be ni won o fi lede o sugbon won je ko di mo pe ise lo ise oduro gbogbo igbiyanju la won sa be la won mu kini ohun sa logun ta won si mu ni bada o wi pe gbogbo awon orilede Nigeria leyi ti won bo ha si ile South Africa la won da pada wa sile ti won si ni fe lati ma bo wale o gbo balance re the nation seri oro laaro tuni eleji
0: to punch mo gba mo lowuro tuni keke royin mi ola waju sowo re mo mo gbede lowuro tuni lofun lede biko ba se wuni la se nkorin ibile re bo wuni ale fi ko afro bo wa si wuni afi ko juju lowuro tuni
1: abi ko R&B
0: eh o se gan abi gospel omo ye fun ipa re egbe oselu ANC to je ajijagbara omo re mele sowo he salaye pe to nba fi di arin leye ohun yo fagile ajo jambu ati ajo jobale ye toni si surulu awon odo NYSA sowo re nigba to soro ni ojo ko esire lana ojo ru o ni ewo awon ajo mejeje ye won ni tumomo asiko to kan lo awon ajo mi ti o gbajumo ikojo osun ati pe won se nkan ti o ni tumo punch ro to ni ola
1: eleji re afere gege o di wo ninu wero yen punch to jule o ni mi na wo gan je kin re kini ohun kuro lori ko papapa bi ogan bana re o funfun lele si waju mi lojumo to ni o eleji re o won ni ile ise are mo ti jade si gbangba walia ni ojo ru o bi won tin takete si enikan ti won pe oruko re ni Adeniyi Adeyemi si Adeyemi todo wa mi o
0: ja pe ewo nu Adeyemi
1: e won iwo ni ko gba microphone ko clear re egbo lori asun wi pe se ni o mo se ayederu letter igbani sise o leyi ti won ni o ni aworan office eni tin se olori osise ni le se are be ni won tun fi han wi pe o ni awon asun ni le ifowopamo si ton lo bi merin le ni ogbon yen 34 bank account leyi ti won ni o fi fo oju awon ti won be ni le okere to fi fo oju won mara foni ruru ipade o sugbon ijoba apapo orilede yi ti wa jade o won ni egbo awon meni tin je Adeniyi Adeyemi ri o gege bi won ti sipa ya re won ni Adeyemi ohun ohun ni yo ma koju esun olonka mejo ototo to ni se pelu iwo daran ni ile ejo giga to je ti ijoba apapo orilede wa Nigeria leyi to be nilu Abuja Adeniyi Adeyemi nkan yan mo lowo ki sa Adeyemi todo wa punch lo se ri laaro toni
0: o se lu ro toni ba asafo me Adeyemi ti wa ko to daily post ti mo gba mu lo wuro toni keke royin mi ipile osun ipemo omoluwa bi mo gbede lo wuro toni pe gbede awe koye koye ni ile latin gbaradi fun ajo eleto dibo leye anek ti kede gbogbo awon kan ti won lo fun eto dibo gomina ti yo waye ni ipile osun ni ajo kedogun osu kejo odun ta waye won mo se gba ida 80 ninu 80 kan re nigba to fun lede adari ajo anek ni ipinle osun oluwa toyin babalola lo fun lede nigba to soro ni olun leese ajo anek ni ilu osogbo so papo pelu awon royin daily post lo ro to ni ola
1: ora eleji re ja sare doke lo na ka lo polowo oja tin be lori gba baba ti padade atupale royin o sin tesi waju ba ti ko re e le nbe won o e ku kale amo

0: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC. Available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
1: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood. Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort. Choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid. Fast relief. Full comfort. Gascol is a product of Fitzin Healthcare PLC.
2: Ìjọ àpọ́sẹ́lì ti QCCSC Òkè Ayọ̀ sádọ́kẹ̀ DCC Headquarter Ìlọrin fi ìfẹ́ àti lórúkọ Jésù pé gbogbo ọmọ Ọlọ́run àti gbogbo olólùfẹ́ ìrẹsì ọ̀sẹ̀ jíǹde agbára ńlá kan tí a pè ní Aya Grand 2026 pẹ̀lú kókó rẹ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ tó ń wo nísàn The World That Healeth. Ètò yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù keje títí di ọjọ́ ẹtì ọjọ́ kẹsàn-án oṣù keje ní dédé aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní ọjọ́ Àìkú ọjọ́ kejìlá oṣù keje. Àwọn ní wákàtí méjìlá pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ọ̀wẹ̀ àti àdúrà. Olùgbàlejò wa ni Pastor MK Ọlọ́run Tọba. Àwọn bàbá wa tí Ọlọ́run yóò máa lò ní àkókò yìí ni bàbá wa Wòlíì Dr. M.O. Adio láti ìjọwà CAC Alábùkún fún pẹ̀lú bàbá wa Pastor S.O. Olúkòsì láti ìjọwà CAC Achievers àti bàbá wa Pastor L.A. Bamidele láti ìjọwà CAC Ọlọ́run Ṣògo pẹ̀lú àwọn ìrántí Ọlọ́run mìíràn tí yóò wà níbẹ̀. Yóò sì tún jẹ́ àkókò ìyìn alágbára níbi tí àwọn akọrin yóò ti fi orin gbé orúkọ Jésù ga àti agbára ẹ̀mí mọ́ yóò sì máa sọ̀kalẹ̀. Ẹ má ṣe jẹ́ kí ẹlòmíràn kí ó sọ fún yín nípa rẹ̀ nítorí Ọlọ́run ti pèsè àkókò yìí fún ìgbàlà ọkàn, ìdásílẹ̀, ìwòsàn àti ìṣẹ́gun pátápátá. Ẹ wá pẹ̀lú àwọn ẹbí yín, ọ̀rẹ́ yín àti olólùfẹ́ yín. Aya Grand 2026, Aya Grand 2026, Aya Grand 2026 láti ìgbàlà dé ìgbàlà, láti ògo dé ògo. Ọlọ́run yóò gbé wa dé ilẹ̀ gíga. Jésù ni Olúwa.

0: to e ka bo pada sori eto yin eto wa eto atupale royin ni kan da mo de 3.7 to wa ni lorin ni ipinle korara lona abala kejire abala lame tan ale en ba dasi ola awon ale fun lojo
1: 0913655952 ni number te lan fani lati kwisi WhatsApp line le se wa na nbe nbe 0913655864 hello e karo
0: e ti wa nbe kojumo
2: e de karo
0: e kojumo ruko yin
2: Mo ti ala re waju.
0: Wọ́n ni ba ọkùnrin náà ó jẹ́ oní jìbìtì paraku ẹ kojúmọ̀
2: ẹ kàrọ
1: ẹ ṣeun
2: mo ta ìlú láti lọ ẹ
1: ó yẹ ìdásíròyìn
2: ti pẹ́sẹ́ǹtì ó jọgà tí kò jọgà pé ó fẹsẹ̀ méjì ìjìnlẹ̀ àti ó yẹ kí wọ́n tẹná sí ọ̀rọ̀ yẹn dáadáa káàsì yóò tọ́jú tọ́kẹ̀ nílẹ̀
0: radio yin e pa abi ke ko legbe
1: okay eti egbeji
2: mewa nigeria o olohun ko sanu wa ni awon lori wa ko ye kon tu to nuko ko wa lu awon ma ti disipo ipo ijoba ki won ri wi pe tanto ni won bi sibe
1: ade seun fun iwo
0: seun lati asadam ni whatsapp wa awon ni ta lo da ministry ti adeyemi no ndari sile so je pe o fi sinu budget la se pe o ni strong backing kan to wa ni presidency ngba bi amila loro yo ye ko ye ba fun iwadi toto lati odo seun lati asadan whatsapp wa
1: e
0: kojumo
2: last

0: wọn ni àwọn ọmọ pé ṣòwò 27 òun náà ni ilẹ̀ nàìjíríà nílò látọ̀dọ̀ abraham àti yakuba níwò ti ọdọ tiwọn.
1: ẹ ṣeun fún ìwòye tí
0: ẹ kojúmọ.
1: ẹ ṣeun.
2: ẹ kó ọlọ́run bá pín lága ìsì ọ. lórí ọ̀rọ̀ tí.
1: ẹ tí ìdá ọkọ yín.
2: adéyẹmọ adésínà ni orúkọ mi
1: náà.
2: ọ̀rọ̀ tí ṣòwò rẹ sọ yẹn kì í ṣe ọ̀nà tó yẹ kó gbégbá ló gbégbá yẹn. because tá a bá sábù nysc tó lóun sábù ẹ dákun àwọn staff tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ wo ló nílẹ̀ tó fẹ́ pèsè fún wọn. àdé ń pariwo pé insecurity insecurity insecurity insecurity yọ̀ sí ní pọ̀ sí i. tó bá jẹ́ pé mo advise the government sọ káwa tó ń sẹ̀dá máa ṣe ti tẹ́kùn ṣe fi máa wà ní ìgbésí ayé lórí ọ̀rọ̀ insecurity. ṣùgbọ́n ní fúlà ti scrap wọn àìní ọ̀rọ̀ fún mi kò dá tó o. ara àwọn ọ̀dọ́ tó náà wọ́n fẹ́ ṣe president nàìjíríà ni o tó dé tó ló mọ scrap àwọn náà. tó insecurity ẹ̀ máa pọ̀ sí ni. tó ọlọ́run ní bàdá mẹ́mi.
0: ẹ ṣe kí n fún òye ọ̀dọ́ tí yín sá. kàlífàtì ibi náà ti sọ orí tó rọrùn àdúgbò yín fìlédè wọn ni àwọn olóde wa pé ọ̀rọ̀ wọn ti súwa báyìí wọn ni báwo ni èèyàn ló ṣe máa ṣiṣẹ́ báyẹn tí ìjọba kò ní mọ̀ sí nípa irú ẹni bẹ́ẹ̀ wọ́n sọ nípa ọ̀rọ̀ adé mike tí à ń sọ lónìí látọ̀dọ̀ kàlífàt. ẹ kojúmọ̀
1: ẹ ṣeun fún ìwòye tí.
3: ẹ káàárọ̀ sọ.
1: ẹ káàárọ̀.
3: ìpín ètò náà.
1: ẹ ṣeun.
3: ẹ àǹfààní wà lórí ìlà dr lanre òkìkí ẹgbẹ́mẹ̀jì láti ìtakúrẹ̀.
1: ẹ dá sí ròyìn sá.
3: mo kí á sọ́fà àjùlọ́ba dr edun.
1: ẹ ṣeun.
3: ọ̀rọ̀ ti àkọ́kọ́ ti michael ti ẹ sọ yẹn. ó ní ìwádìí gan-an tí kì í ṣe díẹ̀. so on the issue of nysc so bí dr ṣe sọ instead of collapsing it so tí wọ́n bá ṣe reformation rẹ̀ tí wọ́n reform ẹ̀ tí wọ́n gbé gba ọ̀nà tí ó fi là láfíà lọ tí ó yẹ okó lọ́wọ́ àwọn ọmọ nysc wa it's better than collapsing it bí dr ṣe mú mọ̀ràn wá kán reform ẹ̀ kán má collapse ẹ̀ ọlọ́run ṣàánú gbogbo wa àbá dr lanre òkìkí ẹ̀ṣọ́ náà jáde
0: ìtàkùn rẹ̀. ẹ ṣeun
1: fún ẹ ti
0: bello láti kó lè dé wọn lórí ọrọ nysc wípé lẹyìn ìdánilẹkọọ alápẹ tí wọn ṣe fún wọn wípé kí wọn kó wọn lọ sí ọdọ àwọn ẹṣọ aláàbò láti di pé wọn mú àdínkù bá àìtó àwọn ẹṣọ aláàbò wọn lẹyìn nysc láwùjọ ara wọn ó ṣeéṣe kó darapọ mọ iṣẹ aláàbò látọdọ bello láti kó lè dé lórí
1: àwọn nysc. ọ̀dà ẹ ṣeun fún ìwòye tí yín
0: náà kágbé ọ̀kẹ́ kábàlọ́ sílé
1: ẹ kó
4: ẹkú ètò mú kí ọ̀jọ̀gbọ́n tó wà lórí ètò àti gbogbo iṣẹ́ ìtukọ̀ ààrẹ mọ́ látọ̀fà gárẹ̀ntì. nǹkan tí mo kàn rí ni wípé kí nàìjíríà àwọn ìjọba wa kan mí sọ pé wọ́n mánéjì àwọn ètò agùnbánirọ̀ bẹ́ẹ̀rù rẹ̀ torí pé tá a bá ní ká má lọ sìn ní different state mọ́ a ti bẹ̀rẹ̀ sí pínra díẹ̀díẹ̀ náà nìyẹn o. so mentality bá ṣe bẹ̀rẹ̀ sí pínra náà nìyẹn so at the end of the day àwọn kankan mi wà tá a lè ṣe papọ̀ mọ́ so ju pé káwọn kan àwọn ìjọba wa kan kan maintain ni bí gbogbo security ṣe máa wà intact fáwọn ọmọ ọlọ́mọ.
1: so ọ̀dà ẹ ṣeun fún ìwòye tí yín.
0: ẹ ṣe gan fún ìwòye yín sá. David láti danielu ìlọrin àbí.
1: danielu
0: wọ́n ní lórí ọ̀rọ̀ nysc wọ́n ní kẹ́sàtò tó sí ní ìbámu láti pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ ni wọ́n ní kan ṣèdásílẹ̀ àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan lẹ́kùndínlẹ́bù kọ̀ọ̀kan tó yẹ pé àwọn ọ̀dọ́ wọn dá wọn lẹ́kọ̀ọ́ wọn á sì jẹ́ kí wọ́n mọ̀ nípa orílẹ̀-èdè yìí ìyẹn látọ̀dọ̀ David láti danielu nìlọrin. ọlá
1: ọlá ẹja máa lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọba láwùrọ̀ àbí tó tún bá wa ṣètò tààrọ̀ tó ní bẹ́ẹ̀ là ń dúpẹ́ o lọ́wọ́ lámì ètò wa dókítà Abdulkareem Jimoh ẹdun ilé ẹdun òní bàjẹ́
0: láíláí
1: incoming
0: minister for foreign affairs abasajọ yan to canada ontario ajọ lagbara náà àbí toronto
1: o wà sẹ́fíṣì gan-an
0: mà á mọ ẹdá ni mà á fẹ́ lápẹ́ inú flight wa.
1: fílẹ̀ má wọrí ebi mo súnmọ́ dọ̀ wọ́n jẹ́ kí wọ́n decide. ẹ ṣe gan oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ètò àfẹ́ jẹ́ fún tààrọ̀ tòní ẹṣin oṣù bíi ojú ọ̀nà hama bíi ọ̀bẹ níbi èso àtẹ́lẹsẹ̀ àbẹ̀nà wẹ́ níbaní àlọ́ kámọ́bọ̀lá nídé bángba tí ẹ ṣoògùn ọlọ́rìwájú òye wọlé ló kọ tèmi o.
0: tó incoming ssn media to the incoming ambassador of nigeria to canada nìyí ọ̀nà wíwẹ́ ọdún torí ọlọ́run sí mi wà lọ́wọ́ yẹn hard copy and soft copy.
1: ṣá ma bvc yẹn jẹ́ kó wà lọ́wọ́
0: ẹ̀. ẹ̀yẹ́ wà lọ́wọ́ mi
1: àfi dùn.
0: tó taiwo adéyẹmí lórúkọ mi ó dàbọ̀.

0: gbogbo ìṣẹ́jú. Àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn nyerin.
1: Lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún ràn wá létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́pọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájú òlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Eti Friday bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá yí àjọ gbọ́ni.

Diamond 88.7 FM. Ẹlọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: 醒我。
1: àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88 lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn. Nyerin, nyerin.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ọbásanjọ́ jáwé akíwọ́wọ́ lórí ogun abẹ́lé tó lè ṣẹyọ lórílẹ̀-èdè yìí. Dalonge fohùn lédè lórí ẹ̀sùn wípé wọ́n ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ìjọba kan lọ́nà tí ó bófin mọ̀ tó sì fi ẹ̀sùn kan gbàjàbí àmìlà. Atiku ti kéde Kenneth Okonkwo gẹ́gẹ́ bí agbẹnusọ fún ìgbìmọ̀ ìpolongo rẹ̀ fún ipò ààrẹ. Àwọn àgbààgbà ajẹ́ṣẹ́bí inú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara pèsè gómìnà ìpínlẹ̀ yìí gómìnà Abdulrazak kò gbé ìgbésẹ̀ lórí ọmọye tí wọ́n mú fún ìjókòó kan nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ní ìpínlẹ̀ yìí. Ní ilé òkèrè ilẹ̀ Russia ṣe ìkọlù láàjì sí ilẹ̀ Ukraine já okùn ẹ̀mí àwọn èèyàn mẹ́tàlá. Agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù àgbàgbà ilẹ̀ Senegal kéde wípé yóò gàyànà nínú ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ilẹ̀ ọ̀hún. Ẹ̀ka ọ̀sán akíwà pé a kò ọwọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ láti kẹyìn Diamond 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí ròyìn yẹn ká sọ fún yín pé ẹlẹgbọ́ wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube àná Diamond 8.7 FM kúrò náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkàlẹ̀.
1: You need to sue me, man, or long. Kick or any opportunity by my ex in Japan.
2: Oh, le shi di kuro ni le Nigeria tan patapata gba be. O ko ni shine awon ebi, ore atolofe re lori ile na. O le japa nitori ti o fe lati se be. Sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nkoju orilede yi lapapo. Koda bi o ba tile ko gbogbo nti se tire kuro nile, sibe ile eni ni ile eni. Ilu re ni Nigeria je yo ma gbe olokan laju.
3: Imoran yin lo n dese ti ibon yin lati ikani Diamond 8.7 ilorin.
4: Iroyin ekunrere lati ile ise Diamond FM.

0: iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka tìpínlẹ̀ kan pàápàá òfin gbé àwọn afurasí mẹ́ta pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé tó sì lọ́wọ́ lórí bọ́n ṣe ja okùn ẹ̀mí akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ gbọ́ ìníṣẹ́ kan ti ìpínlẹ̀ kwara tó wà nílùú ìlọrin adé kan tó lédè látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka tìpínlẹ̀ kwara tó ń ẹ̀jẹ̀rẹ̀ adéyẹmí fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ẹ̀ka tó ń dẹ́kun ìwọ ọ̀daràn pápá òfin gbé àwọn afurasí ọ̀hún lórí bọ́n ṣe ja okùn ẹ̀mí akẹ́kọ̀ọ́ náà ìjáde ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní ọjọ́ ajé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún tá a wà yìí wọ́n yàgò bíi kan jébùbá àgbẹ̀gbẹ́ òkùnkùn tó wà nílùú ìlọrin àgbẹ̀ òfin gbé àwọn afurasí mẹ́ta láti rí adéoyè bàbá túndé álímì ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n bernard káyọ̀dé ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti oyèmí bashiru ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ìròyìn ẹ̀kúnrẹ́ ni amúwáṣe tí gbọ̀yìn láti kànìdá amọ́lẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lẹ́yìn sí rákàtúnṣe lókèrè níbi ìtìlẹ̀ russia ṣíjú adéróránṣẹ́ sí ilẹ̀ ukraine lógún tó ń lọ lọ́wọ́ láàrin ilẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn ká ayélujára wa ìdàkùn ìbádọ́ rẹ facebook ìdàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 887 fm diamond fm shining supreme.
2: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ diamond fm.
0: ẹ̀ka bọ́ padà ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀yìn láti kànìdá amọ̀dẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara inú yọ̀hún tẹ̀síwájú ní lókèrè ilẹ̀ russia ṣíṣe ìkọlù tó ní agbára ní òjì òní sí ilẹ̀ ukraine tó sì ja okùn ẹ̀mí àwọn èèyàn mẹ́tàlá lẹ́yìn wákàtí díẹ̀ tá ilẹ̀ ukraine prime minister zelensky kéjà járe wípé ilẹ̀ russia ló ń gbìyànjú láti ṣe ìkọlù alágbára sí ilẹ̀ ọ̀hún iléeṣẹ́ tó wà ní ìjánu ọrọ̀ ààbò nílẹ̀ russia fìdí ẹ̀ múlẹ̀ wípé ó gbẹ̀san àwọn ọkọ̀ tó ń léde látọwọ́ ilẹ̀ ukraine gẹ́gẹ́ bí ó ṣe fìdí ẹ̀ múlẹ̀ kọ́lọ̀ ọ̀hún ló wáyé ní àárín gbùngbùn àti ìlà oòrùn ilẹ̀ kiev tó jẹ́ pé àwọn èèyàn gbùngbùn ọ̀hún ló sa àsálà fún ẹ̀mí wọn ẹ̀wẹ̀ mínísítà fún ọ̀rọ̀ òkèèrè ilẹ̀ ukraine andy sihia ké sí àwọn alátìlẹyìn ilẹ̀ ukraine lágbàáyé láti ìwé ìgbésẹ̀ ló dáàbò bo ilẹ̀ ukraine láti ojú òfurufú. lábala ìròyìn eré ìdárayá àgbábọ́ọ̀lù nínú ikọ̀ àgbábọ́ọ̀lù agbaọjẹ ilẹ̀ senegal pape gueye ti kẹgbẹ́járe ó sì ti fún un léde wípé òun yóò gà yànà kúrò nínú ikọ̀ àgbábọ́ọ̀lù agbaọjẹ ilẹ̀ ọ̀hún lórí fanfa tó ní pẹ̀lú olùkọ́ni fún ikọ̀ ọ̀hún pope tihaf ẹni ọ̀ọ́dún mẹ́tàdínlọ́gbọ̀n ọ̀hún ló kéde ìgbésẹ̀ náà ló parí ìjára rẹ̀ lẹ́yìn ìgbà tilẹ̀ belgium yọwọ́ kí láǹkó ilẹ̀ senegal kúrò nínú ìje àgbáyé gbàtẹ́ gbóró sójú wọn pẹ̀lú àmì ayò goal 3-2 àgbábọ́ọ̀lù rọwà ní fún ikọ̀ villarreal ọ̀hún ṣàlàyé ipò gàyànà kúrò nínú ikọ̀ àgbábọ́ọ̀lù agbaọjẹ ilẹ̀ senegal dìgbà tó ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ni nínú ikọ̀ ọ̀hún ẹ̀rọ ti pé ilẹ̀ senegal ó ní ó pàdánù gómìnà kọfí lékè ilẹ̀ belgium ẹ̀ sì padà dáwọ́ rẹ̀ kúrò nínú ìjà àgbáyé ọ̀hún nígbà tilẹ̀ belgium náà pẹ̀lú àmì ayò goal 3-2. igbákejì gómìnà ìpínlẹ̀ bayelsa ọmọwé peter akpẹ́ ti kéde ìgbìmọ̀ ẹlẹ́nu márùn-ún tó mọ mọ́gòtò ikọ̀ àgbáyé bayelsa united fún oṣù mẹ́fà gbáko ìkẹ́nulẹ́dẹ́ nígbà tó ń sọ̀rọ̀ lónìí níbi ìdíje prospective cup tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ bayelsa gẹ́gẹ́ bí igbákejì gómìnà ṣòwì ìgbìmọ̀ ẹlẹ́nu márùn-ún ọ̀hún yóò mọ̀gòtò ikọ̀ náà àpọ́ṣẹ́ kópa ìdíje nnl ìgbìmọ̀ ọ̀hún ó ní ọmọwé peter singebele yóò kó sòdí bẹ̀rẹ̀ iṣẹ́ ní ẹyẹ òsọ́ka. tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé wọ́n ṣáà kí wọ́n wọ lórí ogun abẹ́lé kan lọ sẹ́yọ lórílẹ̀‐èdè yìí àsopin dalong ti fohùn léde lórí àwíjàre iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí lásìkò àyè àmìlà lórí ṣíṣe ìdásílẹ̀ ayédèrú iṣẹ́ ìjọba kan. a sọ fún yín pé àtìkù ti yan okonko gẹ́gẹ́ bí agbẹnusọ fún ìgbìmọ̀ ìpolongo rẹ̀ fún ipò ààrẹ. A ká fún yín pé àwọn àgbààgbà jẹ́bi ní inú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara fún lédè. Wọ́n ti ké sí gómìnà ìpínlẹ̀ yìí kó gbé ìgbésẹ̀ lórí ọmọoyè tí wọ́n kéde fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún fún ìjókòó ìlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí. Nílé òkèrè a ká fún yín pé ilẹ̀ Russia ṣe ìkọlù tó nágbára láàjì sílẹ̀ Ukraine já okùn mi àwọn èèyàn mẹ́tàlá. Lákòótán a ká fún yín pé agbábọ́ọ̀lù nínú ikọ̀ nífún ilẹ̀ Senegal kéde pé òun ó gá ìyànà kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ilẹ̀ ọ̀hún. Nítorí náà èsì lápò ilẹ̀ yìí ló pe ẹ̀sùn ìwọ ọ̀daràn àti kíkówó wúmi ó sì pe takú sàmì kí tẹ́lẹ̀ lẹ́yìn fún iná ọkọ̀ ojú òfúrufú ọ̀jọ̀gbọ́n Babalọla Borísàdé àti olóyè Fẹmi Fani Káyọ̀dé pé wọ́n ná owó ìjọba lọ́nà tí ò tọ́ owó tó tó mílíọ̀nù lọ́nà márùndínláàádọ́jọ dọ́là. tó èyí ló pin ìròyìn ọ̀hún ẹ pàdé wa wọn àbọ̀ lónìí fúnrìyà àgbáyé wa ní kẹhìndé amúretí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara nàìjíríà kórè ní olóòtú ròyìn taiwo adéyẹmí lótú tó ká sí etí gbọ̀yìn lẹ́ẹ̀kan sí akínyin pé ẹkọ wọ lẹ́nu iṣẹ́.
1: ẹ wá sẹ́ amòkú ti wùwà ìbàjẹ́ amòkú ti jíwó ìlú ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látújọ ń ṣe. ẹ wo jẹ́ ká bo láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀ àṣírí ẹ̀ kò gbọ́dọ̀ tún lójú ewé.
3: Ẹdú o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò mọ aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
4: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: àwọn àkọ́bí.
1: Kò ní pé love is trust.
0: Àní wọ́n wàá dàrú dàrin nǹkan, wọ́n ní lágbájá ló lè dàrú.
1: Ẹgbọ́n náà love is trust.
0: Yọ́dẹ̀ wá wàá bì dà tó máa pẹ́, orí wọn ò tí ń gún ewúrí wọ̀bì tó dà láíláí, àbí tí nǹkan bá ti dàrú.
1: Bí jẹun ìgbé ìgbàgbọ́ nífẹ̀.
2: Ìfẹ́ ni ìgbàgbọ́.
0: Àkọ́bí ọ̀rọ̀ padà dàrú yọ́ tí ò sí ilé ń jọ.
1: Ẹ jọ̀wọ́ ẹbí sáwọ́ sí o, kẹ́ máa fi jẹun ìpè.
0: Ọ̀ràn títí ń bá ti sọ.
2: Ìfẹ́ ni ìgbàgbọ́.
0: Irú rẹ̀ náà tó ń ṣẹlẹ̀ láfi ń pelé iṣẹ́ ìkìlọ̀.
1: Gbogbo àwọn tí wọ́n kẹ́mi la.
0: Àìjọ gẹ̀dẹ̀ kó wú ni lẹ́ẹ̀kẹ́, orí ẹnu ayé lẹ̀bọ.
2: Gbogbo wọn kọ́nà fẹ́ kẹjọ fẹ́ra yín tó bá fẹ́ kẹjọ.
0: Síbi wọ́n ti ní ọtẹ̀ jẹ́jẹ́ oníkì ìwàhálà ẹ̀kẹ́ ni mi fẹ́. Àwọn dádì àti mọ́mí rẹ̀ òdẹ̀ kí wọ́n á ṣe báyìí. Kí ló dé tó ń hùwà báyìí? Kí ni wọ́n ń gbé hùn?
1: Ọlọ́run
0: gbọ́tàdúgbò yìí bá tó èmi ní. Àkọ́bí bádúgbò yìí ọ̀bá dẹ́ tó èmi ní. Lẹ́nu ẹ̀dá kan tọ́lọ̀ ń dá. Àwọn aṣíjọ́ tó torí o, ìdàrú ní gbogbo ìgbà.
2: Mo lè sọ fọ́kàn pé àwọn òòyà ni a ń lọ sọ fún ya.
0: Wọ́n ìrántí rẹ̀ ńjọ́ tí nǹkan bá dá. Ìjọ́ tó bá dàrú náà ni wọ́n máa rántí rẹ̀, wọ́n á ní ṣe lágbájá mẹ́mẹ́. Sọ́wọ́ ń bẹ̀, kò lè tò láíláí.
1: Ẹ dọ́gbọ́n ìṣọ́ra fún ọ̀rìn àmì.
3: Wàárí dùnú.
1: Kò gbọ́dọ̀ pọ̀ jù fọ́kùnrin. Èdè gbọ́dọ̀ pọ̀ jù fọ́kùnrin.
0: Ọ̀rọ̀ dẹ̀ wá dàrú níjọ́ tí ò sí ilé àkọ́bí.
1: Ètì ìlú ilé tó ti dàrú ẹ gbọ́.
0: Wọ́n á fọwọ́ mú etí ẹ lómi ẹlòmíì ìdọ́síbídù báyìí ni.
1: Sọ́hun ló pọ̀ ìjọ àbí. Ẹ bá fún ọ láyé kí n ṣe bọ́ àwọ̀.
0: Àkọ́bí òrí báyìí oṣù ká ni wọ́n sùn sọ́wọ́ ẹlòmíì ni wọ́n kó ẹ̀jẹ̀ kọ́ mọ́ bàdà lẹ̀. Àwọn tí wọ́n ń wíìnì lánàá àwọn náà tó kó champion dé lónìí.
2: Bẹ̀ṣẹ̀ ń bọ̀.
0: Ìdé táwọn dé ìdé tìjàtìjà tógúntógún ni pé a máa dàrú ni ta lolúwẹ̀ kó sọ́lúwà ẹ̀.
1: Ẹyin ni kẹ́ ń ráyàn o, bí ìpọ́nmọ ìyá ni.
0: Àwọn náà jẹ́ àwọn dàrú wọn lọ sọ́wọ́n pé ẹni tó jà tó sá lọ ó tún fi jọ́ mi ilẹ̀ tí ó tún wọ́n á jà ni.
1: Ọmọ ìyá ni.
0: Àwọn tí wọ́n wá bá lé náà kọ́ bí àwọn náà tó wá wò pé ṣé eléyìí tẹ́ ẹ sí ẹ ti ṣe tẹ́ máa ṣe lánàá yẹn. Àwọn náà kọ́ lè bá wọn bù bá wọn ni.
1: Kẹ̀síra yín lóṣooṣù ọwọ́ jìjì.
0: Wọ́n padà wá di sọ́mọ̀ pé 1-1 ní tẹ́lẹ̀ ó di 2-2 ńgbọ̀ ya ẹ̀mí ń bọ́.
1: Báràkà bọ̀rọ̀ ti tó. Fọ́mọ lu àbí òdìdí ló máa ń dàbò dénú o.
0: Ń bọ̀ ya tẹ́mi ń bọ́.
2: Kí ló bó ṣe ń gbé fi ọ̀tún wọlé kó máa ṣe ìbátan sí jáde.
0: Ọ̀rọ̀ padà wá di tológun àwọn agbèfọ́ba náà ń bẹ́ńbẹ́. Ẹni wọ́n bá rámú ẹni tí wọ́n ká mọ́ wọ́n mú un lọ.
2: Kọ̀tìyàwó kẹ́ mọ́rọ̀ kí ló bó ṣe ń gbé fi ọ̀tún wọlé kó máa ṣe ìbátan sí jáde.
0: Àkọ́bí ọ̀rọ̀ wá di pé ọlọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ ó dojú ọlọ́mọ òtó.
1: Ẹyin kì í rọ́hùn tó dùn sọ ni. Ẹyin kì í rẹ́ni ètò.
0: Eléyìí tọ́pọ̀ abámbárí ibẹ̀ ni pé kọ́dà wọ́n mú ọmọ mi kú òǹlé. Sọ ọmọ pé tí wọ́n bá mú àwọn lágbájá tàbẹ̀dò lóòlà tán. Sọ ọmọ pé ẹni tí yóò sí ń bẹ̀ náà àwọn agbèfọ́ bọ́ padà sá lọ.

0: ṣe wà ládọ́rùn.
1: Lóòótọ́ lóòótọ́ orí ọ̀rọ̀ pápáda wá ń kúrete ń kúrete.
0: Ọmọ ìyá ni wọn, lọ́kọ ìyàwó ọmọ ìyá ni wọn, orí wọn jọ ń pépọ̀ ọmọ ìyá ni wọn.
1: Aláwẹ̀ bá darí ẹ̀yìn orí ń jẹ.
0: Ọmọ ìyá ni wọn.
1: Bí a ti ń bí ń darí ẹ̀yìn orí làwọn èèyàn ń sọ pé é làgbàjà ti dé.
0: Ọmọ ìyá ni wọn.
1: Ọlọ́mọ ṣeun tí ò sí léńgbà tọ́rọ̀ yìí fi ṣẹlẹ̀.
2: Ìyá ni síbìrì ẹlẹ́mọ̀kẹ́ máa ma ṣó.
1: Orí ọ̀rọ̀ yóò ti la Cambridge kọjá àdájì.
0: Bí wọ́n ti lẹ́lẹ̀ ló máa ń jẹ́ ọmọge má ṣe bẹ́ẹ̀ yẹn kó wá pa o. Ṣíṣe ọmọge má ṣe bẹ́ẹ̀ yẹn kó wá pa.
1: Àkọ́ bí mo ṣe bá wà ń bẹ̀ ni alayé náà bá tún bọ́ra alẹ̀ sọ́mọ bí ẹni wọ́n ṣe. Wọ́n bọ́ra alẹ̀ ọwọ́ wọ singlet white ọ̀rẹ́ àbí áńkì sọ́run. Ẹ̀sùn ẹ̀ rẹ̀ kò sí ya wèrè àwọn máa wo báwọn lọ yọ wọn ti fi sílé ṣé ìbá pa wọn nígbà ni.
2: Dàdí wá sí ìlànà yìí olórí òkú gbogbo wọn láti bára kátura àtẹ̀tẹ̀ wọn ni ó.
1: Ládùúgbò tẹ̀mí ti bọ́.
2: Ṣé wà ní ìdíbọ̀ àwọ̀.
1: Ládùúgbò táwọn èèyàn ti ṣèṣe.
2: Pé ẹni ẹranko tẹ́fẹ́ kò ṣe bí ọ̀pọ̀.
1: Àwọn kan wá jòkóó lápá àbí kan wá ní ọlá ní máa bí. Ọlá a máa bíbí kú bí ṣe bẹ́ẹ̀ mọ bàbá àtìyá rẹ̀ wọn ò lè sọ̀rọ̀ ẹnu wọn tán tí ẹ ṣe pé ìyá ilé yìí ló lè gbé wá ń bì kan kí wọ́n pè.
0: Àkọ́bí
1: ìwọ ló dẹ̀ sọ bẹ́ẹ̀ yan.
2: Tábàṣu máa ń lọ ọyọ́ ló àmáyọ̀ lọ ìbàdàn ló.
1: Ìwọ́n kọ́ yìí ọ ṣàṣe bẹ́ẹ̀ ilé ẹjọ́ náà fi sú.
2: Máa lọ bí ọmọ ọlọ́rin máa lọ mísà.
1: Ẹ ń wà lọ́hùn tó ń bá a ṣe ilé ẹjọ́ kejì náà tún sú.
2: Ọlákùnlé òwe ẹsẹ̀ máa lọ lẹ́kàn fúta máa lọ.
1: Jẹ́ àkọ́bí.
0: Àdúgbò wọn fẹ́ fi bọ ìmọ̀já.
1: Oṣù jẹ̀gbọ́n ńlẹ̀ máa ń lọ lè fọwọ́ rí jẹ̀gbọ́n.
0: Ṣọ́gbọ́n mo ló hun abínibí ó yàtọ̀ stability ìgbà.
1: Àwọn tí wọ́n ń bẹ lé àwọn lọ lè pè fa àwọn lọ lè pè àwọn agbèfọ́ba wá pé wàhálà àjẹ́ òní ò tún ti fẹ́ máa rú o.
2: Ọwọ́
1: àṣedéédé tí wọ́n mú aláwẹ̀ pé ó ní ọlọ́run gbọ́ nítorí wọ́n jẹ lọ pé mi jí lé nìkẹ́. Ṣé bá wà lé àwọn mélòó ẹni wọ́n pa nù wọn ní méjì ni bá make sure pé wọ́n pa tó 20.

0: Yo, bada ti pari, wọn ti pari ọrọ wọn yẹn, alagbara mọ mẹro n baba ọlẹ. Àwọn aládùúgbò náà tí wọ́n sọ pé ọmọ yìí ọmọ jọ bàbá rẹ̀ o. Bàbá rẹ̀ àwọn mi wọ́n tún wá sọ pé ebi ẹ̀rí màmá rẹ̀ náà nù lọ́ọ̀kan. Ọlọ́mọdé ọjọ́rọ̀ tiẹ̀ ni ó pa àwọn ìyá àti bàbá yìí.
1: Bàbá mo lẹ̀.
0: Wọ́n ní ọ̀dà bíi bàbá rẹ̀. Wọ́n ní ìyá jẹ́ ń dùn. Ọmọ sì ló kó jẹ́ gbàhárì. Ọmọ tí wọ́n wá ní ọ̀jọ̀ yàkọ̀jọba bá kí wọ́n pè é yan. Ọ̀nà tẹ́lómi fi gbàlàjẹ́ ọmọ àlénu. Sọ̀mọ̀ pé tí wọ́n sọ lè mọ́jọ́ òdòdó. Ó lè sọmọ ọkọ gangan ní tòótọ́. Ilé àláfi níbi wọ́n bá pèèyàn lọ́mọ alẹ́ ọkùnrin kan sábì nà ó. Obìnrin kan sáṣọ́wọ́ rẹ̀ nà ó. Bákan náà wọ́n sì jọ bí ọmọ ọkọ àtọ́mọ àlè.
2: Ẹkún mẹ́jọ
0: yìí jẹ́ àgbo gángan.
1: Ìṣàdílé Jàrúsọ àti Ìlàrúdé Spàgẹ́tì.
0: Àkọ́bí bí a bá ní akọ́mọ àlè jáde ń bi dá a wà yìí lónìí.
1: Olúwa ọ̀la àwọn méjèèjì ń yọ ẹ̀ wá.
0: Ní Nàìjíríà tá a wà yìí lónìí. Wọ́n bá ṣe pé àmì ni wọ́n fi dọ́mọ àlè mọ̀ ní Nàìjíríà tó ní. Ẹni wọ́n bá ti jọ́mọ àlè ẹ̀ẹ́kàn rápẹrẹ wájú orí ẹ̀ báyìí rí.
1: Ìṣẹ́ olúwa aláwọ̀ méjèèjì ń yọ ẹ̀ wá. Kẹ́nikẹ́ni dábò má ṣe dárí wọn
0: rú. Àwọ̀ rẹ̀ níbi dábò ìjà tọ́ ni. Àlámà ìjà tọ́ ni.
2: Ìjọba ẹsẹ̀ bọ́ì mọ́ kẹ́ ìdówó.
0: Lórí wọn tó pe ẹ̀lọ́ máa lé jẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ni wọ́n náà lè jẹ́ bastard. Àbíbi dá àti gbóyún ọkọ̀ fóní nọ́mbà yìí. Nígbà bẹ́tà ń gbóyún bábà.
2: Wọ́n yà nínú lọ́nà bá a
0: ṣe. Ọlọ́gbọ́ ẹjọ́ ń bẹ lọ́rùn àdáforí jóná. Sébi tá à ń sọ náà ni pé láyé kan tá a wà yìí àbí láyé kan tá a wà yìí sébi tá à ń sọ náà nìyẹn.
2: Kọ́ tí ẹ ti máa ma ìyá wa so.
0: Wọ́n máa tó kọ́ mọ àwọn nǹkan dé báyìí. Àwọn mi ọmọ wọn mẹ́ta kẹrin.
2: Ilé bàbá Júníọ̀ ni òṣìṣẹ́ náà ọ̀nà olùkọ́.
0: Àkọ́bí. Ṣé bá pèèyàn ní àlàyé 60. Àlàyé 80. Àlàyé 90. Àwọn ọmọdé sí wọ́n pọ̀ ń ta.
2: Bẹ́ẹ̀ni o, láàbì ló ṣe ọ́ àṣàánú.
0: Àkọ́bí. O ti àtọ́gbà tí ń sọ̀rọ̀ yìí ni bọ́lá lójó kú wọlé. Ṣé kò ní máa rò pé n sọ̀rọ̀ àwọn àlàyé 80-60 báyìí. Àkọ́bí bí wọ́n bá ní kọ́ máa láìnà ọ̀bù ọmọ àlè. Èmi tẹ́lẹ̀ tí ń wò pé tẹ́lẹ̀ omi ti sọ pé nílé fádà mi kò sí bàbá lábàbẹ́ ẹni tó tó bẹ́ẹ̀. Sọ mọ̀ pé kí sáyìn ọkàn yọ wájú orí ẹ̀ báyìí ni.
3: Òun ló sàmì ìlẹ̀sà nínú mi sì ṣàní. Èmi sí ọlọ́run lèmi fi ń jíṣẹ́.
0: Ọ̀gbọ́ bọ́lá olójòkú ọyẹ kí wọ́n fòun ṣe ọ̀gá tí ọmọ ṣe sẹ́ńsọ̀ àwọn tá a wí ẹni tó bá ti lámì lórí òun ní ọmọ kókó wọn yóò mọ kàdírẹ́sì.
1: Òun ló sàmì ìlẹ̀sà nínú mi ti ṣe.
0: Yọ̀mọ̀ ránṣẹ́ sáwọn ọmọ mi wọ̀ pé ẹ dákun bó lélẹ̀ yìí jẹ́ ń bo lè bá.
3: Ọba tó ti mú sálẹ̀ yìí.
0: Sọ mọ̀ pé àríyọ́ ta pa fúnra wa mọ́ bẹ́ẹ̀ ni. Àkọ́bí ní Nàìjíríà kan tá a nílò lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣé ọ̀rọ̀ àmínú àlọ́dí ẹ ni èrè ebè lẹ́rù kó fún sí ni.
1: Ọba tó fi
0: ká. Ọkùnrin mi kúkú kọ́ mọ ọmọ bá hàn kọ́ máa lé ní. Ọkùnrin mi dakú rẹtẹ̀ nítorí kí wọ́n mọ̀ bá àmọ̀ pọ́n máa lè ní wọ́n gbé wọlé.
1: Ìdìrán pọ́pọ́ òun ló sàmì ìlẹ̀sà nínú mi sì ṣe.
0: Àkọ́bí ọkùnrin mi padà gba tòbí dínúró nítorí kí wọ́n mọ̀ bá àmọ̀ pọ́n máa lè làwọn ọmọ mi gbé wọlé.
3: Abárẹ́ ni fẹ́ẹ́ dínà àtìlẹ́ rí ṣájá.
0: Bá ọba lọ láksàn àwọn sì fáksàn tí wọ́n pa tiẹ̀ lára. Tó dásáyé jọ̀wọ́ má láì. Dádì mo lẹ́lẹ́ lọ ẹ jòkó ń bẹ̀ yẹn.
1: Ọba tó fi dáre ta.
0: Nítorí kí ọmọ àlè ọmọ hàn.
1: Ìjìlá tó fi rán iṣá.
0: Torí ìdí eléyìí tó máa ń pèèyàn lọ́mọ àlè nǹkan mọ̀ ṣe.
1: Òun ló fi kúra ní mi rán mọ̀
0: mọ́. Níta ń sọ bọ̀ náà ni pé ọmọ àlè tó ń wò ní Àkọ́bí.
1: Ṣọlọ́run lèmi fi ń jíṣẹ́.
0: Lóòótọ́ àwọn kan bẹ ìran kan bẹ tí wọ́n ń pè lọ́mọ àlè. Ṣé ká tún lọ ọjà? Wọ́n fara mọ́. Wọ́n lékún ẹjọ́.

0: arákùnrin táwọn gbé dìgbàdìgbà.
1: Wọ́n ní rìkì sí, wọ́n bí rìkì mọ́.
0: Tí wọ́n ń fà gbé mọ́jà mọ́sẹ́jọ gbọ̀n mọ́. Àkọ́bí ọ̀rọ̀ pé ń wọ ọmọ àlè kan, ó bọ́ sọ́wọ́ àwọn agbèfọ́ba ni.
2: Wọ́n fi lọ́pọ̀ lápè ní ẹbẹ̀ lárán.
0: Egbò ìyá tí wọn ò rí fi jẹ àwọn tí wọ́n ṣèyàn léṣe tí wọ́n pààyàn tí wọ́n lọ. Òun tí ò sí ń létí ń jà tí wọ́n sọ pé ká lóun bá ń bẹ lé ni.
2: Ọlọ́run fòrirọ́, èmi náà láǹfààní mi ga orin.
0: Àkọ́bí odigida ń yárì.
1: Mo ti di rúmọ̀lẹ̀ nínú olórin.
0: Ọ̀sọ̀ àwọn òbí rẹ̀ méjèèjì lẹni tí ó tọrọ owó délé ọ̀tá. Ọ̀sọ̀ àwọn òbí rẹ̀ débi tí wọ́n máa kí ẹ gbàmígbàmí tí wọ́n wàá gbé gbà bára.
2: Èmi náà láǹfààní mi ga orin.
0: Wọ́n sọ wọ́n di àlùmọ́ngìrì bá àpáànù. Àwọn èèyàn mọ̀ wá sọ̀rọ̀ bí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí tí wọ́n mọ̀ sọ náà ni pé ẹsẹ̀ tí ọkọ̀ ojú ẹnì kankan sẹ̀. Ṣé kì í sọ máa lè bẹ́ yan? 0913655692 ni nọ́mbà táàmì ń dá sétò. Ẹ̀lú ẹ̀ ti wà mẹ́ orúkọ yín àti ibi-tẹ́ ti pè. Ẹ mọ̀ kú ilé ẹ káàbọ̀.
3: God bless you.
0: Ẹ̀lú ọ̀sà. Ọkọ̀ nídìí, a fi hàn nídìí tó lọ́sọ̀ lọ́jà. Ẹyẹ méjì ìjáde ẹ̀.
3: Bí ọdún bá ń ta ni ẹ̀ṣẹ̀, tàbí yóò dúró.
0: Yé.
3: Kò sí.
0: Kò sí o.
3: Ẹ bá sọ pé
0: ká máa wọ ọmọ àlè tó wà Nàìjíríà. Bẹ́ẹ̀ ni
3: Nàìjíríà máa kù. Ẹ jẹ́ ká gbà fọ́ndọ̀. Ká sá gbà pé mo lọ di kọ́ la ń lò.
0: Ẹni ìyá rẹ̀ sì tí ìkú òtí ìkú òǹkú ọmọ àlè.
3: Ṣé bó ṣe wá náà nìyẹn? Ilé tó wá sí ń tòrò, ọmọ àlè tó wà mẹ́ kò tí ìdàgbà ni.
0: Ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ta gọdúwé náà mọ̀. 0913655692 ni nọmba.
1: Òṣùpá sáyé ní ìkọ́.
0: Hello.
4: Hello, Alhaji Bolude.
0: Yes, orúkọ yín.
4: Alhaji Bolude ilé ẹrù láti Kọ́mọlú.
0: Ọ̀dà, ọwọ́ mi ọ́ ti ọjọ́ kan.
4: Ṣèlú ti tẹ̀yìn náà lẹ́yìn sọ́sẹ́ yóò mórí yín o, ẹ̀ra ṣe ẹja la fi mọ báwo, mo ti jẹ́ ti kò sí. Mo jẹ́ sí máa tẹ́ ń bọ̀ wá. Mo wá dábàá rí bíjọba ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́
0: yìí. Ọ̀dà ọlọ́run mọ̀ sọ́à. Ọlọ́run ní ṣe.
4: Ẹ rí ọlọ́run bọ̀ ní Bùlákà yín ló ṣàlékún àlàáfíà yín àti gbogbo àdáńgbọ́ ètò yín.
0: Àmì ò.
4: Mo fẹ́ sọ fún wa yìí ká ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ ẹ máa ń pòwé ẹ̀yin àgbàlagbà ní jẹ́jẹ́ léegun àgbà jó.
0: Ṣé àwọn àgbàlagbà.
4: Ẹ̀gbọ́dẹ́ ní gbogbo sọ lálìkí àmọ́ ibi ó sọ ojú gbọ̀ngàn lọ.
0: Ṣé
4: pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àtọ́mbà fásitì ní ẹ̀mí ẹ̀mí dẹ̀sọ. Kọ́dà nu ọgọ́rùn-ún ọmọ ló bẹ̀ wọ ẹ̀tì àbí nẹ́ẹ̀kì.
0: Ètè ṣé èsè pé ẹlẹ́nìkankan lọ́kàn lẹ́fi ń sọ báyìí. Ọ̀dà ọlọ́wọ́ máa jẹ́ wá ó dàbọ̀. Àkọ́bí ò ti sẹ̀mí bẹ́ yan. Òdíṣẹ́ ẹ̀mẹ́ màá dẹ̀ fẹjọ́ rẹ sun bàbá wa nílé ọlọ́kà ìmọ̀mọ́ ọmọdá. Sọ àgbẹ̀ ọ̀dọ́ wọn lèmi tí wọ́n jí tíra wò nílẹ̀ ni wọ́n fi jọ bí wáàsì. Ẹ ló orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti pè.
5: Olúwa ló pọ́n láti Táíwò ní Adé.
0: Láti Táíwò. Ẹ gbóhùn sókè dáadáa. Ọlọ́run ń ṣètò.
5: Ọlọ́run ní kò lọ.
0: Àbí àti tiyín náà.
5: Kẹ́rí bí ọkàn ní àgbóbìnrin ní abẹ́rẹ́ ìdádìí tó bá ní ọ̀tá. Tí wọ́n fẹ́ yí kọ́ náà lọ.
0: Bẹ́ẹ̀ ni.
5: Tó wá rọ́ náà lọ.
0: Tọ́ra mọ́tò lónìí.
5: Tọ́ra mọ́tò tó kọ́ lórí.
0: Tó ní ẹ bá bá mi sílé ẹ bá bá mi sílé mi lọ́la ọ̀la. Ọmọ àlè ọwọ́ rẹ̀ ó ti dá bẹbẹ mi. Wọ́n fẹ̀yìn sàpọ́nlé èèyàn ni nínú àpọ́nlé ọmọ àlè.

0: Alo.
1: Ẹ kàn sọ sẹ́ pín tò.
0: Ọlọ́run ní ń ṣètò orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè.
1: Ẹ kú ètò ẹ̀pẹ̀ fún wa.
0: Àmì o, ẹ lẹ́.

0: àkọ́bí àlọ́rọ̀ yẹn ògbójú kan ọ̀nà kọ̀nà téèyàn fi ń jọ́ máa lè látírìtì lórí ètò. Wọ́n fi kí ẹlòmíì. Ọkọ lé ọ ra mọ́tò tún wá pè wọ́n pé mo tún ra mọ́tò tuntun wọn ni ọmọ àlẹ́ àmọ́ ibi títí ń rú.
1: Sáyìdì nínú olórin wàlí yìí ni.
0: Ìjọba àlẹ́ ẹlòmíì ó kì ni. Ìjọba àlẹ́ ẹlòmíì alias ni. Ọmọ àlẹ́ rẹ̀ bẹ́ẹ̀ tó débí síbà tí ó wà bàbí jẹ́. Alias ni ọmọ àlẹ́ ẹlòmíì. Ọmọ àlè tó tọ́ tí wọ́n máa gbé ẹlòmíì náà lórúkọ lẹ́nu bóun ni mo wí wọlé sí i pé báwo èèyàn gbọ́ ni mo wí.
2: Ó dá Musa lálá kàtàkì tí èèyàn àkàtàkì tí nítorí ìsọmọ́nìyàn.
0: Ẹlòmíì torí pé ó máa ń dàrú orí kọjọ yá kọjọ wà bẹ́ẹ̀.
2: Ẹni torí ìsọmọ́nìyàn.
0: Ẹlòmíì àná dàrú lọ́wọ́ bàbá rẹ̀.
2: Ẹni ni mo lọ lè yẹ
0: òun. Òun náà tún da òní rú. Àkọ́bí bò wọ́n wí wọ́n ni ẹbílẹ̀ ọjọ́ bàbá rẹ̀ ìwọ́n máa lè tí bàbá rẹ̀ náà ń gbà tí ń bẹ láyé nù.
1: Ọba yìí láyé bàbá máa rájíṣẹ́ ó máa ń wo sàmọ́nì ni.
0: Àkọ́bí ọ̀dọ̀ àbẹ̀ jẹ́ wọn wọlé dá yẹ̀yẹ̀ wọlé. Ẹ̀lò.
3: Ẹ̀lò.
0: Orúkọ yẹ́ àti ibi tí ẹ ti pè ẹ̀ dá sétò.
3: Olú
0: ọmọ bámbám eré wọlédé. Ọgbàmbàm.
3: Èrè wọlé dé
0: ọyá.
3: Ọlọ́run kó ló ń ṣọkùnrin. Tí ọkùnrin bá gbé.
0: Kíni yọ sound dáadáa lọ́dọ̀ wa ń bí.
2: Ìwà pẹ̀lẹ́ nítorí ìsọmọ́nìyàn. Kò dáàmú ọmọ nídàkọ tuntun.
0: Jáde kọ́ wọlé àkílò ṣe báyìí bá tilẹ̀kùn mẹ́ni ẹlẹ́ni. Ẹ̀lò.
3: Àlàáfíà
0: fẹ́ yìí náà orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti pé ẹ sábà pé mi ni mi jà fún yìí tẹ́ ẹ fi wọlé ẹ tẹ̀síwájú. Ẹ má jẹ́ ọkọ ẹ.
3: Bàbá Adéjọba láti odò ìta nìta.
0: Láti odò ìta.
3: Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ sẹ́yìn pé ọjọ́ bí ní kí ṣe é o.
0: Kò í ṣàwádà gan pa á ẹyin rédíò yìí lẹ̀ àbí kẹ́ ẹ pa á.
3: Òkè ọ̀gá yìí. Ohun tó da Nàìjíríà rú. Bàbá kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Ó ní bí àdúgbò kan bá ń tòrò bí ọmọ àlè rẹ̀ yìí sì dàgbà o.
0: Wọ́n wí bẹ́ẹ̀.
3: O ní ìjà Nàìjíríà ló báyìí ní ọmọ àlè sì dàgbà ní
0: ìjọba. Ọlọ́run kan sàánú wa. Ọlọ́run kan sàánú. Ẹ ṣe oga. Ẹ ṣe. Àkọ́bí àtijọ́ mẹ́tò tò ní wánilágbára lọ́wọ́ àjọ gbé délé ológo ńjọ́ kan. Káyé nílé ètí olódùmọ̀rẹ̀ bá Túndé Arólókó bí agogo ẹ̀ ọ̀rẹ́ ní n gbégbá ìlọ́jà mọ́lẹ́kẹ́tẹ́ mo gbégbá burúdì.
1: Sáyìdì òṣùpá.
0: Èmi lòdì ó pa tí ọ̀pẹ́ wọ ara tèmi dànù bọ̀rọ̀.
1: Mi láwùjọ.
2: Àwọn akọrin.
0: Méjì wá ni ọgbà ní ṣe ń lé bàbá mi náà.
2: Tìmọ̀ tàtúkọ̀lù ayé mi ti lẹ́wọ̀.
0: Ọ̀rẹ́ pa mí ọ̀rẹ́ là mí ọgbà ní ṣe.
2: Omi kọ́ lọ máa jò wọ̀ lókù.
0: Gbogbo ọ̀rẹ́ ti ṣáájò mi, thank you very much. Gbogbo ọ̀rẹ́ ti ṣẹlẹ̀ṣù lẹ́yìn mi, thank you very much.
1: Alára wájú
0: lè rí. Bẹ́ẹ̀ bí ara lè tò láti dá Mọ́ndé 88.7 FM tí mbẹ́ lè lọ́rin.
1: Júni mi láwùjọ.
2: Àwọn akọrin.
0: Àkọ́bí ìkọ́ olókun ọ̀la yín náà dún rèé.
2: Ìtún jẹ́ wá sí ìhùmọ́.
0: Yóló ń bá náà jòkòdò nígun ájìbà.
2: Kò kìkì mi máa rẹ̀ lẹ̀ láì.
0: Má rẹ̀ rìn Àkọ́bí. Ọ̀dà jòkòdò nígun ájìbà.
1: Nípa
0: táàdì ẹ̀jì fàmọ́ iná ni ikùn mi rè é pẹlẹbẹ yìí. Everybody ló mọ̀ pé ikùn mi ṣe pẹlẹbẹ. Ìgbà táàjì fàmọ́ nìyọ.
2: Ẹni tó ni a máa tún jẹ fún.
0: Lápá mi tá a wà yìí kándídéètì olódùmọ̀rẹ̀ èpò ló ń mẹ̀sáyà yín náà ni. Títí dọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò tá a pè ní ẹbí ara ní Diamond 88.7 FM tí mẹ́lẹ̀ lọ́rin. Túndé Bólùdé lorúkọ tẹ́mi ń jẹ́ o.

0: tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí fún mi mẹ́tù àbí, bí AAPP wà.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: What did I say, huh? What did I say? I told you no touchy, touchy. Now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator.
1: No touchy, touchy. Especially not a fan of Diamond FM. Don't touch that radio set.
0: What did I say?
2: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin, ìròyìn ní ṣókí.
3: Ẹ̀kú rẹ̀lẹ́, ìròyìn ní ṣókí lámúdé sí etí ìgbọ̀ yín láti lè ṣe Diamond 88.7 FM Ìlọrin. Ìjọba àpapọ̀ ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ó ń farajì láti rí dájú wípé ìbáṣepọ̀ alálàáfíà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti Ghana ń tẹ̀síwájú lórí ìgbésẹ̀ àti yanjú aáwọ̀ ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ọrọ̀ ajé tó níṣe pẹ̀lú ẹni tó ni ilé tó jẹ́ River Park Estate ní òpópónà ọ̀nà òpópónà ọkọ̀ òfurufú nílùgbé Àbújá. Ọ̀rọ̀ ìfinilọ́kànbalẹ̀ ọ̀hún wáyé lónìí ọjọ́ Àlàmísì látẹnu ẹni tí í ṣe akọ̀wé àgbà lẹ́ka tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, ẹni tó jẹ́ aṣojú Dunmona Umar Ahmad ni ó gbàlejò ẹni tó jẹ́ olórí iléeṣẹ́ aṣojú Ghana nílùú Àbújá láti jọ ṣàlàyé ọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ohun tó ní ṣe pẹ̀lú àìgbọ́ra-ẹni-yé láàrin oníṣòwò ọmọ ilẹ̀ Ghana àti akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń dòwòpọ̀ tó jọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti rọ ìjọba ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀, àwọn alákòóso ilé ẹ̀kọ́ aládàáni káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣètò ìforúkọsílẹ̀ lábẹ́ ètò àkọsílẹ̀ ètò ẹ̀kọ́ lórí ẹ̀rọ ayélujára DNEMIS, ìyẹn ètò àkóso ètò ẹ̀kọ́ lórí ayélujára. Ẹni tó jẹ́ mínísítà ètò ẹ̀kọ́ Túnjí Aláúsá ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nílùú Àbújá lákòókò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ètò ọ̀hún tó jẹ́ ti orí ẹ̀rọ ayélujára nílùú Àbújá. Ó ṣàlàyé o wípé ìjọba kò lè wá ojútùú sí àwọn ìṣòro tí ó ń kojú ẹ̀ka ètò ẹ̀kọ́ láì ṣe wípé àwọn ènìyàn ṣe ìforúkọsílẹ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ lẹ́nu iṣẹ́ ọba ICPC ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ elétò owó ìfẹ̀yìntì orílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí PENCON ti rí owó tí iye rẹ̀ ń lọ sí bílíọ̀nù mẹ́ta gbà padà láti ọ̀dọ̀ àwọn agbanisíṣẹ́ tí wọn ò san owó àjẹ́lẹ̀ owó ìfẹ̀yìntì aládàpamọ́ ti àwọn òṣìṣẹ́. Nínú àtẹ̀jáde tó wáyé léyìí tí wọ́n fi ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n rí wípé àwọn tó wà lẹ́ka iṣẹ́ mọ̀nàmọ́ná ni ọ̀rọ̀ ọ̀hún gbèrú jù tó sì jẹ́ wípé wọ́n ti bá wọn gba owó ọ̀hún padà sí apò ìkówósí owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ọ̀hún pẹ̀lú ìlànà òfin tó ṣe àgbékalẹ̀ ẹ̀ka ètò iṣẹ́ ìfẹ̀yìntì lórílẹ̀-èdè wa Nàìjíríà ti ọdún 2014. Igbákejì ààrẹ tẹ́rẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà Atiku Abubakar ti pe àwọn tí wọ́n jẹ́ olùwádìí abẹnu láti wádìí ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú àjọ ìgbélárugẹ ìgbìmọ̀ ìdókòwò ti ààrẹ, ìyẹn PFIPC. Ó ṣàpèjúwe ọ̀rọ̀ tó ń jàrìnrìn lórí àjọ ọ̀hún pé ó nílò kí wọ́n ṣe ìwádìí rẹ̀ kí wọ́n sì lo ìmọ̀gara tí gbogbo aráàlú yóò fojú rí nínú ọ̀rọ̀ tó fi léde nílùú Àbújá lónìí ọjọ́ Àlàmísì ní ẹni tí ṣe ẹ̀ka ètò ìròyìn ní ọ́fíìsì Àtíkù ti ń pe iléeṣẹ́ ààrẹ níjà pé kí wọ́n ṣe àpèjúwe ìdí tí wọ́n fi pe àjọ PFIPC ní àjọ tí kò fẹsẹ̀ múlẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀. Ó ní níṣe ni ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀hún bí wọ́n ṣe nàka àbùkù ọ̀hún fi hàn wípé ìjọba fi àyè gba, iléeṣẹ́ ààrẹ fi àyè gba kí ẹ̀ka ìjọba tí ò fẹsẹ̀ múlẹ̀ kó máa ṣiṣẹ́. Ó ní èyí yóò sì mú kó nira láti lè ṣe àkọsílẹ̀ tó dán mọ́rán fún gbogbo aráàlú rí. Ìròyìn ní ṣókí fún ti ìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Ẹ wá nǹkan fìdílé ká jọ gbádùn ètò wa, ètò yín, eto adelebare ni Diamond 88.7 FM ilorin.

0: olórin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ́ gbádùn rẹ̀. Ejijuyin keja ladun re eje ko mo yin lara Diamond 88.7 FM ikoni ti o lelegbe.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa ó tutù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ

anki wa loruko eledumare obo oba to laye anki wa loruko eledumare obo oba to lorun oba nla ti fobaje ogbija mo seke alapa kabi kabi oba se kan moku sebo na lo ti so wa lo lati jejo to tun mo wa sori eto lojo to ni amope wa o loruko seyi Jacob to je lowo button fun sata wa yi ope pataki ye lowo dayo ki lo to ma baba be onijoye nu emi omo yi ore yi pastor Shanku Alaji ki wa pe e ka san sa bayi ba gbe eto fun igba akoko eto ni eto kan pataki ta ti ma yeju kokokokokoko awon akoko iroyin to je jade ninu oju we iroyin awon iroyin te ti gbo atawon ite etika yala lori ero mu mawuro ite etika lori fonu yin atawon ite ti gbo iyen ni ile ise radio gbogbo a wa mu koko eyo kan tabi meji a jo boju a jo peke lu ba ti man se niyan are Asiwaju Bola Ahmed Tinubu mo ti soro ki lo so ìṣèjọba òun pàápàá jùlọ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àwọn ó túnbọ̀ mọ ṣiṣẹ́ síwájú sí àti síwájú sí láti lè ń ta pè ní ìṣẹ́ òun òsì kúrò láàrin àwùjọ ààrẹ wa tẹ̀wájú o ó ní ìbáṣepọ̀ tó wà láàrin òun àti wike pàápàá jùlọ Yesun Wike tó jẹ́ mínísítà ìyẹn fún olúùlú lẹ́wà Abuja ó ní àjọṣepọ̀ àwọn àjọṣepọ̀ tó dán mọ́rán ni ó wá tẹ̀síwájú ó ní Wike ó ń ṣiṣẹ́ fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú ìṣèjọba òun ààrẹ sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń ṣí òpópónà tuntun tó lọ láti ìlú Abuja lọ sí Maiduguri ẹ̀ṣẹ̀ yẹn lé ní bẹ́ẹ̀ bá ti gbọ́ ìlànà ètò ẹ̀kọ́ mínísítà tó ń rí sí ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè nàìjíríà ó ti fi léde o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà ń gba ọ̀nà ẹ̀bùrú takọ́sọ́ lọ sí intalepe ní senior classes fún díẹ̀ èyí ó ṣeéṣe o kí ìlànà ìkọ́ ẹ̀tọ́ kó tún yí padà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ 6334 là ń lò yọ wá yípadà sí 412 mẹ́rin sí méjìlá yàtọ̀ sí mẹ́rin mẹ́ta mẹ́ta àti mẹ́rin ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n polo ọjà nígbà tí n bá dé àátẹ̀ iwájú kan ní Diamond FM 88.7 new adelebare pẹ̀lú ìmọ̀ ọ̀rẹ́ yín Shanku Alaji.

0: Eka bo pada lati eka ipolowo oja wa ni Kani Diamond FM 88.7. Eyin na lori ofe lati ipolowo oja lori eto yi iseju kan iseju marun iseju medogun ogbon iseju o le je iseju marun le logoji ipolowo oja eli eto delivery le fe ko wile lori Money Minister, iyen fun eto eko lorilede Nigeria o ti kede re o. Wipe o seese ki atunse ko ba ilana eto eko lorilede Nigeria. Be ba gbagbe tipe lati nlo ilana ta pe ni 6334. Iyen mefa, meta, meta ati merin 6334. O wa ni o sheese pe kini o sheese ko je pe ilana eko eto tuntun ta ma samulo a wa je 4 ati 12 iyen 4 ati 12 nigba ti minister n soro o salaye re o satenumo re wi pe opolopo awon omo ni won ma gbera won fo awon amesi ni won kinde idaji ona tan fi ma daku opolopo omo ni fe se interpe ni JSS3 exam si o fi takoso iyen lo si SS3 fun di eyi o sese o bakan na rogbodiyan oselu o nte waju iyen ni ipinle osun gege bi eto debo ti a fe se ni ipinle osun bo se ku saata ni awon egbe alatako ti se egbe APC won ba na ka lebu o iyen si Adeleke wipe kini won ni opolopo rogbodiyan ti nsele papa julo bi won se n pariwo sale sale ipe awon omo egbe APC omo egbe olosusu owo lo nse ku pa awon omo egbe awon wipe egbe Adeleke ti se egbe ti se egbe Accord won lawon gangan ni won kun moto loda iyen si awo egbe APC won ba bere si na ka lebu sira won be ba gbagbe oro tin lo nipa olopa apinle la ba gbo wi pe nile gbi ma soju sofin won ni a to tito gbogbo gbese to ye ki awon o gbe o tin je gbigbe papa julo ogba ti ibowolu lekun rere to nti oniruru atuto ye to ba ti gbera so awon soju sofin lo so be lani kini ta fe da si gan oro ti mo se leri fun wa iyen ni je ejo la da si eni kini nkan yen mo ra ti wi pe laye atijo ni bi ogun odun ogbon odun seyin nigba ta n samulo n ta pe ni fifi leta ranse ose merin ose marun a ma lo ki leta to dodo eni ta fi ranse si bawo eyan ba si rinrin ajo leyin ose mefa osu kan na to guru ara won nipase leta fifi ranse laye odi oni ero ayara bi asa to ntin ta pe ni social media o gbaye kan o wa nje ki nta pe ni iroyin ko ma tete kan wa lara lese kese bege iroyin ofege o na tun wa lo giant rere apere re la ngbo lotun losi kan ni awon agbesunmo mi se nkan lapa bi o rara awon kan won se nkan lapa tohun o le ti o fi wa lokan bale loni kini ta wa fe pe kelu loju teyin igbawo gan leyin lero pe egbadun ayeju se asiko igba ti o ti si ero ayara bi asa ta mo si digital oni abi iru akoko e ti eyo ara bi asa to tin ta pe ni social media ti lo gboro pa asiko wo leyin lero yi pe igbadun ba waju lagbaye se akoko ero aye lukara yi tun ti social media ni abi akoko ta le pe ni analog nigba tin ta pe ni ero aye lukara ti o ti imule akoko wo le yin lero pe yin gbadun aye ju ewu wo gan la le so pe o po anfani wo lo wa ninu sisamulo nta pe ni social media tun ti ero aye lukara ati nti ti o kin se social media anfani wo lo wa nbe ewu lo si ro mo enta jo pe kelu lo san tun ni e ewu wo lo ro mo nta pe ni social media ti se ero aye lukara anfani wo lo si jade latara re akoko wo le yin ri pe gbadun aye ju se lasiko gba ti ero yo aye lukara iyen to lu gboro pa o nka luku lo di camera mo o nka luku lo da ayaworan iroyin tin kan wa lara ni yajo yajo abi akoko gba ti o si in to jo be leyin gbadun aye ju in ta jo dasi lojo tun nini e ko sa de deri be bi o se pe awon iroyin o fake ati awon eti o mu okan ni bale iye ta n gbo 0913655952 ni number ta fi dasi 0913655952 akoko wo leyin le pe egbadun aye ju anfani wo lo ti bi ero aye lukara ewo wo lo ro mo hello
1: hello
0: e ma ka san kuro lehun
1: kuro le kuto
0: ati pe ruko yin o
1: abioda la ruko mi lati
0: oke ese
1: seri ba ti en lo analog e ta ba wo won ba o na ngba ba yi se ri ngba na na saf na saf ki but ai ai lukara yi pa ni tin bende o po abugu se se bende wa fe ko jo anfani re lo olowa la no fa bu be ti wa ni ki ni anfani tin bende bi ta ba baba wa mi si for example a woni se wo e se di message ten to ala sa di fry ele je fa ni yo se yo de ele jo ma so e do e do so wo te ba so 1 hour 2 hours e do e discuss in the right discuss it up ele dele de ni láàrin oṣù kan ẹni má gbé sí ọlọ́run aláàrin kò sànù wa àǹfààní tí ń bẹ́ẹ̀ ni ẹ a máa burú tí wọ́n á bẹ́ẹ̀ ni pé ní wọ́n tún gba fọ́ìsì èèyàn wọ́n sì tún fẹ́ ń ṣe àbò.
0: Ẹ ṣe àdúpẹ́ sá ẹ ṣe 0913655952 ìgbà wo lẹ́yìn gbádùn ayé jù sásìkò social media ni àbásìkò ìgbà tí ò tí ì sí nǹkan tọ́jọ́ anfani wo ló ń tara rẹ̀ jáde ewo ló rọ̀ mọ́ ewo ló pọ̀ jù nínú rẹ̀ anfani ni àbí ewo tó rọ̀ mọ́ ẹ lọ́hún.
2: Àlàáfíà fún yín.
0: Àlàáfíà fẹ́yìn náà bàbá.
2: Gómìnà adájọ́ rìn.
0: Ẹ ṣeun.
2: Tẹ̀mí ó bẹ̀tà díẹ̀ ju ayé àtijọ́ tó pé ó wà very fast ó dẹ̀ wà enlightened ju ti àtijọ́ lọ nǹkan tí mo rí different tó wà ní ènìyàn mo lé àtijọ́ yẹn lẹ́ta sábà ń pẹ́ kó tó dé. Lẹ́tà bí gan pa wọ́n lè jẹ́ bó ti wà ní ìsìn pé gòdà bẹ́ẹ̀ ló wà láyé àtijọ́ wọ́n lè kọ́ lẹ́tà láyé àtijọ́ kó fún ẹ̀kọ́ já ní pọ̀lọ́ọ̀sì same thing ní ìsìn àwọn ó wọnú ara wọn ní bọ̀ tún tẹ̀ ìwé wà a bit better than before.
0: And that's it. That's your request, sir. 091-365-56952. Ṣé ìfọ̀kànbalẹ̀ wà láyé àtijọ́? Ṣé ìfọ̀kànbalẹ̀ wà láyé òde òní? Bí èèyàn bá rìnrìn àjò bá àbágòrò ẹrẹ ni fún dídí ọ̀sẹ̀ méjì kò sí yọnu ẹ ti mọ̀ kó ti débi tó ń lọ ní ìsìn láàrin ìṣẹ́jú. Hello.
3: Hello, sir.
0: Ẹ mọ̀ kọ́ ọ̀lẹ̀.
3: Ẹ kọ́ ọ̀lẹ̀ àfíìsì ló ń sọ̀rọ̀ látàdé ta.
0: Ẹ ṣe.
3: Irú àwa yìí náà nísìn bẹ́ẹ̀ sí làwa náà àmà ìtún bá ti jọ̀hún. Ṣé ẹ rí ti jọ̀hún? Ó fẹ́ bẹ́ tà bí ẹ̀jẹ̀ àsìkò tá a wà yìí lọ. Nítorí wípé ìsọmọ ṣe ń lo kinní yìí, ó ti rìn dáníkì sọ pé gíga rẹ̀ jẹ́ 20%. Èyí tí ọ̀dàjẹ́ ń bẹ 80% lọ́dọ̀ tèmi. Mo rántí gbàdá fi wà lè wí. Tá a bá sẹ́ndì lẹ́tà tó tọ́, ní màá fẹ́ kó tó débi ní ìyá 2000. Bẹ̀t lásìkò tá a wà yìí, wọ́n fásitì tó tọ́ sùn, báàbù rẹ̀ ti pọ̀ jù. Padà lérí ọ̀rọ̀ ti àwọn olóṣèlú tẹni tí wọ́n fi mọ́tò àwọn olóṣèlú. Èmi náà rí àwọn fídíò òun. Ìyìn sẹ́wọ̀n pé táyẹ̀tì ló dé kárí ogun kan báwọn tó tọ́. Ṣùgbọ́n àwọn kan báyìí ní máa jẹ́ kí ṣé máa fídíò àwọn tó ṣe tí wọ́n wá lójú àwọn tó ṣe fa tí wọ́n wá lójú àwọn ọmọ oróyìn ni. Ó yẹ kí lọ ààrẹ tí wọn nítorí íńtánẹ́ẹ̀tì ni. Ṣùgbọ́n èyí tí ò dá ń bẹ́ ó ti pọ̀jù tó dáa lọ ní ẹkọ ètò.
0: Ẹ ṣe àdúpẹ́ 091-365-56952. Ẹ̀yin àgbà àjọ àti àgbà àsìn ìgbà wo lẹ gbádùn ayé jù sásìkò yẹ analogue ni àbáyé social media. Àǹfààní wo ló wà nù àkókò tí à ń lo ẹ̀rọ ayélukára? Èwo ló sì rọ̀ mọ́? Èwo ló pọ̀ jù nù méjèèjì? Hello. Hello. Ẹ wà kúrọ̀ lẹ̀.
2: Hello. Hello, sir.
0: Ẹ kúrọ̀ lẹ̀ o.
2: Ẹ kúrọ̀ lẹ̀, sir.
0: Orúkọ yín o.
2: Láti ìlú Ọ̀yàn ni Mọ́mìlọ́lá látọ̀ yẹn.
0: Ẹ ṣeun gbogbo Ọ̀yàn kọ́.
2: Ọ̀yàn wà o, àlàáfíà la wà, ẹ kú èkó.
0: Ẹ ṣe àdúpẹ́ mà.
2: Àfàsìkò yìí o.
0: Adúpẹ́ o.
2: Ayé jọ̀hún ó rọrùn gidigidi ju àsìkò síta sọ pé ọ̀làjú wà káàkiri. Kò sí fọ̀kànbalẹ̀ lásìkò tọ́làjú wà yìí. Oríṣiríṣi láàmọ́ rí lórí sóṣíà mídíà léyìí tí kò sì tẹ̀lẹ̀ rí láyé jọ̀hún rárá. Mo sì rò pé ayé ìgbà yẹn tún lè padà wá mọ́. Ọlọ́run kó kàn sánú wa lórílẹ̀‐èdè ńsìn ni kó fi wá lọ́kàn balẹ̀.
0: Ẹ ṣe adúpẹ́ mà. Ẹ ṣeun. Ẹ jẹ́ kí n tara ṣàṣà ká lọ tajà nígbà tí mo bá dé. Àtẹ̀wájú kan ní Diamond FM 88.7 ni o. Ètò yín ètò wa.

0: E ka bo pada lati e ka polo oja wa ni kan Diamond FM 88.7. E ja jo dasi ka jo pe kelu ni woye ti yen gangan. Igba wo la le so pe aye dun. Se laye igba ti o ti fi sin ta pe ni ero aye lokara ni social media abi igba ti o de gan. Anfani wo lo wa ninu lilo aye lokara yi? Ewo wo lo si ro ma gan. Igba wo le gbadun aye ju se lasiko sin ni abi lasiko igba ti o ti de gan. Enta ni ka jo pe kelu ni e 09136556952 pẹlu oniruru awon kan to sele ni akoko osin ati nigba na lohun igbawo leyin lero pe gbadun ayeju se asiko gba ti social media o ti de ni abi gba to de gan eta ni ka jowo lojo tun ni ni e elo e kuro lehun
1: elo
0: e kuro le sa
1: e kuro le
0: e sa ruko yin o
1: oruko temi ni salabo sere
0: e se
1: lati apata yakuba
0: e se
1: igba tin lo da igba ti jo nlo o se ni to toro pe igba ti jo ni ko won ma lo lati ko ta wa nisin gbogbo awon opolopo baba ti jo opolopo won iya ni won je ta toro ka wo jeru re mo nisin ti jo awon baba wa na ma fe tin ka ba se mo awon ana ni won ma ran lo be won ma le so pe baba isele baba isele ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì alẹ́mọ̀ tí mà ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n láyé òde òní kọ́là tẹ bá bímọ tí ìtàn ìkọ ọmọ ò tí bọ́lẹ̀ wọ́n sì mọ ọmọ nílùú èkó ìjọba ti pè wọ́n mọ̀ ọmọ pé báyìí báyìí ṣẹlẹ̀ ṣùgbọ́n aburú wa ń bẹ ní aburú tọ́ wa ń bẹ bí kálukú bá ṣe lò ní bí kálukú bá sì ṣe náà ní ọba lọ́dọ̀ tèmi o àǹfààní tọ́ wa ń bẹ ọ̀pọ̀ ju aburú rẹ lọ ọlọ́run tẹ wá síwájú.
0: Àmì sá, ẹ ṣeun 09136556952 ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí nírú àkókò yìí ọkàn ọmọ balẹ̀ mọ́ ẹ lọ́hún.
2: ẹ ló máa ẹ kú ètò.
0: ẹ ṣe àdúpẹ́ orúkọ yín o. ẹ ṣe.
2: ní ọ̀dọ̀ ti tèmi o ní ayé àtijọ́ ọkàn balẹ̀ lóòótọ́ ìyá le wà lójú òsìlà àmọ́ kàn balẹ̀ mo rántí ìgbà tí a máa ń lọ sí oko aago mẹ́wàá àtẹ ń bọ̀ láti oko ni lálẹ́ kò sí ìbẹ̀ àmọ́ ti ìsìn ìfọ̀kànbalẹ̀ sí eléjùmbá ẹlẹ́ẹ̀kejì nípa ti ẹ̀rọ ayélukára yìí àǹfààní rẹ̀ àǹfààní ẹ̀yìn búburú rẹ̀ pọ̀ ju àǹfààní rẹ̀ lọ lójú ti tèmi o.
0: ẹ ṣáàwò.
2: búburú tí mo ní búburú rẹ̀ pọ̀ ju àǹfààní ẹ̀ lọ lóòótọ́ ní ayé ìgbà kan oṣù kan èèyàn lè mọ́ rírẹ ẹni tàbí gbọ́ rẹ ẹni ní ìsìnyẹn lè mọ èèyàn lè ṣe nǹkan ní ìsìn lójú ẹsẹ ká tó tó ṣẹjú márùn àmọ aburú bẹ gbogbo eré àrékèrékè ìjayà ìfọyà nífọkànbalẹ irúṣẹ yẹn ń wò lórí sósà mídíà yìí tó àti pé kò sí nǹkan téèyàn rí ṣe tó rí ṣe gbé ní ìsìn pẹ̀lú sósà mídíà tó
0: aburú
2: rẹ pọ̀ ju gbogbo rẹ lọ àmọ.
0: ẹ ṣe àdúgbò mọ 09136556952 ojú wo lẹ́yìn fi wọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí ẹ lọ́.

0: jẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀ kí n máa kí bàbá wa Jọláyẹmí tí gbogbo wa mọ̀ sí Harmony Brass Band pàápàá jùlọ fún ọjọ́ bí ọmọ wa tí ó pé ọdún mẹ́wàá lọ́jọ́ tó ní ìyẹn Zion Jọláyẹmí. Gbogbo ẹ̀yẹ èèyàn tẹ́ bá mọ Harmony Brass Band Jọláyẹmí kí wọn púpọ̀ púpọ̀ pàápàá jùlọ fún ọjọ́ bí ọmọ wa tó kú lọ́jọ́ tó ní. Fún dé yìí àǹfààní yóò wà pàápàá jùlọ fún ẹ̀yin èèyàn nírú àkókò yìí bá sì ṣe ṣe òun ni wípé ọgbà tí ẹ bá ti ń pè ẹ̀bùn kékeré láti pàṣẹ Harmony Brass Band tí gbogbo wa mọ̀ sí alàgbà Jọláyẹmí yóò wà fún àwa tá a bá ń pè. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì tó jẹ́ àkọ́kọ́ ni pé a dá sí ìtaníkápẹ̀ kẹlu ìyẹn lọ́jọ́ tó ní bàbá tí wàá dá sí tán a béèrè béèrè kan tàbí méjì nípasẹ̀ rẹ̀ bí yóò ti lọ lọ́jọ́ tó ní nìyẹn 09136556952 òní ojú ọ̀lẹ́yìn fi wò ayé òdi òní lílo ẹ̀rọ ayélukára àǹfààní wo ló wà bí ìwúrò olóró mọ ìgbà wo lẹ́yìn gbádùn ayé jù hello 09136556952 òní nọ́mbà tí a fi dá sí hello.
1: Hello.
0: Hello, ẹmọ kúrọ̀lẹ̀.
1: Ẹ̀lẹ́ bàbá ẹ kújọ́ mẹ́ta.
0: A dúpẹ́ mọ́.
1: Oṣù ló sura o.
0: Àmì mọ́.
1: Ọlọ́wọ́ wọlé wa wòlé Adélé ló sọ̀rọ̀ láti ẹ̀pọ̀ sí lọ.
0: Ẹ ṣe.
1: Ayé wa lé kátán lò lọ́wọ́lọ́wọ́. Ẹ wo lóòótọ́ bó ṣe dá aburú rẹ̀ pọ̀. Aburú rẹ̀ ló pọ̀ jù. Láyé ijó ìfọ̀kànbalẹ̀ wà wọ̀n ní bí owó ní báǹkì. Kò sínú wípé owó forí olórí wọn bẹ̀rẹ̀ lẹ́sẹ̀. Kò sí wípé oríṣiríṣi nǹkan ká tiẹ̀ ń gbọ́. Ròyìn Ayọ̀lá mọ̀ ń gbọ́dù láyé àwọn bàbá wa gbà ni. Ṣùgbọ́n ní sìn oríṣiríṣi tí ó ń ṣẹlẹ̀ yìí ẹ wò ó tọ̀. Lóòótọ́ mọ̀ wípé tá a bá gbé Nàìjíríà mọ̀ bára lé ìwò sọ̀rọ̀. Àǹfààní ibẹ̀ nìyẹn. A sì lè dòkó ni mo ti ń báyìí sọ̀rọ̀ kí n máa tẹ owó sáwọn èèyàn. Àǹfààní ibẹ̀ ṣùgbọ́n ewu pọ̀ ń bẹ̀. A kí ọmọ Jesse Jọláyọmí National President àwọn gbọ́dọ̀ tó kú ọjọ́ ìbí olóòdó ọmọ náà tí o.
0: Ẹ ṣeun. N tí ẹ máa wá ṣe fún mi lélẹ́yìí mọ̀mọ́ ẹ fi ọkàn sí fóònù nọmba tí màá pè tí ṣe fóònù nọmba mi lẹ́yìn ètò ó lẹ́mú pàtàkì tá a fún yín. Ẹ ṣeun. A dúpẹ́ nípasẹ̀. Ẹ ṣeun.
1: Mo ń gbà lọ́wọ́ àkọ́bí.
0: Ẹ ṣe. Ẹ ṣe. Ẹ ṣe 09136556952. Ayé bá ti ń gbé láyé àtijọ́ àti láyé òde òní tó ti di ayé social media ìgbà wo ni ìfọ̀kànbalẹ̀ pọ̀ jù ṣé láyé òde òní ni àbí láyé àtijọ́ ewu wo ló rọ̀ mọ́ níta pè ní social media àǹfààní wo ló wà ń bẹ́ gan-an kò ṣàdédé rí bẹ́ẹ̀ bí oṣù onírúurú àwọn kan tá à ń fi ojú rí ní tá à ń fi tí gbọ́ tó sì ń dẹ́rù bá àwọn yẹn púpọ̀ ẹ̀ ló ń.
2: Ẹ̀lú sá o.
0: Ẹ̀lú ẹ kúrọ̀ lẹ́hún.
2: Ẹ kú ọ̀rẹ́ sá.
0: Orúkọ yín o.
2: Ìyá Samson ní Yaport.
0: Ẹ ṣeun.
2: Ewu ti ń bẹ́ bí n tá à ń lò ní ìsinmi wípé gbogbo ohun tí àwọn àgbàlagbà ń fi pamọ́ láyé ìjọ wọn ń sọ rẹ̀ ní ìsinmi kò sáfì pamọ́ kankan mọ́ wọ́n sá ń lò bó ṣe wù wọ́n ni. Ewu wà ń bẹ̀ tó pọ̀ o. Torí ntẹ́yàn bá pàdé lórí social media pé ṣe tó yẹ kéèyàn ọmọ bá pàdé nínú nínú ìwọ ọmọ ọlọ́run pátápátá. Ewu tún bẹ́ẹ̀ pọ̀.
0: Ẹ ṣe.
2: Mo tọ́ àmọ̀ pé ní ìsìn tá à ń bá ń lò ó á mọ̀ tó gbogbo àwọn èèyàn wa káàkiri káàkiri káàkiri á mọ̀ rí wọn pé àǹfààní tó wà ń bẹ̀ nù ṣùgbọ́n a ti sọ àǹfààní tó wà ń bẹ̀ àti sọ́nù ewu tó kú wà ń bẹ̀ tó pọ̀ ni àwa ń lò ní.
0: Ẹ ṣeun gàmà kí lẹ́ orúkọ yín lẹ́ẹ̀kan sí wa.
2: Mọ́mí Samson.
0: Ẹ ṣeun. Ẹ ṣe àdúpẹ́ wa. Ẹ ṣeun. Ẹ ṣeun gàmà. Bó ṣe ṣe kó jẹ́ pé ká rí ẹ̀bùn fún mọ́mí Samson. Mọ́mí Samson ò lè rọrùn fún wa láti tracy wọn nípasẹ̀ orúkọ àti ID káàdì wọn. Ìdí pàtàkì ni ẹ tí a fi máa sọ fún wa pé gbogbo ìgbà tá a bá máa pè ẹ jẹ́ ká dárúkọ ara wa. Mọ́mí Samson pọ̀ ládùúgbò tí wọ́n ti pè ní bínú sí wa ní orúkọ yín àtàgbègbè tí ẹ ti ń pè ló ṣe pàtàkì. Ẹ lóhùn 09136556952. Àdúgbò orúkọ yín o.
3: Ọládúnni Àrẹ̀mú.
0: Ẹ ṣeun.
3: Láti ògbó wọ̀nyí.
0: Eshe.
3: Tato kuma so.
0: Eshe.
3: Anfani be. Oto ewu to mu dani. Lara anfani be ni ti mo ti wa logbomo so ti mo pe yin ni ilu lo. Sugbon ninu ewu to mu dani opopolopo le lo ti tu. Ni pa se kala nbe ba ti. Ka gba lo rin lo. Lodo ali. Eku eto.
0: Eshe adupe. Adupe. Mo pe number kan ko to di pa pari eto. Pe mi kan na le je anfani ti omo baba amoni brass band to se ojo bi lojo tun ni Zion Jolayemi. Ebun ton ni ka fun yin a fun yin leyin eto. Eshe adupe. 0913655692. Ikani Diamond FM 88.7 ni dan pe kelu lojo tuni bayi se ronun ti fo kan ba le wa ni aye atijo si aye odi ni elo
4: e kuro le sa o
0: e kuro le o
4: oruko mi ni ambassador do sakaria lati lu gondoroko ni joba bile asa
0: se te ba mo ID card yin wa se ambassador won wa waju re
4: no sakaria lati lu gondoroko
0: en to ba wa ni waju ta le fi da yin mo ni ke fi si ya gbogbo yin sa
4: o sakaria lati lu gondoroko
0: e se
4: ìkàtẹ́ mi bàbẹ́ sọ ni wípé nípa ti jọ́run àwọn àgbàlagbà àwọn èèyàn ti sọ̀rọ̀ sẹ́yìn dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan àṣírí ní jọ́run kò bò mọ́ nísìn à ń fi hàn púpọ̀ tó ìyàtọ̀ wà ń bẹ̀ dáadáa ti jọ́ yẹn ó nǹkan gbádùn dáadáa ó rọrùn dáadáa láti máa fi nǹkan pamọ́ àmọ́ nísìn kò sí nǹkan tẹ́yẹn bá lè yẹn fi pamọ́ nísìn èèyàn kan ó lè yẹn àwọn míì ti rí wọn ti mọ́ so ijo yen da o rorun
0: e se alagba sakaria lati ogondoroko e fokan si number ti ma pe leyin eto e se 0913655692 laye atijo bi ofo ba se tabi ta ba gbo nkan kankan oni ba ti se laye odi oni bi ofo ba se tabi ta ba gbo pe eyan kan kuro laarin wa oni ba ti se igbawo gan ni okan ba le ju laye odi oni ni abaye atijo igbawo leyin gbadun aye ju se laye social media ni abi laye analog intan pe kelu ni e 0913655692 la bebe e je ka ma ki oga wa alagba Jolayemi le kan si papa julo fun aye ojo bi omo wa Zion Jolayemi ti se omo Amuni brass band to nse odun mewa lojo to ni hello awon eyan po loju opo ni o 0913655692 igbawo le yin gbadun aye ju hello
5: mo gbadun aye emi Mrs. Grace ibi emi lati Lorin
0: Mrs.
5: Grace ìdí ẹni láti Ìlọrin.
0: Agbẹ́yìn mà.
5: Ní àkókò yìí ìmọ̀ ti wà káàkiri kò sì dẹ̀jẹ̀ dìgbà téèyàn bá lọ bóyá bíi láìbírì kó tó rí information nísìnyí téèyàn bá ti gbé fóònù ẹ̀ tó wò ó lóríṣiríṣiríṣi gbogbo nǹkan tó bá ń fẹ́ ìmọ̀ ó ti wà open nísìnyí ju ti ayé ijọ́ ọ̀hún lọ.
0: Okay.
5: Mo ki Amuni ọmọ wa Zion ki Ọlọrun ko jọ ko gun ni emi gigun.
0: Amen.
5: Ojo ogbo ati alaafia la loruko
0: ye. Eshun kila iporuko yin le nkan si o.
5: Mrs. Grace Idiyemi.
0: Eshun.
5: Lati Ilorin.
0: Eshe adupe ma. Eshe. 0913655692. Eja wo ojo opo ta ba ri pe eyo kan tabi meji mo si gbawo le yin gbadun aye ju. Se lásìkò social media ni àbí lásìkò analogi bá yẹ lásìkò analogi ni àǹfààní wo ló pọ̀ ewúro ló sì rọ̀ mọ́ ayé analog tó ayé pé ti social media ni tó jẹ́ ayé kọ̀mpútà tá à ń lò ní ìsìn àǹfààní wo ló pọ̀ ewúro ló rọ̀ mọ́ ẹ lọ́wọ́.
6: Ẹ kúrò lẹ jàǹfà làjì.
0: Ẹ kúrò lẹ mà.
6: Títí láyọ̀ láti Táíwò ló ń sọ̀rọ̀.
0: Ẹ ṣe gan mà. Títí láyọ̀ kí ni mà.
6: Títí láyọ̀ olójúde.
0: Ẹ ṣe.
7: Láyé àtijọ́, àǹfààní wà bẹ́ẹ̀ dáadáa tó ẹ̀gbọ́n wa wà ní kéékèèké. Tó tán bá máa rán ìyànṣẹ́ lídà kan fi nǹkan tó bá fẹ́ fi rán ẹ̀kan fi lé ọkọ̀. Ó sì máa ń èèyàn máa ń tó rí bíi ijọ́ mélòó kan. Ṣùgbọ́n lóde ìsìn tí tẹkinọ́lọ́jì ti dé gbogbo ẹ̀ fa tó ní tèmi o. Àǹfààní tó wà bẹ́ẹ̀ nísìn ó ju aburú tó wà wà nínú social media lọ. Àwa tá à ń lo social media ló yẹ ká mọ nǹkan tí à ń ṣe, ká má mọ gbégbégbé àwọn òfegè níùsì. Mo sì ti kí àwọn dájú wa náà fún ọmọ wọn tó ń ṣe ọjọ́ ìbí lónìí. Àṣẹ iṣẹ́ àmọ́dún o, ọdún ayọ̀ ni yóò mọ ṣe o.
0: Ẹ̀mí mà,
7: ẹ ṣeun sáré.
0: Ẹ ṣe àdúpẹ́, ẹ ṣe, ẹ ṣe. Ẹyin náà lórí ọ̀fẹ́ yẹ láti pe nọ́mbà tá a máa pè sí pàtàkì bá ti ń kú lórí ètò 0913655952. Tá a bá ti rí pé ẹyọ kan tàbí méjì mú sí a máa fi àkókò yìí a máa fi ṣe lọ. Ìgbà ò lẹ́yìn gbádùn ayé ju tẹ̀ gbádùn ara yín ju. Ṣé lásìkò social media ayé ẹ̀rọ ayélujára yín ni àbí láyé analog? Ìgbà ò lẹ́ sọ pé ọkàn balẹ̀ jù ayé àtijọ́ lọ́kàn balẹ̀ ni àbáyé òde òní tá à ń tètè ráyè gúrò ara wa. Àìgbà wo ni ọkàn balẹ̀ jù níta àjọ ń pẹ́ kẹ́lu lónìí ni ẹ. Hello.
8: Hello.
0: Hello, ẹ máa kúrọ̀lẹ̀.
8: Ẹ kúrọ̀lẹ̀.
0: Yes, ma orúkọ yín o.
8: Lawal Bushra ni.
0: Aja Lawal Bushra. Láti wo? Ẹ ṣe. À ń gbọ́ yín.
8: Hello.
0: À ń gbọ́ yín o. Ọ̀dà.
8: Ẹ jọ ṣé ní àwọn máa jù ni mo ti ń bá sọ̀rọ̀.
0: À ń gbọ́ yín mà. Ọ̀dà. Ẹ jẹ́ kí ẹlòmíì ò pé 0913655952. Òun ni nọ́mbà tí a fi ń pè. Ìgbà ò lẹ́yìn gbádùn ara yín jù. Ìgbà wo gan-an? Hello. Ẹ kúrọ̀lẹ́. Ẹ̀sùn àrúkọ yín o.
9: Hello.
0: Hello, ẹ kúrọ̀lẹ́ máa rúkọ yín o.
9: Bọ́sẹ̀ Kọ́lá yẹn ló láti dá kan.
0: Ẹ ṣe.
9: Ẹ ṣe ẹ kú ètò.
0: Àdúpẹ́ mà.
9: Ìgbà tiwa ó rẹ̀ gan.
0: Àwọn ọmọ gbá ti yín. Ìgbà wo ni gbá ti yín?
9: Ó rọ̀ mi. Ìgbà tó mi dé ní ìsìn oríṣiríṣi ewu ló wà bẹ̀. Wọ́n fi ń ṣe jàǹbá fún èèyàn tó ti ń tí wọn ò fi pé. Ìgbọ́ tó rọrùn láti ní ẹfẹ́ pe èèyàn láti níbẹ̀ bá lè lọ wò ó. Ẹ pé ẹ gbohun àlàáfíà rẹ̀. A sì kí gbogbo ọmọ tí ń ṣe a kí ọmọ tí ń sọjọ́ ìbí lòwù. Ẹ bá wo yóò da ti gbọdún ọdún kan ni o. Yóò tó ló kọ yóò dé ti dúdà o.
0: Ẹ ṣe àdúpẹ́. Ẹ ṣe o. Àdúpẹ́. Bó ṣe wù mí kí a mú ìpè sí. Ọ̀dà Àkọ́bí bóyá kí n kàn fẹ́ yọkan kásẹ̀ rẹ̀ ńlẹ̀ torí àkókò ẹja fẹ́ yọkan kásẹ̀ rẹ̀ ńlẹ̀ kó jẹ́ ẹni tí a máa fi tàta pínṣẹ̀ lọ́jọ́ tó ní ni ẹ̀ 0913655952. Hello.
10: Hello, ẹ kúrọ̀ lẹ́fà.
0: Ẹ kúrọ̀ lẹ́mà o.
10: Àbẹ̀lẹ̀ kú ètò.
0: Àdúpẹ́ orúkọ yín o.
10: Orúkọ mi Rọ́dà láti ìgbà Àkànbí.
0: Kẹlẹ́ pé orúkọ yín mà.
10: Rọ́dà
0: Amos láti ìgbà Àkànbí. Rọ́dà
10: Amos láti ìgbà Àkànbí ẹ ṣe. Ṣé mi ṣe tí à ń lò nísìn? Èmi ò rí ibì kankan tó ṣe àǹfààní. Èmi gbádùn ayé àtijọ́ ju gbogbo ìsìn lọ. Torí àwọn kan náà ti jẹ́ pé kó jẹ́ àṣírí. Ó dàbí níbi àṣírí láàrin ọkọ àti ìyàwó. Ẹsẹ̀ tó ti sọ di ìkan ìṣeré. So èmi kìí fa ayé àtijọ́ tá a lò yẹn ju ayé ìsìn tá a wà lọ.
0: Ẹ ṣe àdúpẹ́ mọ́.
10: Ọlọ́run tó jọ nínú àánú rẹ̀.
0: Ẹ ṣe àdúpẹ́ mọ́. Ẹ jẹ́ kí a máa fi eléyìí ṣe lọ. Ẹ láǹfààní láti pè pápá jùlọ. Fún onírúurú àwọn ìbéèrè ẹyin tí ẹ ti pè ṣáájú yàtọ̀ sí ẹni tí wọ́n pera wọn ní ìyá orúkọ kan kò sí nǹkan tí a lè fi dá wọn mọ̀. bo wa yin yoku ti e pe leyin igba ti atin ba baba wa alagba Ajolayemi ti amosiamuni brass band ta tin ba won yo papa julo fun ojo bi Zion to pe odun mewa lojo tuni e lori ofe lati pe leyin eto lati gba ebun card ni nla ti won ni ka fun yin number ti e pe si leyin eto 081 44 88 44 22 081 44 88 44 22 kikire yin te ti pe lenu gba ta kede yi ni oruko yin ti wa ni akosile ka ma se ri eni to je pe ko pe bakan na number yin o ti wa iyen ni oju woran wa ni ayin ka ma se ri eni ti o pe rara lati pe lati fi da bubu oruko yin ati bi te ti wa ni o nta le fi dara wa mo o wa ni ikanni 081 44 88

ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ̀ẹ̀.
0: Ètò amúlùúdùn.

0: fi ko lẹlẹgbẹ.
1: Akinyan o.
2: Akinyan akinyan àlùyìn lọ́gbẹ́nu.
1: Ẹ bàríbà.
2: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
3: Diamond FM.
4: 88.7 FM.
5: Across the airwaves right now.
6: In the mix.

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yé ti sọ aṣọ àwọn ọ̀dọ́ tó sì ń lu NYSC di àdìrẹ. Ẹgbẹ́ òṣèlú alátakò ADC fún lédè lẹ́ẹ̀kan tó gbé kalẹ̀ pé Mákè ni ojúlówó adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrazak fún lédè ìfarajìn rẹ̀ fún ìgbẹ́gbádùn àwọn ẹ̀ka ìdájọ́. Ní ilé òkèrè, àwọn èèyàn mẹ́fà dágbére fàyè 22 fara kááṣá níbi àdúrógbó kan tó búgbàmù ní Damascus ní ilẹ̀ Syria. Ikọ̀ Flamingo yóò gbàlejò ilẹ̀ Olómìnira Benin fún ìdíje kópa níje àgbáyé ti àwọn obìnrin. Ẹ kúrò lẹ̀ akíwa pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé rè láti kànídà Mọ̀lẹ́tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Taiwo Adeyemi ròyìn yìí ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net. ẹ wò wá ní ojú òpó ìdọ́rẹ̀ Facebook wa ní Adiamond 887 lẹ́fẹ̀kúrin náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ kú ìkalẹ̀.
1: Ṣàánú mi
2: ó ṣe ní bíbẹ̀ táwọn èèyàn ṣe ń pè jọ tí wọ́n ya fún tòbá yìí á sì ojú kí ló ṣẹlẹ̀.
3: Èmi náà mú wá ìjàmbá àkọ́kọ́ ló sọ ẹ̀ẹ́dẹ̀
2: ha síkẹ́síkẹ́ wọ́n ya fún ṣùgbọ́n yẹ kó gbé ní ìlú lọ sọ hospital mi ká mi sì lẹ́gbàá àwọn èèyàn ṣe máa ń ṣe báyìí wọ́n wá ju wọ́n ya fọ́tò.
3: Èmi náà mú wá ṣe bá wọn nìyẹn.
4: Àǹtí ẹ̀jẹ̀ sùkú M-block fọ́tò tí mo fẹ́ yà jàre.
5: Nígbà kan rí, àwọn èèyàn a máa ṣùgbọ́n ẹni tó bá wà nínú ìṣòro ni láti ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n ní ìsìn, ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára. Kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára. Ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàmbá. Lẹ́yìn náà, a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
6: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ní ẹkùn rẹ̀. Ìjọba ilẹ̀ India ti fi ìpánpò fìgbé àwọn ọmọ ilẹ̀ jí mẹ́ta ikùn lọ́wọ́ nínú ogun ọ̀bítíbitì ogun olóró ní ilẹ̀ náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀, àjọ ìjọba ilẹ̀ India tó ń dẹ́kun ilé ogun olóró wọ́n fìgbé àwọn èèyàn ọ̀hún. Àwọn afurasí náà òní Abemo Victor ẹni ọdún mẹ́ta, ẹni ogójì Chimia Moses ẹni ọdún mẹ́rin, ẹni ogójì àti kárí MIC ẹni ọdún mẹ́ta lé ní ọgbọ̀n. Ìwádìí fi hàn pé àwọn èèyàn ọ̀hún ọ̀wọ̀ ilẹ̀ India gẹ́gẹ́ bí ẹni tó wá gba ìtọ́jú ọ̀rọ̀ ìlera àti arìnrìnàjò afẹ́ kó di pé wọ́n lọ́wọ́ nínú gbígbé ogun olóró. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde wípé ó ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣe pàṣípààrọ̀ aṣọ àwọn ọ̀dọ́ tó sin ìlú NYSC tí wọ́n kà kí tẹ́tẹ́lẹ̀ wípé ní báyìí wọ́n máa wọ adèrè tó ń pèsè lábẹ́lẹ̀ lára ìgbésẹ̀ láti ṣe àtúntò tó nítumọ̀ sí ètò ọ̀hún láti ṣe ìrànwọ́ fún àwọn iléeṣẹ́ lábẹ́lẹ̀. Mísítà nílẹ̀ yìí fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ Ayọ̀dẹ̀lẹ̀ làwọn àjọ fún léde nígbà tó kópa lórí ètò kan. Ní òní gẹ́gẹ́ bó ṣe wí tẹ̀síwájú ìpè ìgbésẹ̀ náà ni láti ṣe kóríyá fún àwọn tó ń pèsè adèrè ní abẹ́lé àti péjọba fẹ́ ná owó lórí ọrọ̀ ajé ilẹ̀ yìí. Ó tẹ̀síwájú ìpè adèrè ọ̀nà wọn pèsè yìí ní ọ̀pọ̀lọpọ̀ ní ìpínlẹ̀ Ogun àti ìpínlẹ̀ Kwara. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti fohùn léde lẹ́yìn ìgbésẹ̀ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti padà sí ẹnuṣẹ́ wọn. Ìjọba ṣàlàyé pé ìgbésẹ̀ àwọn olùkọ́ ọ̀hún ló léde láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ padà sílé ẹ̀kọ́ wọn ní ilé ẹ̀kọ́ ìjọba. Àtẹ̀jáde kan tó léde lónìí látọwọ́ adarí ọ̀rọ̀ ròyìn àti alūkkóró ṣàpọ̀lẹ̀ yìí tó ń rí sí ètò ẹ̀kọ́ Borí Owó Fọláṣadé ṣàlàyé pé ìjọba tẹnumọ́ wípé ìgbésẹ̀ ló wáyé lẹ́yìn ìfikùnlukùn tó ti ń wáyé láàrin ìjọba àpapọ̀lẹ̀ yìí, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn adarí olùkọ́ lórílẹ̀‐èdè yìí. Mísítà nílẹ̀ yìí fún ètò ẹ̀kọ́ tuntun Aláùsá ṣàlàyé wípé àbájáde ìgbésẹ̀ náà lórílẹ̀‐èdè lórí ìfarajà àwọn tọ́rọ̀ kan lórí ọjọ́ ọ̀la àwọn ògowó rẹ̀. Ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC fún léde lórí kan gbé kalẹ̀ wípé ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí David Markey òun náà ni ojúlówó alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n dámọ̀. Wọ́n ṣàlàyé wípé ìdájọ́ náà yóò fi òpin sí ọ̀rọ̀ ìdájọ́ àti ìgbẹ́jọ́ tó ń wáyé lórí ìfáǹfà tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú náà. Ìjáde kan tó léde lónìí látọwọ́ akọ̀wé àpapọ̀ ìpolongo fún ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lájì Abdullahi ṣàlàyé wípé ìdájọ́ náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀rọ̀ fáǹfà lórí ọ̀rọ̀ adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní kò yẹ kó lọ sílé ẹjọ́ ní ìbámu pẹ̀lú òfin ilẹ̀ yìí tá ń lò fún ètò ìdìbò. Abdullahi ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú náà yóò gbájúmọ́ ìgbésẹ̀ láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà ètò ààbò tó ń kojú àwọn ọmọ ilẹ̀ yìí, ọ̀wọ́n gógó ọjà àti àríṣẹ́ṣe pẹ̀lú ọrọ̀ ajé ilẹ̀ yìí tó ń ṣe ségesège. Ó tẹ̀síwájú pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ni ọ̀nà àbáyọ fórílẹ̀-èdè yìí. Ní ìpínlẹ̀ Kaduna, ilé-ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Kaduna ti fagilé ẹjọ́ kan tí wọ́n pè láti gba onídùúró gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Nancy El-Rufai lórí ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn án látọwọ́ àjọ ìjọba ilẹ̀ yìí tó ń dẹ́kun ìwà ìbàjẹ́ ICPC. Òní ìdájọ́ DH Kọ́bọ̀ nínú ìdájọ́ tó gbé kalẹ̀ ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún tá a wà yìí ló kọ̀jálẹ̀ láti wọ́n dúró El-Rufai fún ìgbà kẹta lórí ìwé kan tó mú wa gẹ́gẹ́ bí ààbò ìwádìí ọ̀rọ̀ ìlera El-Rufai. Ìlẹ̀gọ́ náà ló kọ̀jálẹ̀ láti gba ọ̀rọ̀ tó léde wípé ìwé tó ní ṣe lórí ààbò ìlera El-Rufai tí wọ́n léde rẹ̀ tí wọ́n gbà láti ilé ìwòsàn àpọ̀lẹ̀ yìí nílùú Àbújá fìdí ẹ̀ múlẹ̀ pé El-Rufai ló ní àrùn jẹjẹrẹ abẹ tó ń ṣe àwọn ọkùnrin tó gbọdọ̀ lọ gba ìwòsàn tí ò sí lórílẹ̀-èdè yìí. Àmọ́ ilé ìwòsàn ṣàlàyé iwájú ilé ẹjọ́ wípé ìwé ọ̀hún ló léde látọwọ́ ilé ìwòsàn náà. Wọ́n ṣàlàyé pé ilé ìwòsàn náà kò ní àkọsílẹ̀ wípé El-Rufai ó ń gba ìtọ́jú nílé ìwòsàn ọ̀hún. Lẹ́jọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé El-Rufai ò ní kó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti kojú ẹ̀sùn tí wọ́n fi kàn án kẹjọ́ ọ̀hún kó sì tẹ̀síwájú. omoye fun ipo are ninu egbe oselu alatako African Democratic Congress ADC Atiku Abubakar tibu enu atelu OAC tolede latowo ilese are ile ye lori ajo kan tun wa gbe kale tun wa gbe ni igbese ilese are lati se koreya fun awon eyan atajo lati ile okere o selaye wi pe esi tolede ohun lo fi die mule wi pe nkan to waye oni ko to pa pa julo atiku lo pe ebe kan se wari to nipan ori oro hun ati jade kan to lede loni latowo agbenu so fun atiku Frank Shuaibu atiku tenumo wi pe lo ise ni office ikojun gbagbe amila oni o fi han wi pe asise wa ni le ise are ile yi atiku tenumo wi pe ile ise are ile yi salaye pe ajo ohun oni ko noruko lolojoba amọ pya mo owo toto trillion kan ati abo naira fun ninu eto suna ile yi o tenumo wi pe ilegbemo asofin apapo le yi banki agbale yi ati awon ajo miran o ye ki won so ipa ti won ko lori oro hun o tesiwaju wi pe ko ye ki enikan ni eto papa julo ko ayede we ri akolo ayede ru iwe lati ri pe o nanfani si awon kan to nlo ni le se ijoba ni ipinle kwara gomina ipinle yi Abdulrahman Abdulrazak ti filede ifarage sakoso re lati se iranwo papa julo fun idagbasoke awon sise eka ilera nigba to se ayewo sile kan to je ti onidajo saidu kawo ti won ko lowo si ilu ilorin gomina salaye pe inu ndun lori bishop se lo papa julo ile alaga gogoro hun te gbe kale lati se iranwo fun eka adajo ni ibamu pelu ilana agbaye gomina tenumo wi pe ise akase ohun oni won bi kale ni ibamu pelu ilana agbaye fun eka adajo gomina teso wi pe awon adajo o le kun asise won ni ayika to dun wo iroyin agbaye ona ni amuwa se ti gboyin lati kan da mode 3.7 to wa ni lorin ni ipinle kwara leyin isimi ranpa yi alo si ile okere ni bi to ti de mole pe won ja okan mi awon eyan mefa lokan to gbugbamu ni le Syria le kan si akin pe eku ikale
1: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme.

ẹ̀rí iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ lẹ̀ wá ẹni tí ò ṣiṣẹ́ ìwé ń kọ́ láìsí ọkọ́. Ẹ jẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀ kí wàá kábọ̀ sórí ìtúyìn tó wa àgbẹ̀ léèrè fún tìrọ̀lẹ́tù.

0: bó ti jẹ́ lẹ́gbọ́ láti iléeṣẹ́ All of Ash Nigeria Limited, odún ní wọ́n wà kì í ṣàìmọ̀ fúlókò láti ta onírúurú oúnjẹ nǹkan ọ̀sìn. Ẹ kàn sí wọn ní olú iléeṣẹ́ wọn tó wà ní John and Esther Shopping Complex ní agbègbè Amayo. Ẹ̀ka iléeṣẹ́ wọn kan wà ní àdojúkọ Aviation College. Bákan náà wọ́n tún ní ẹ̀ka kan ní agbègbè Asadam ládojúkọ NUT Secretariat. Báyìí náà bá fẹ́ jẹ́ alágbàtà ẹ̀pẹ́ sórí nọ́mbà 0803581 6613 0803581 6613. Bó ti jẹ́ ni ẹ̀ bàbá bẹ̀ ọ̀rọ̀ ká bàbá ní aláàmà pẹ̀kẹ́lù kí là ń pè ní ọkà bàbá gan àti pé irúfẹ́ ọkà bàbá mélòó gan la ní ìjọjẹ́ mọ̀ yìí pé àwọn ẹ̀yà ọmọ ẹ̀yà ọkà bàbá ta ní bàbá ní àwọn àkà lónírúurú wọ́n mà tó oríṣìí bíi márùn wọ́n tó oríṣìí márùn bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ ẹ mọ́ gbà pé yàtọ̀ sí ọkà bàbá a ní ọkà bàbá pupa a ní ọkà bàbá funfun ní apá òkè ọ̀yà wọn pè kan ní ọkàn ní jéèrò tí a pè ọmọ ẹ̀yà ọkà bàbá ń jéèrò wọn tún pè kan ní dòòrò ọmọ ẹ̀yà ọkà bàbá ní jéèrò yìí àti dòòrò wọn máa sábà lò pé a bá fẹ́ ṣe bí ìkùnnú bọ́kàn ṣàpẹrẹ rẹ ni o èyí tó jẹ́ ọkà bàbá funfun kò sí tí a lè lò fún bákan náà ọkà bàbá pupa èyí tá a lè sọpọ́ wọ́pọ̀ nílẹ̀ káàárọ̀ òjíire ní ọkà bàbá pupa àti funfun àwọn ọkà bàbá aláwọ̀ ewé onítìkùnú jéèrò àti dòòrò bíyẹn bá sọ fún yín pé ọkà bàbá orífẹ́ rẹ̀ pé oríṣìí mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ má bàá rúfẹ́ ni bẹ́ẹ̀ jiyan torí pé òtítọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni bá a ṣe ní ọkà bàbá funfun tá a ní ọkà bàbá pupa àníjéró ànídòòrò àti àwọn nǹkan míì tó jẹ́ pé wọ́n rí bí ọkà bàbá tá a bá ń sọ̀rọ̀ nípa ọkà bàbá bàbá bẹ̀ irúgbìn oníwóró ni o irúgbìn kíni oníwóró bàbá wa rí onírúurú àwọn nǹkan ọ̀gbìn bí ọkà bàbá àbí àgbàdo tán sáré dàgbà ọkà bàbá jẹ́ irúgbìn tí kìí sáré dàgbà sọ wọn pé a ní àgbàdo olóṣù méjì alágbàdo olóṣù méjì àbọ̀ olóṣù mẹ́ta tọlọkọ àbàbà ò rí bẹ́ẹ̀ o kò sí àdáyanrí gbé ẹ èyí lóṣù kejì èyí lóṣù kẹta ṣùgbọ́n orí ọ̀fẹ́ tó wà níbi ọkà bàbá ni pé kì ó jẹ́ ohun ọ̀gbìn tí ìbàjẹ́
1: tẹ́mi rẹ̀ sì yí
0: tẹ́mi rẹ̀ yí kì í bàjẹ́ ẹ̀mí rẹ̀ sì yí bákan náà ó jẹ́ ọ̀nà owó fún àwọn àgbẹ̀ pàtàkì ọkà bàbá ni ẹ ó jẹ́ ọ̀nà owó fún tani o
1: àwọn àgbẹ̀
0: èmi ọmọ bóyá wọn ṣe ní apá àbìkan níbi sọ mọ̀ pé tí wọ́n bá ti gbin ọkà bàbá tó bá ti di pé ó ti ń dàgbà àbí tí ó ti ń dàgbà wọ́n máa sábà gbìn pọ̀ mọ́ iṣu.
1: Bẹ́ẹ̀ wọ́n máa gbìn torí èpòpò rẹ̀ máa ń wúlò fún sùn.
0: Ìdínù
1: bẹ́ẹ̀ni
0: ló jẹ́ sọ pé ó ní àwọn ìdí tó pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ fi máa ṣe kí ni tán máa fi gbìn bákan náà ọkà bàbá ó ṣe gbé pamọ́ tí èsì ìbàjẹ́ bákan náà ọkà bàbá ó jẹ́ apanilẹ́rìn tàbí tí máa múnú àwọn àgbẹ̀ dùn pàápàá jùlọ tí ọba ti ṣubú lọ wọn lábísí a lọ bá ń ré ọkà bàbá bọ́ bíi mélòó kan tí mo gbé sókè àjà
1: koja si ri melo kan le wa pa
0: ben ni won ba gba ti won ba si ti se ba owo se kini
1: owo
0: ti denu itin ta so pe ona owo ni mo le so mi pe ka kiri gbogbo agbaye ni oka baba ti ni itewo gba o ko si orile ede na ti won akin lu to jo mo ka baba mi ti ri orile ede yen
1: ben
0: ninu gbogbo agbaye ti o so pe won fe nu kan oka baba tabi ti o so yi pe oka baba wulo fun
1: iwulo re po
0: so won pe awon ile ise kan wa to ye pe won lo lati fi se iye fun flower
1: ben
0: awon le pon in ti awon yen ma bi se fajun
1: ben
0: so won po ka baba wa lara tan lo
1: nbe nbe
0: o ti e ma yo dada olorun lo ma yo du tun fi ba won sise
1: o ye mi si
0: e ri pe awon baba nla baba wa tan ba fe se faji laye ati jo won ni fun mi ni otika
1: ben otika
0: oti ti won fi oka se
1: ben
0: ni won gbe yanju lati so ye idi ni e to fi da pe opopolopo awon omo Nigeria ma nfe la se gbin oka baba to wi pe yo pada di owo ni fun won ko si bi yan se fe se to ba ti mo ki pamo abi to ba ti mo ko pamo kini o pada da yo do woni idi nta so pe ona owo ni fun agbe bakan na agba do tan we o gba aye fun ki yan le tun se nkan mi
1: ben loka
0: ya so si aye pe yan gbe agbado se bo ba gbe agbado o le gbeje
1: o le gbe ka baba na be
0: o si da o ba gbe o ka baba enu mi ago o le gbe ege
1: ege
0: bo ba gbe o ka baba o le gbe isu
1: ben
0: o le gbe anama ati be be lo gbogbo e fun iwulo omo niyan ni o sumanda npe kelu lojo to ni ni ogbin
1: o ka
0: baba e ma gbe ku nbe kan ni diamond fm 8.7 ni agbegbe suru lere
1: ni bo ko ti de be ni re wole de wa na yi
0: ala ti wa ma wi lenu ani agbegbe ire wole de ni ya na suru lere abi ko ja suru asa dupe sugba atakale atakako
1: ko se be won ti won gbo wa
0: suru lere tan wi na won si gbo wa
1: won gbo kitikiti nbe
0: fun die yi in tan pe ni oka baba oje etewo gba o ka kiri gbogbo agbaye ni opopolopo awon ile ise ni won lo won fi un se oniruru awon nkan iye fun flower awon to fi pon elerin dodo ati be be lo e je ka wa bere lati so bayi wi pe ta ba so ni pa oka baba gan osu melo lo ka baba fi mo dagba dayo
1: gẹ́gẹ́ bí ìwádìí fi o sì fi múlẹ̀
0: kíni ìwádìí sọ lọ́dọ̀ tiẹ̀
1: oṣù mẹ́rin
0: yọ̀dà fún
1: bẹ́ẹ̀ni
0: oṣù mẹ́rin ṣáńgìlìtì o ní ọkà bàbá mọ́ fi gbó kò sí wá kátẹ̀ kankan bẹ̀
1: kò sí bẹ̀
0: bàbá ní ká lọ kan lásìkò ìgbà tí ó ti gbó fufu lele omi domudomu la pada se kini o
1: ko ni bo
0: la ko bo de nbe idi ni e to fi se pataki fun aka je pe o farabalẹ ka fi le ba ri oka gidi se kini o
1: lati a first
0: ka fi le ri kan be
1: a le ri kore
0: bakina oka baba oniruru le la le lo ta le fi gbin
1: bẹ́ẹ̀ni
0: ṣùgbọ́n ká má parọ́ àwọn ilẹ̀ kan dájọ́ àwọn ilẹ̀ kan lọ
1: bẹ́ẹ̀ni
0: gbogbo aná là mọ̀ pé bàbá lu ilẹ̀ ẹlẹ́dú nǹkan tá a gbìn
1: yóò tètè yára
0: yóò ṣe dáadáa
1: bẹ́ẹ̀ni
0: gbogbo aná là mọ̀ yìí pé n tá a gbìn bí omi bá ń débẹ̀ dáadáa yóò ṣe kí ni o yóò ṣe dáadáa tàwa kan ni wípé ká gbìyànjú ká mọ ìlànà à ń tẹ̀lé tá a lè fi gbìn ọkà bàbá wa o ṣeun yọ̀dà fún ilẹ̀ tí a lè lò ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ẹlẹ́dú a sì tún lè lo ilẹ̀ tó jẹ́ pé àpapọ̀ yanrìn àti kíni o àti ilẹ̀dú
1: bẹ́ẹ̀ni tó mí sì mára wọn
0: ilẹ̀dú wa gbọ̀rọ̀ pọ̀ nbẹ o
1: bẹ́ẹ̀ni
0: kí wá ṣe pé tó ìyá wa ní ẹgbẹ́ àwọn ti ní àpapọ̀ ẹ̀ wá lọ gbin ọkà bàbá yín sínú yanrìn
1: bí wọn bá gbé bẹ́ẹ̀ gan gẹ́gẹ́ bá a ti sọ kì í ṣe pé
0: kì í ṣe pé kò ní í ṣe dáadáa
1: ati yara dagba re ni
0: ati yara dagba koko ejeji merin gbe ati rola ora leje
1: beni
0: bakan na ifidi mule re gangan ninu yanrin omo gbe yanrin ma se wobo wobo ni ara won ati ta so pe ale lo ile yanrin ni e ile alama ale lo hun na yo wo subo le ma se dada
1: ma se dada
0: subo mo fin da loju pe be ba lo lo eledu pelu ileledu pelu yanrin ni won ba e gbadun re bakan na ilana wo la le lo
1: lati gbin oka baba yi
0: a le gbin lori ile sare lai lo lai ko ebe
1: beni
0: baba si wu wa a le ko be
1: beni
0: sugbon di pataki ta fi ma nfe ka ko ebe oni wi pe ki o le je ki awon ere oko wa ko fi idi mule kan ni nta pe ni gbongbo lara ile ti won ba wu si sugbon ka baba te gbin ni ori ile gbanya wu sare ile ojo le ro kin tan pe ni ero shangan ko se kini ko gba gugu ero
1: beni
0: fun die yi aro wa ni wi pe ko ba da ka won gbe ka baba sori ketebe ti si ori ebe
1: tan ku alaji ibere kan wole nbi teni kan
0: se je
1: o ni nje so le gbe ibi le to ti gbe pa si ori ebe so on le gbe oka baba soju oporo
0: so on le gbin oka baba
1: beni
0: soju poru
1: beni
0: nigba to ti gbin
1: epa sori ebe beni epa won di
0: tori nkan meji ni gbin gbin oka baba si oju poru a roju ojo ti ma gba
1: orale
0: orale lo tan pe ni erosion o le se akoba fun o ri pe ategun ta tegun gba mi agbado te moka baba igiri ama degbe
1: bo sanku alaji lori ibeyin awon kan mo se to ba ja won to layan
0: ah
1: bi an ba gbe si oju oporo ka baba ti won ba ti tu e pa ntan awon kan ma fale si oju oporo so n ba ti fale si en pe be na won ko le be susi
0: ben
1: yo le rara won lowo
0: eyin yen wa
1: ba layan re
0: fun eni to ba layan re o tumo si pe o gboro je oko aro je
1: beni
0: ori baba be baba je pe oko eka in do wi ororun
1: olowo nu ke so
0: ojitrato to je oko etile
1: beni ti won fowo ko
0: won gboro je afla foko
1: beni
0: sugbon an gba ni moran to ba je pe ori ebe ese bata te file ni okan gboro jina ya le ese bata meta abe ese bata merin so won mi e ba ngbin oka baba tan wi yi awon asise ma po die die
1: ma be o
0: bo lo se fe da wuro oka baba meji le ti mejo ni bodi
1: ko se
0: ki wa ni yo se iyan ya ngba won ba ti bere si dagba ni e ya won ni o tori pe o le so fun mi pe woro oka baba meji o fe ki bole
1: e le da meta le ibi oka wa gbadi e le ri meta dale
0: a je pe o gbogbon
1: o gbogbon
0: iyan si gboro fi ogbon se ikan ni diamond fm 8.7 ni o eto ye to wa agbelere pelu mi omo yin ore yin pastor shanku alaji dai ki lo tomo oni leke wa a jo se ni e je ka wa wo bye a ti salaye pe oka baba osu merin
1: beni
0: ati so rufe awon ile ti a le fi gbe
1: beni
0: ati so awon alafo ile ti a le fi kale
1: beni
0: yala lati gbin isu ni o lati gbin epa ni o lati gbin ege akoko wo gan lo wa to lati gbin oka baba
1: sanku alaji lati sin lo bayi ifun gan ari awon to ti gbin lati arin osu kefa
0: bayi
1: tele
0: eh
1: sugbon bayi fun awa awon to gbin npa osu kefa re o wa osu kefa ni pe tin ba ti ma land stature won pe ile yi
0: ile yi o je ko tete yara dagba o
1: ka ni ile ti ma yara dagba ba gbin osu kefa omi n ba ma fe dagba ju omo lo
0: so wa mo pe awon ka baba ton wi bi won o ba gbo ko rorun lati se kini o
1: beni
0: lati ka
1: lati a ko rorun
0: o si ri pe laarin ounje ta gbadun ju Nigeria bayi nisin ounje tan fi oka baba se
1: oka baba ti o ba ti gbo kò sí kó pamọ́ yóò ṣeun.
0: Ẹ jẹ́ ká lọ sí iléeṣẹ́ Olobas Nigeria Limited nígbà tí bá dé a tẹ̀wájú ètò yẹn ètò àdélébárí tó ń ti àgbẹ́lérè torí méjèèjì ọwọ́nú ara wọn ni ẹ jẹ́ ká polówó ọjà mọ́ ń bọ̀.

0: Wo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn nyerin nyerin
1: Ooh, yeah. 88.7 FM

ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ìlú wà bẹ́ẹ̀ nísìn a máa dá wọn lóró tọ̀sán tóru láyé àti láláyé kí ni ẹsẹ̀ wọn torí pé wọn ń pa ènìyàn.
1: Here now we have seen the destination of the devil and death here. They shall be cast into the lake of fire because they had murdered.
0: So àkíyèsí pàtàkì lélẹ́yìí o.
1: And this is an important observation.
0: Bí onídàájọ́ dájọ́ bá wá sọ fún àwọn tó ń bá yọ̀ fún àṣeyọrí iṣẹ́ rẹ̀ pé kán máa bá lọ kán lọ bá nínú ìgbàdújẹ́ rẹ̀.
1: If on the day of judgment and the judge should say that those of you that are not appreciating the work of Satan should go with Satan into the lake of fire.
0: Inú ayé eléyìí sì ni ọ̀rọ̀ ikú yẹn yóò mọ torí pé kì í ṣètò ọlọ́run fẹ́yàn gbà tá a bá wọnú ayé tuntun kì yóò ṣe ikú mọ a ó ti pa ikú rẹ àti ibi tí wọn ti parẹ́ náà nílé wa nísìnyí bi mítọ́ rẹ ti dópin lélẹ́ inú ayé tuntun kò ní ṣe ikú mọ torí kò sínú ètò ọlọ́run fẹ́yàn.
1: It is only in this present earth that Satan will have the opportunity to kill people, but getting to the new earth death will not have the chance to kill again.
0: Inú ìwé ìfihàn orí ogun lẹ́kan ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin.
1: Revelation chapter 21 verses 1-4. Mo sì rí ọ̀run tuntun kan àti ayé tuntun kan nítorí pé ọ̀run ti ìṣáájú àti ti ayé ìṣáájú ti kọjá lọ. Okun kò sì sí mọ́. Mo sì rí ìlú mímọ́ ní Jerusalemu titun. N ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá tí a múra sílẹ̀ bí ìyàwó tí a ṣe lọ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀.
0: O ti rí eléyìí.
1: Mo sì gbọ́ ohun lákan láti orí ìtẹ́nu wa wípé kíyèsí àgọ́ Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn, wọ́n sì máa bá wọn gbé, wọ́n sì máa jẹ́ ènìyàn rẹ̀ àti Ọlọ́run ti ká rẹ̀ yóò wà pẹ̀lú wọn, yóò sì máa jẹ́ Ọlọ́run wọn. Ọlọ́run yóò sì ní omijé gbogbo nù kúrò ní ojú wọn, kì yóò sì sí ikú mọ́ tàbí ọ̀fọ̀ tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́ nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ.
0: Ohun àtijọ́ ni ó ti kọjá lọ.
1: It has become a thing of the past.
0: Kò ní bá wọnú ayé
1: tuntun. So death will not all that go into the new heart again.
0: Nítorí pé kì í ṣe ètò Ọlọ́run fún ènìyàn.
1: Because it was not the plan of God for man right from the beginning.
0: Kò sáyè láti máa sọ púpọ̀ lọ́wọ́ yẹn.
1: So we don't have much time to speak on.
0: Ká bẹ́ èṣù yọ fún àṣeyọrí iṣẹ́ rẹ o. Kò ní dájọ́ mọ́ bá sọ pé ẹ̀yin náà máa bá lọ.
1: So we cannot all that appreciate the work of death again, so that on the day of judgment when death shall be cast into the lake of fire for us not to follow him.
0: It's
1: not appreciate the work of Satan
0: anymore.
1: Acts chapter 17 verse 30, the time of ignorance God winked at, but he has commanded every man everywhere now to repent. Repentance is very compulsory. Acts chapter 3 verse 19. Repent therefore and be converted for your sins to be blotted out.
0: Olúwa,
1: Lord, I pray.
0: Àwọn tó gbọ́ ọ̀rọ̀ yìí jẹ́ kó yé wọn ju bí a ti sọ lọ.
1: Let the hearers understand this message more than what we
0: are going to deliver. Ṣèjẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn láti ronú pọ̀ àdá.
1: Let it become very convenient for them to amend their ways.
0: Ká lè pa ẹsẹ̀ wọn rẹ.
1: For their sins to be blotted out.
0: Jésù ni mo gbàdúrà.
1: In Jesus' name I pray.
2: Láti rí ìwé tí ẹ̀ ń bèrè fún lórí ẹ̀kọ́ nípa ìpadà wa Kristi àti ìṣẹ̀lẹ̀ ìgbà ìkẹyìn àti kúkì ṣe ìṣẹ̀lẹ̀ ayọ̀ ẹ lè rí wọn rà ní gbọ̀ngàn ìkẹ́kọ̀ọ́ wa tí ó wà ní Aga ní òpópónà Agbábíàká Ìlọrin. Ẹ̀tún lè jọ́sìn pẹ̀lú wa ní ọjọ́ Sunday lágogo mẹ́jọ òwúrọ̀ àti ní ọjọ́ Tuesday lágogo márùn ìrọ̀lẹ́ fún ẹ̀kọ́ Bíbélì. To get the books which you have been requesting for titled Christ's Second Coming and Occurrences of the End Time and Death is Not a Joyful Occurrence, copies are available in auditorium at Aga along Agbábíàká Road, Ìlọrin. You can also worship with us on Sunday by 8 a.m. and Tuesday 5 p.m. for the Bible study. Adúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbọ́ láti ẹnu ajínrere Ẹ̀sàdé Ògúnníran láti Christ Second Coming Gospel Assembly tó wà ní CB24C Abiola Avenue P.O. Box 516 Ilesha Osun State Nigeria. Ẹ lè jọ́sìn pẹ̀lú wa ní ọjọ́ Sunday lágogo mẹ́jọ òwúrọ̀ àti ọjọ́ Tuesday lágogo márùn àbọ̀ ìrọ̀lẹ́ fún ẹ̀kọ́ Bíbélì. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa ni 08035803855. Ẹ̀tún pàdé wa lórí ètò ìfihàn òtítọ́ yìí lọ́sẹ̀ tó ń bọ̀.

0: padà sórí ètò láwọn lẹ́sùn lórí ìkànnì diamond fm ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ní mú tí àwọn èèyàn ti sọ wá lọ́kọ̀ọ̀kan èjèèjì torí pé adédìí iṣẹ́ máṣe àgbà ọ̀lẹ́ ní tábà sì ti dìbí ẹyìn báyìí kíkọ náà làákọ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ní mú táwọn èèyàn sọ wá lọ́kọ̀ ẹ dákun mọ bẹ̀ wá ẹjẹ́ farabalẹ̀ ká gbọ́ àwọn èèyàn lágbọ̀ọ́yé bá a bá gbọ́ wọn dáadáa láṣẹ bù wọ́n mọ̀ràn tí ó sì kó ń gẹ́ tí wọ́n sọ gan-an ní pàtó ẹ ṣeun mọ̀ ń bọ̀ ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ní mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì torí pé àgbọ́yé ló ṣe pàtàkì pẹ̀lú ètò yìí ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́
1: ẹ̀kalẹ́ mr olóyè àkó ètò mo dẹ̀ tún kí gbogbo olùgbọ́ diamond fm ọlọ́run ọba nínú àánú ẹ̀ á jẹ́ kí a máa ní orí ọ̀fẹ́ láti túbọ̀ máa gbé oyin sí o orúkọ mi ni ẹni tí ọlọ́run mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀ mo sọ síta ní ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n mr olóyè ò ní orí ọ̀fẹ́ láti ka èròǹgbà mi sí ọmọ nàìjíríà létí mo sì ní kí n sọ síta ní ọ̀sẹ̀ yìí kí ọmọ nàìjíríà lè gbà mí nímọ̀ràn ó ṣẹlẹ̀ yìí pé ìyàwó ilé mi tó bí ọmọ mẹ́rin fún mi infact àkọ́bí ọmọ wa lọ́wọ́lọ́wọ́ tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ó ń ṣàfù lọ́wọ́ ṣùgbọ́n láti bí ọdún méjì báyìí tí mi bá ṣe mistake ló ti kúrò nílé mi tó ní kálukú ti wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ látọ̀dún bíi méjì tó dẹ̀ ti kúrò nílé mi yìí anything tí n bá pè é bóyá mo tiẹ̀ bá sọ̀rọ̀ kókè o báwo làwọn ọmọ èmi ni mò ń sanwó sukúù àwọn ọmọ mi o ṣùgbọ́n òun ló ń gbó àti jẹ àtìmọ́ wọn owó sukúù àárà sọ à á ṣe èmi ni mò ń gbọ́ nǹkan mi ṣùgbọ́n àti jẹ àtìmọ́ wọn òun ló ń gbọ́ tí n bá wá pè pé báwo làwọn ọmọ o èpè ló máa ń ṣe fún mi ṣùgbọ́n ọkàn mi mọ́ níwájú ọlọ́run ọ̀gá òkú yìí pé mi ì ṣe nǹkan ìpè tó mi ì fún lẹ́sì nítorí pé mo nígbàgbọ́ pé tí ewúrẹ́ bá pojú wẹ̀yìn ó máa ń fèpè fẹ́ lépè ni ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó kàn ó ṣẹlẹ̀ yìí pé bàbá tó bí mi lọ́mọ bá pè é torí láti gbà tọ́rọ̀ yìí ti ṣe ọ̀rọ̀ wá ti ṣẹlẹ̀ ni bàbá tán ti máa ń bẹ̀ ṣùgbọ́n ó ṣàwọ́ bá pé dandan ṣe òun ò ṣe mọ́ nǹkankan ó bá bó ṣe bú bàbá tó bí mi nìyẹn pé ẹ kán má pè òun mọ́ o nǹkankan ìgbà tán wá sọ fún mi ó wá dọjọ́ bẹ́ẹ̀dì ẹ̀ ní around may mo wá sẹ́ndì mẹ́sẹ̀jì mo ti sẹ́ndì mẹ́sẹ̀jì pé happy birthday my loyal lover the next thing tó máa dá mi lóhùn ìpè náà ló fi bẹ̀rẹ̀ sí ní gbé mi sẹ́ kiníkan kiníkan no problem

emi na wa fun mo wa da lohun pada pe omo ara kiran mo sa bu ele to wa da se de be ni pe omo ara kiran ti mo wa pe yen ohun gan o ti e wa soro ti leyin bi jo keja bi jo keta in ti ma ri gan e obirin obirin ni akobi ile won lo ba pe mi lo ba bere emi so pe ya aburu awon omo ara kiran ko se pe to ku ti o gbe mi se in ti mo wa fe ki omo Nigeria gba mi ni emoran ni pe ẹgbọn ẹ tó ṣe pè fún mi ọkọ ẹ ó jẹ ẹni tí mo bọwọ fún gidi gan ṣé kí n fẹjú ẹ sun ọkọ ẹgbẹ ẹ ni àbí kémi fúnra lára mi kí n lọ kojú kí n lọ bàjá mo fẹ kí àwọn ọmọ nàìjíríà kan gbà mí nímọràn kí ni kí n ṣe lórí ẹ ẹ sí ẹkú ètò mo fẹ kí gbogbo àwọn ọmọ nàìjíríà bàbá oníyẹ lẹsà òkè pásítọ fátúndé ìyá àbèjì ẹjọ ẹgbà mí nímọràn.

kale sao ekweto sao adura yin gba ri be se nfe lagbara lo mo fe so sitani kini ko to sele ni wi pe ninu idile ti emi gongo ti jade inu joro ku mo ti jade so ngba ti mo wa ni omodun meji oni ya mi sala isin so gbogbo awon to wa je bi egbon mi pata ni won ti bi mo na ti mari so emi ti mo wa je bi abigbeyin ya mi yen gbogbo awon obinrin ti mo nri pe ki won gba o lowo mi kokon gba to wa fe gba confirmation ba ti won lo gbogbo ti mo ja se jade si won je ko yemi pe idile ti mo ti wa ni ogun ti n ja mi ìyàwó mẹ́ta dẹ̀ ni bàbá tó bí mi lọ́mọ ń fẹ́ nígbà tí bàbá náà wà láyé bọ̀yá mi ti ṣaláìsí oṣù tó ń bọ̀ yìí ló máa pé 26 years or 27 tí wọ́n ṣaláìsí so nísìnyí báyìí obìnrin tí mo bá wá rí tí mo bá kọnu sí tábàjọ wà fún bíábí oṣù mélòó kan tó bá yá okùn kan ṣàdédé misunderstanding kíra wáyé láàrin wa tẹ́ pé a lóhun ṣe mọ́ ọ̀ọ́ kó jẹ́ yí pé ó kàn máa gbá mi tí ò ní fi ìfẹ́ òtítọ́ hàn so mo fẹ́ káwọn ọmọ nàìjíríà kan dáhùn kan ṣàánú mi ni torí mi lẹ́nìkọ̀ọ̀kan àfọlọ́hàn kò sí ìyàmọ́ kò dẹ̀ sí bàbá so ẹni tó dẹ̀ jẹ́ bí àwọn ẹgbẹ́ èèyàn náà kálukú wọn ló ní bùkátà tiẹ̀ tó ń gbọ́ even láti ìgbà tí mo ti ṣe town school náà wọn tiẹ̀ béèrè lọ́wọ́ mi pé nímọ̀ ìgbà tó ti ríṣẹ́ bó wá lọ́wọ́ lóbìnrin dé o wọn kí ẹ̀ so yorùbá dẹ sọ pé lójú ò lè dájú lẹ kí tálùbọ kó wọ mo fẹ kí wọn dáhùn kan gbà mí ní mọràn ni ẹ jọọ.

I can't know. I can't know. I can't know. I can't know. I can't know. I can't know. I can't know. I can't know. Nigeria can't go. I can't know. Láti arábìnrin kan àpàdé ní last year lóṣù kẹfà ṣòro wá di pé ẹni yẹn wọn ti ń fẹ́ra pẹ̀lú ẹnìkan ló wá bímọ fún ẹni tọ̀hún ẹni yẹn wá sá kúrò ló wá lọ títí tí sọmọ fi dàgbà wọn bá rí lábá bẹ̀rẹ̀ sí fẹ́ra wa so òpẹ́ kò ya oyún bá wọ̀ ṣùgbọ́n tóyún wá wọ̀ ló wá di wípé àmọ́ ọmọ yẹn lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin wọn wá sọ fún pé tọ ìlẹfẹ ọmọ yẹn o ọmọ tí wọn ti padà lọ sílùú wọn báyìí nìsín so kò fẹ́ kò ya arákùnrin yẹn bá dé tó bá ní òun fẹ́ gba ìyàwó òun àti ọmọ o so ọ̀rẹ́dì báyìí nìsín ẹni yẹn ó tẹ̀tí bímọ báyìí ìjẹta ló bímọ ọjọ́ sátọ̀dé ṣá ló bímọ ó bí ìbejì so mọ kan padà ní so àwọn òbí mo wá ní pé ìlè fẹ so mo wá ní pé tọ kí ni mo lè ṣe sí ọrọ yìí torí pé arákùnrin tọhún yẹn ó ti dé.

0: olohun fe gba iyawo atomo o lomo kan lowo itele omo kun ni wa nohun fe gba to se ki ma se to omo mi ni titi to mo fi dagba ki n pada gba nkan mi ni abi ki n kuku fe iya re gangan omo fe ka won Nigeria kon gba mi ni ilu.
1: Lérò pé ẹgbọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lágbọ̀ọ́yé inú mẹ́dùn pé ẹgbọ́ wọn lágbọ̀ọ́yé torí pé ẹ̀yin gangan lètò yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí lákọ̀ọ́kọ́ mú fi wọ̀ ọ̀kan táwọn èèyàn ó sì mọ̀ bá wa fún wọn nímọ̀ràn lọ́kọ̀ọ̀kan èjèèjì ṣùgbọ́n kó torí pé wọn ó ṣe ojú òpó òpínlẹ̀ ẹjẹ́ ń ta lọ ká polówó ọjà ká polówó ń tà ń tà tiwa ò ní ta bá a bá polówó ọjà tá a bá darí dé wọn ó ṣe ojú òpó òpínlẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí ní pèsè gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì tá a mọ̀ bẹ̀rẹ̀ sí ní mu tẹ́yin náà ó sì mọ̀ bá wa fún wọn nímọ̀ràn lórí ètò láwọlé sùn lórí ìkànnì diamond fm ẹ mọ kó gbogbo ntẹyìn náà ń tàbọ lórí ìkànnì yìí kábàáyìn fẹnu kẹta kẹẹ fi gbogbo ara ṣáájú bíi ti ṣẹṣẹ ẹfun ọmọ ẹta ní kọkọ tàkọ mẹran komi ò tó ta ti ẹta ẹyin kan sì mọ pé ẹ bá lé iṣẹ kan ara ọtọ dòwòpọ mọ ń bọ ẹ má gbé kó ń bẹ ẹ má yìí tí ì sùn oorun burúkú ò ní kun wá mọ ń bọ.
2: Lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.

0: ilé iṣẹ́ tó gbé àlàáfíà tó ń tìlera lọ́wọ́ Jerry Gold Wellness Therapy náà ni wọ́n tún dòde fún tèmi. Jerry Gold ẹ bá ń kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa.
1: Ẹ kí ẹ̀yin yẹn wa.
0: Ẹ kú àmójúwa.
1: Àwa náà ni Jerry Gold. Ta kalẹ̀ sílùú Ògbómọ̀ṣọ́ Ìbẹ̀láwà.
0: Lórí ọ̀rọ̀ ojú ni ẹ jẹ́ àti bẹ̀rẹ̀ bá ti ṣe.
1: Lórí ọ̀rọ̀ ojú. Bá ti ń sọ láti jọ. Lónìí, ọ̀nà méjì la fẹ́ yà lórí ọ̀rọ̀ ojú.
0: Ok.
1: Mo sọ nípa àwọ̀ ojú. Quantum polarized eyeglasses.
0: Ok.
1: Glasses yẹn mo ní wọ́n ṣe fún gbogbo àwọn tó bá ní ìpèníjà ojú àwọn serious cases.
0: Àwọn èyí tó lóko tó lórí.
1: Glaucoma.
0: Okay.
1: Cataract.
0: Okay.
1: Myopia.
0: Okay.
1: Retina.
0: O
1: kan wa po lo ba.
0: O lo ko gan.
1: Elomi odun meta, odun meje, odun mewa. Elomi gan ti operation.
0: Ti o
1: gbo. So iru awon penija beyen to critical beyen.
0: Okay.
1: Awon ni quantum polarized eyeglasses wa fun. Bara e be se ni ma lo lale loru laarin osu die o ma kore yin.
0: Okay.
1: Sugbon oju to ba ti lo
0: kama di yan
1: ju e
0: ko ni sise fun
1: mi sise fun oju to ba se lo
0: magic
1: se magic
0: okay
1: oju to ba nri die die te ba wa ninu okun ti na ba de lojiji
0: e le
1: sense ke refill sense pe ina de imale de iru oju be omi re o ti lo
0: okay
1: iru awon yen won le ra glasses yen
0: okay
1: now elekeji o wa ni quantum non recommended glasses
0: yen o se recommended glasses okay
1: iyen glasses yen wa fun àwọn ọmọdé wa sin.
0: Ok.
1: Tẹ́ pé wọ́n ní ojú ń dùn wọn.
0: Ojú ń
1: pọn. Wọ́n sáré lọ gba ìgò fún gbàgbàgbàsí fún.
0: Ok.
1: Irú àwọn ìyẹn wọ́n ní the quantum non-recommended glasses.
0: Ni wọ́n nílò.
1: Àwọn àgbààgbà náà lè lò kí wọ́n ti ṣe wọ́n ní ojú. Kò bá serious.
0: Bi ojú wa pin.
1: Ojú ń pọn.
0: Ojú
1: ojú mi ń wa ojú ń gún mi.
0: Ń gún mi.
1: Ojú mi ń wa mi.
0: Iyún mi.
1: Mi rí ni dáadáa. Mo ní blood vision. Irú àwọn ẹ̀yẹn náà wọ́n lè lo glasses mo sọ yẹn. But alákọ̀ọ́ tí mo kọ́ sọ yẹn cases yẹn ló pọ̀ jù. Now alákọ̀ọ́ tí mo kọ́ sọ yẹn fún àwọn glaucoma cataract yẹn. Glasses yẹn is 320,000.
0: Ìní yẹn.
1: 320,000.
0: Ẹ mọyì rẹ o.
1: Ẹ gbọ́ yẹn dáadáa. Ṣé wọ́n lè kejì tó jẹ́ glasses yìí àwọn small small cases. Bí ojú ń gún mi, ojú mi ń wa pin. Tó máa òun náà máa ń correct ojú. Ìyẹn is just 100,000. Ẹgbẹ̀rún ní ọ̀nà ọgọ́rùn-ún. Ẹ jọ ẹ mọ̀ jẹ́ ká dapọ̀ mọ́ra wọn o.
0: Náà ti sọ bá.
1: Ìyẹn lágbàlá glasses.
0: Ok.
1: Tẹ́ ẹ bá sì fẹ́. Tẹ́ ẹ bá ti pè wá tá a bá yín sọ̀rọ̀. Tá a ti jọ finalize ẹ̀.
0: Tá a ti forí oko sọ̀dún.
1: Ibi tẹ́ ti gbà nílùú Ìlọrin. À á sọ fún yín. Tẹ́ ẹ lọ síbẹ̀.
0: Ẹ sì lọ gbà
1: mẹ́. Ẹ ní wulẹ̀ tábí wá sílùú
0: Ògbómọ̀ṣọ́.
1: Àyàfi ẹni bá wò pé òun fẹ́ mọ ọ́fíìsì wa ní
0: Ògbómọ̀ṣọ́.
1: Ganoderma Comfit. Ganoderma Comfit dá gan débi wípé immune booster ni. Ó dáká máa lò.
0: Okay.
1: Láti máa boost immune system wa.
0: Okay.
1: Àwọn sójà ara sẹ́ pé ó ti ń rẹ̀ wọ́n. Ká máa boost immune system wa. Ìdí náà ti Ganoderma Comfit tó fi
0: wúlò.
1: Kò ní di ṣúgà.
0: Okay.
1: Ẹ ti jí láàárọ̀. Epo kẹ mú. Lálẹ́ epo kẹ mú.
0: Okay.
1: Ara yín máa balance.
0: Okay.
1: Ẹlẹ́kẹta wa ni Vmax mosquito repellent.
0: Oògùn ẹ̀fọn nu.
1: Tẹ̀ka yẹn náà wọ́n ń pè ní Vmax Ganodermati. Eléyìí wá ní Vmax mosquito repellent. Oògùn ẹ̀fọn nìyẹn.
0: Okay.
1: Wọ́n ṣe bíi perfume. Bíi perfume ni. Tẹ bá tẹ̀ sára. Oòrùn rẹ̀ kò ní pa yín lára. Kò ní pa àwọn ọmọ yín lára.
0: Okay.
1: Ṣé understand nísìn. So ìyẹn náà ti wà. Tẹ bá fẹ́ rà ó wà ní Chupet cosmetics.

0: ìyẹn ní taiwo ke ìlọrin
1: ìlọrin bi
0: ṣawari vmas gaudamati àti mosquito repellent ó wà ní one step pharmacy ní sọmi àti ní aromakeye
1: pharmacy
0: níwájú ìyẹn akọlapọmọye plaza
1: number two
0: oro road
1: oro road
0: ibẹ ní kanjẹn water office náà ìkéde pàtàkì ṣẹrí nílẹṣẹ wa a máa ń tọjú àwọn èèyàn pẹlú oríṣiríṣi egbò igi tọjú imported
1: àti machine
0: èyíkéyìí pèrè ní àtẹ̀síba wa ní bóyá nínú egungun ara yín ni ẹ̀lẹ́gbẹ́sẹ̀ ni bóyá inú ṣúgà ni bóyá bp yín lọ sókè ó ń lọlẹ̀ ìfúnpá gíga àwọn kan wọn ní àìsàn nínú ẹ̀dọ̀ oríṣiríṣi kò sí ìpèníjà àgọ́ ara tí a ní oògùn fún a sì lè ṣe wébì
1: síbi tẹ́ ẹ bá wà
0: iléeṣẹ́ wa wà ní jerry gold wellomi street àdúgbò dòru ní ìlú ògbómọṣọ ẹ pẹ àṣọ nọmba yìí 08 0 0 8 4 3 4 8 4 4 3 4 3 8 9
1: ẹtun pe
0: 08 0 0 8 0 34 34 84 43 89 ìkéde pàtàkì afẹ
1: alágbàtà
0: fún gbàgbọ́n product tájú sọ̀rọ̀ nínú program wa
1: nípínlẹ̀ kwara yìí àti jákèjádò orílẹ̀-èdè
0: yìí ẹ ti gẹ̀ tiẹ̀
1: ẹ ṣeun
0: ẹ pè wá.

0: 0916159101 lójú òpó pẹ̀tọ́wọ́ bí tẹ̀yìn náà fi lè bá mi dá sí mẹ́tẹ̀ẹ̀ta táwọn èèyàn ti sọ́ta ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
1: ẹ̀lú ẹ̀ka alẹ́.
0: ẹ ṣeun láwọlé sùn lé o.
1: táwọ lẹ́sùn lẹ́tọ̀.
0: àìkútò ní láwọlé sùn.
1: orúkọ mi náà ń bá ṣẹ́dọ̀ àgbà.
0: ẹ ṣeun àgbà.
1: adókè gbọ́ǹkè.
0: àdúgbò.
1: bẹ́ẹ̀rí ọkùnrin tó ní àwọn ó láwọn ẹbí ní kó mọ́ fẹ́ yẹn.
0: eba.
1: ó sì
0: bímọ fún. ẹni tóun ti bíbejì báyìí ọ̀kan padà nínú ọ̀nbejì yọkan yọkan. meanwhile ẹni tó.
1: ó yẹ kó fẹ́.
0: tọ.
1: orí pé àwọn ẹbí tẹ ní ọmọ bẹ̀rẹ̀ kí ni wọ́n rí fún.
0: tọ.
1: mo rí ìyàwó fún.
0: ó wá lọ́kọ arábìnrin yìí náà ti padà wá pé òun fẹ́ gba ọmọ tó bí fóun tẹ́lẹ̀ ó sì fẹ́ gba ìyàwó náà kọ́ máa lọ. ó wá ní sí kóun ọmọ gbà kóun fẹ́ arábìnrin yà bí kíní kóun
1: ṣe. ó lórí pé ló lọ sí
0: ibòmíín.
1: tó bá gbóṣe làádé orí rẹ tó bá sàn làádé orí ni ó.
0: eba.
1: níyàwó ọkọ àkọkọ tó bá sàn làádé orí wa sàn kankan. kò lè rí gbà.
0: ọ̀dà.
1: ìyún la kọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì. ó ní kí ọkùnrin obìnrin tó ní. ọkùnrin ni. ẹ̀ló.
0: ẹ mọ̀ ń gbọ́ yín
1: àgbà. tó ní òun. ta.
0: mọ̀ ń gbọ́ yín obìnrin ọkùnrin làwọn méjèèjì ọkùnrin ni ọkùnrin ni.
1: ọlọ́run ò fẹ́ kí.
0: bẹ́ẹ̀ ni olóbìn ò sí lọ́dọ̀ òun olóbìn ò róbìn.
1: èyí ò lè yí ohun ó mọ̀ lágbára.
0: tó kọ́ lọ́wọ́ ṣàánú wa.
1: bọ́lọ́ mọ̀ sànú wa.
0: ọ̀dà
1: olóòmọ̀ ní gíásì ni olóòmọ̀ ní gíásì ni.
0: àmì o àmì àdúgbò ẹ ṣeun.
1: olóòmọ̀
0: yóò mọ̀ sọ
2: ẹ̀ṣọ́
0: ọba. àmì
2: orúkọ mi ẹni tí ọlọmọ láti ìlú tọ lọmọ.
0: àdúgbò.
2: ṣe rí ọ̀rọ̀ tí ọkùnrin ni mo fẹ́ dá sí.
0: èwo nù ẹ
2: ọkùnrin náà oníyàwó ń kọ láti ọdún mẹrin tí wọn ò sì ṣàtìpọ̀ mọ́.
0: ẹ ṣeun.
2: wà ló ń sọ̀rọ̀ ọjọ́ kan sí lásán pé ọmọ rẹ kíran inú wá bí. ó jẹ́ lóun ti ju ọkọ ẹnìyẹn.
0: eba ọkọ ẹgbọn tó sọ bẹẹ.
2: òun gbọdọ
0: lọ
2: bá àdáyé
0: tí kó lọ bá
2: ẹni tó wá ní ti obìnrin tó lóun rí ìyàwó fẹ́ ó ní ogun yẹn ti wà láti ilé náà ni tó bá tún lòun padà sílé. mo ò lè dí solution sí i.

0: tẹyin náà bá láǹfààní facebook ẹlẹ́wọ́bẹ kẹba wa ṣí ààrẹ kọ kárí ayé kí gbogbo ayé lè mọ̀ pé ẹ̀yin náà ṣiṣẹ́ ẹ̀láàdá látàbí ẹbẹ̀ n ó dọ̀dọ̀ àwọn tí ń bẹ lórí facebook ti bá wọlé gbogbo yín nu ó kò bẹ̀rẹ̀ ẹ̀yin tí wọ́n sì dúpẹ́ fún yín fún bẹ́ẹ̀ ti darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ń polówó ọjà pa kí n lọ kí n dé.
1: Ìjọba bá ìjọ ara bàbá ara Diamond 88.7 FM á jù wọn lọ.
2: Ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò ń kìí o. Sẹ́ni tó bá mojú ògún ní pabìnire. Gbogbo ẹ̀yin jẹ́ ti ìdàgbàdúgbò. Jẹ́ ẹ̀rẹ́ yí jẹran bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ẹ̀sùn mọ́tò sí. Ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò. Bàbá tá tìmìnì. Lọkọ gbogbo tó bá jọ máa kòkòrò eyín. Tàbí kòkòrò tó bá ń dani láàmú nínú ẹnu. Wọ̀dà àǹtí tí ò lè rẹ́rìn láàrin èèyàn. Torí pé gbogbo eyín ti dẹ̀rà. Ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro eyín ń bẹ lọ́dọ̀ ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò 30 minutes. Kí ni ìtumọ̀ 30 minutes yẹn gan? Ó máa yé eyín nígbà tẹ́ ẹ bá débẹ̀. Ìtọ́jú akòkòrò nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání. Má lọ yọ o. Gbogbo eyín tó ti jẹrà, eyín tó ń mì ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀. Ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò ni kẹ́ ẹ kàn sí. Kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n ń pè ní ságó wọ. Bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín, ó lè fa kẹ́nu ó máa rùn. Sí ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò 30 minutes lónìí kò bọ̀ nínú ìṣòro lórí 08057466077. Eyín tó ń mì tí ò tí ì yọ. Ẹ kàn sí bàbá onípàṣà kòkòrò 30 minutes.
3: Akúdédé wòye ara lé. Orúkọ tèmi náà ni ọmọọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò tí mo wà ní Rasia Umutọ ní Roundabout Gere Alimi nílùú Ìlọrin. Ọmọọba ewé dọ́là bàbá 30 minutes àwa náà wọ́n ń pè bẹ́ẹ̀ ní iléeṣẹ́ wa àìsè kan míì ju tó ní ṣe pẹ̀lú àìsàn ẹnu àbí àìsàn tí ń kó bá ẹyin ọmọ ẹ̀dá ènìyàn. Tí ẹ bá ti dé Roundabout Gere Alimi ẹ bèrè ọ́fíìsì Rasia Umutọ ibẹ̀ náà la wà tí a ti ń ṣe ìrànlọ́wọ́ ìtọ́jú nípa àwọn ẹ̀dá ènìyàn. Bákan náà nọ́mbà tí ẹ lè máa pè mí sí òun náà ni 08057466077. Ẹ tún gbọ́ nọ́mbà náà lẹ́ẹ̀kan sí 08057466077. Gere Alimi Roundabout náà ni kẹ́ ẹ ti béèrè fún bàbá onípàṣà kòkòrò ọmọọba ewé dọ́là. Akòkòrò tí àwọn olóyìnbó ń pè ní toothache òun náà ni àìsàn bíi kí eyín máa ru ẹ̀dá ènìyàn, kí eyín máa ṣe ẹ̀jẹ̀ nígbà tí ẹlòmíràn ń fọnu, kí eyín máa ṣe ètútú tàbí kí eyín àbí èrìjì ènìyàn tí wọ́n ń pè ní jọ̀ bíi kó máa ní ìṣòro bíi pé nǹkan ń jẹ tí wọ́n á ti ń jẹ́ wọnú téyín ẹlòmíì fi ń yọbọ́ sílẹ̀. Àbí pàápàá jùlọ àwọn tí ẹnu wọn ti bá máa ń ní òórùn tí à ń pè ní mouth odor. Àwọn àìsàn kòkòrò yìí a máa fà á. Kí ẹnu kí ó máa ṣe egbò àbí ahán tá ń pè ní tongue. O lè já sí pé egbò ló bá wà ń bẹ̀ tí wọ́n máa tata fún àwọn ọmọ kéékèèké a máa jẹ́ bí egbò ní ẹnu fún àwọn àgbàlagbà láwọn àsìkò mìíràn tí èèyàn bá ti ní àìsàn yìí nínú ara. Ẹnu ríro, orí fífọ́, látara ríro yìí àkòkòrò máa dá wàhálà tó pọ̀ sílẹ̀. A máa fara gbígbóná fẹ́lòmíì tí ó bá sì ti ń da ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ènìyàn láàmú a máa kó bá wọn débi pé yóò máa fa etí dídùn. Tí ó bá ti jẹ́ pé kiní yìí bá ti ran etí à ń pè ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ ẹ̀dá ènìyàn a máa ṣe àkóbá fún eyín tó wà ní inú ẹnu ẹ̀dá ènìyàn láti mọ́ lè fi jẹ nǹkan kan mọ́. Gbogbo eyín ni ó máa dààmú ẹni náà torí tí nǹkan ìyẹn téèyàn bá ti jẹ nǹkan sọ́ọ̀tún sósì nínú ẹnu ni máa jẹ́ kí kòkòrò yóò tètè ràn sí ọ̀tún yóò sì ràn sí òsì. Gbogbo yín ni àwa máa wá tọ́jú nílé bàbá onípàṣà kòkòrò nílé iṣẹ́ wa ọmọọba ewé dọ́là. A wà ní Roundabout Gere Alimi nílùú Ìlọrin ẹ bèrè Rasia Umutọ ibẹ̀ la fi kalẹ̀ sí. Tí akòkòrò yìí bá ti wà chronic tí à ń pè ní toothache tó bá ti di dìgbòlugu sí ẹnu ẹ̀dá ènìyàn míì tí àìsàn tá ń pè ní akòkòrò yìí tó bá ti gbilẹ̀ ní ẹnu ẹ̀dá ènìyàn ó lè fa àwọn nǹkan wọ̀nyí tí mo fẹ́ dárúkọ fún yín. Ó lè fa kí èèyàn má lè jẹ àta lásìkò tó yẹ kó jẹ.

0: onike kan si kokoro ti ma dani la mu ninu eyin ni won pe ni sago wo bi kokoro ohun ba gbile ninu eyin o le pa kenu o ma run si omo oba ewe dola baba onipasan akokoro 30 minutes loni ko bo ninu soro lori 0857466077 eyin to mi ti o ti yo e kan si baba onipasan akokoro 30 minutes
1: That Monday to 8.7 FM fun awon eto ogbon imo ati oye to ye koro
2: okunrin to ba beke ni obirin bi se kuta na se mi ti yan beke le ko daju odi de ko daju aye awon iya wa wa ni e lo compare to le sin awon obirin to ti wo bi 70 years of age now
3: Ako akoko adi ana nu pada wa
4: oya
3: oju oni ti sa
4: ami olohun
3: eleji mo fe menu ba
4: eba
3: eni to so ni pa pe ti ako ba ti pe obirin kan won ni won ma nda won
4: eba
3: akan wa mo boya muslim ni won boya christian
4: ah won so be
3: to ba ahan to ba je pe muslim ni won ki won tera ma dada
4: okay
3: ja ba je ni pe mo sa ju at mo si ju oloya adura mo nja o
4: be ni
3: wa like bai adura mo ye to ba ni adura ida a je pe e pe nton ni were seri oloya gugu nkan ko lu gugu ogun mo ba je suba adura o le ba je lai lai
4: be ni
3: so te ba lo ni ologun ka ba gbe nkan fun ni gba kini lo lu o le ba je mo yan lara ṣùgbọ́n tó bá tẹra máa dáadáa tí ó fàájú àdá àtàwẹ̀ àti sàárà wà láì wó ti ṣẹ́gun tó ọlọ́wọ́ gbé wọn lékè ogun yẹn tó ọlọ́wọ́ tí ìpèsè ìdáwó ti jẹ́ fún wọn
4: tó
3: yẹ ọlọ́fẹ́ mọ̀ ó fẹ́ mọ̀ bóyá wọn ní ara wọn bèrè tán fẹ́ inú o tó kàn máa wulẹ̀ náwó fóbìnrin kankan máa kàn wá kọjú sọ́nà báyìí kí wọ́n kọjú sọ́nà kan mọ̀ ṣáájú àlẹ́ omi ṣáájú dì kí wọ́n ṣáájú àkànmọ̀ yẹn nọ́fílà kọ́ńtà máa ti wá ṣe àdúrà yìí kan mọ̀ fi sàárà tí ní ọlọ́run dákùn pèsè ìyàwó mi fún ìyàwó òde ní gángan ọlọ́run yọ̀ǹda rẹ fún mi ẹ́ rí i pé lórí ètò iná wọ́n ti dúpẹ́ wọ́n ti fi jìjì wọn so ẹni ẹlẹ́ẹ̀kejì já ní ẹyin pé ìyàwó ń ṣépè fáwọn kí wọ́n fa ìyàwó lọ́nà lọ́wọ́ lẹ́yìn pé wò jẹ̀bi tó láti sọ fáwọn ìṣojú sí àwọn
4: bẹ́ẹ̀ni wọ́n sọ bẹ́ẹ̀
3: kí wọ́n fà lọ́nà lọ́wọ́ kí wọ́n máa wo ara tọ́nà wọ́n dà ọmọ òmò àwọn ọmọ
4: bẹ́ẹ̀ni
3: ọmọ òmò bàbá wọn tó yẹ
4: àgbọ́yé
3: ọlọ́wọ́ tíjọ́ àdúgbò
4: àmì ó adúgbò ẹ̀ ṣeun
3: fà ẹ̀ máa gbé tó bọ́ ọlọ́yẹ nímọ̀ nira o
4: inú mi dùn pé inú mi dùn pé tó láǹfààní àti wọlé padà láti tun so awon ti network ja so le nkan to lori Facebook Yusuf Ola Adukwe Seun Aziz Sarafadin Eleda Adewole Adegoke the King Olori Ola Bisi Abigail Temitope Odun Ayo Ayo Ade Ola Dejo Ibironke Arobadi Ibironke Arobadi Adukwe Seun Oluwa Funmilayo Bosede Ola Rewaju Adukwe Seun Akindele Victor Seun Akinwale Owolabi Ese Akimolamilekan Ogun Tunde Victoria Kunle Ayinde Aji White Abdulrazak Kogberegbe Adukwe Eseun Fakaye Oladiran Ogunlusi Emmanuel Olaleka Adukwe Eseun Engineer Lukman Yusuf Ola Iyajo Omolayo Adukwe Eseun Abifiran Rab

0: Princess Oluwa Jomiloju Adebosola Adupo Eseun Olusola Abiola Florence Ola Oluwa Abere Oje Matthew Ore mi daadanu Adupo Eseun oju ni teyin na o Fogbonja Obiyemi Ese o Alemont Ibrahim Mutupe Popo Samad Ayomide Eseun eyin na adupo fun yin Ola Jesu Timothy Ajibola John Dr. Ore mi daadanu ati sabo ke medical center ni lu lorin adukoye se oju oni tin yo Dr. John o mo riri yin gan ni Sarah Williams Matthew Ogundipe Alabi Ruben Muyiwa Eseun Eseo Olawale Eseun Olawale Atoyebi adukoye Eseun Folorun so babajide Rashida Titilayo Salau Young Sexy adukoye Eseun Eseo Oluwa Gbemiga Omeleke Eseun elu ekale
1: Hello.
0: E ka dela wole sun re o.
1: Na lo ma le o.
0: Adupe.
1: A ki ni ko lo mo.
0: E seun.
1: O ko lo ni o na da o.
0: Ami Olorun, ami.
1: Lo ba wa pelu.
0: Yo.
1: E lo si so.
0: Ami Olorun.
1: O ko lo. O wa na.
0: Be ni.
1: Ara ko re ki Adele bo wa fe.
0: Eh.
1: Pelu o ma pa lowo.
0: Eh.
1: O si lo yo ti e na to lo fi di.
0: Be ni.
1: Akoko ku mbe ni ku mbe
0: ku lara omobirin yi
1: patapata
0: to to
1: pe awon obirin be se wo won yen wa ki se ore awa ko
0: hmm
1: afa ne fa lo baba ku yo
0: hmm
1: esu ali ati to won mo
0: hmm
1: be mo so le me ba ji a ma se awu su be lai mi na ke ta ni ro ji
0: hmm
1: Mare ni pe kọlọ ọba mi ko ya waye.
0: Mm.
1: Ai su ta se gbe sinu yara. Ta n fun ni jije mu mu nko.
0: Mm.
1: Olorun ni ko wa yo.
0: Mm.
1: Na igba bi kankan sore wa.
0: Mm. Hello. Eh. Hey. To aba te ba loru yo fi ati mu wole wada inu mi o dun wallahi. Tori mo n gbadun awon alaye te mu le lokan die die yi nisin dun mo mi oda e je n ti be lo sodo awon tin be lori whatsapp komada bi eni pe a n role apa kan adapa kan si aya sa awon tin be lori whatsapp e je n bere si ni lodo awon lati wakati lo mo nbo eyin tori whatsapp mo de o e mo binu pe ope wa die ka to dodo yin e mo binu ati de bayi oda oya
2: e ka le kweto ndo oko so sitaye ko ma ba yanja oni di pe o le fi ejo esun o le fi ejo woman yen sun oko e egbon iyawo yen o le fi ejo esun oko e sugbon ko ma lo confront yen ko ma lo ma ba yanja o le wu o tori oni kaluku ti gbe iku ti e le ri o ko ma olorun ma je kare o ewu eleru o oni di pe o lo nbaja koni di pe o nki o npe aniyan mo pe o nki bi gba to ma je pe won fe ra won bebe ni o lo fe yawo mi kan fi sile kan ma soju se won lori omo bo se se yen koni di pe se nki mo won pon le gan ni mi gba ta ni keji yen daada sugbon ta ni keta yen eni keta yen ko ma toju omo e ko ma toju omo e ko ma se ojuse igba to ba ya omo ma mo baba e tori mi ro pe o be yen gan mi ro pe o ni won fe
3: e kale kwetu me je olupa mi ni woli alade ase lati sapati meji na ni mo fa da sinu oro yin and Olorun pe yawo on send the message lojo birthday ti yawo yari to bun to na soro fun won pe omo ran kiran what's your mistake laarin yen there wa je pe yawo lo fe soro si ko soro ti yawo direct ama omo ran kiran yen o ti ko gbogbo family won po so on lo je kan ti re yan se kini o barata o ti e lohun fe jo sun opo abo fe jo sun ni awon to lohun fe fe jo sun oro yan o lo die afi ko fi suru to suru ati adura adura lo nedi tonu olohun die so olohun ran wa lowo o ko da keyan ma ti ti soro eyan gboro soro eyin loro to ba ti bole ko se ko ma to ko da ya keyan ma mboro lana ko ya ko yan ma bu abupo oko bu yawo ma ana ije n to da so any keji toro la ni pa ti pe ko si ama ko si baba awon eyan na o da si ire ajo aye un gbeto adura loro re ni ti o e so fun ko sun ma adura daada o da ma gba we olohun o se kini yoro lo beyan o leyan to ba ti lolohun olohun je da lo beyan o en ti o leyan ma gba contract o ti sele si mi lai meye gba lo ma da kwa ta ni o gbe fun mi ta ni o se fun mi ngba ti mi leyan to ba ti lolohun o di ni gbogbo nkan won ko sun mo lohun o gbadura time to time o gbagbe pe o yo leyan abo leyan o ri pa olohun wa pada da e lohun lana to to ati ti o ye e ku eto olohun to asiwa
4: ekale olotu akuse lataro oruko temi ni Mrs. Adesokan lati ire fun baba akoko ti won ni awon ni isu pelu iyawo awon lati bi odun meji seyin yen ti egbon iyawo won na tun pe to ngbe won sepe mo se ro yen na da sofa ti oko egbon iyawo won ti je ni ti won respect popo kan fi owo yen fun mani yen kan lo fi ejo iyawo e sun o sese ko je pe boya okunrin yen tun le settle issue ti awon ati iyawo won gan ni and for the second guy to so pe ohun o ri obirin fe won ma nfi ohun sile emi fe so pe ko ti si issue kan dabi alara ninu nkan to nso yen ko kan ma gbadura when is time to ba kan obirin to ma je iyawo ti e to ba soro a gbo sofa tolorun ti pese ise fun ko ma gbadura nigba to ba to time a rin pade iyawo ti ti e and for the last man to soro tan nisin eyin na le so fun wa pe awon ebi yin ni e o le fe obirin yen so the only thing tell she oju pe ke ma toju omo titi yin to wa lowo e to ba de ti dagba ke gba omo yin lowo e because oko e ti pada de nsin oko ti gba yawo ati omo to ti koko bi titi yin to de wa lowo e e ba nfun lowo onje abi anything to ba lohun need lori omo yen to ba de ti to sign se fe pe won le yonda e fun yin then e de bere fun omo yin lowo e nkan temi ri si meteta niyen olohun aba wa ma te eto isiwaju Mrs. Adesokan lati ire
5: e ka le olotu e pele sa akos tutu oso ya san wa o ko wa ma ba ile oruko Jesu on the dam mi ma wa dara po mo wa se ri ti o okunrin ti o yawo e so jo ibi to ki to se pe lori to na wa please pada pe omo re kiran ni oni mo fe so yi ko ma baja o ko ma de begbon yawo eja ko ra pe oko egbe ko fe ejo esun ko so pe un bayi do sele ko ye koko egbon yen mo nkan to sele because to ba baja to ba ma so an ori ana efe ko ma baja rara ko pe oko e ko fe ejo esun je kan ti yen ri nbe elekeji ni ele ti so pe un ori yawo fe kulo church kulo church nibe awon ton ti ton tun ma gbadura ko lo gbadura ogun ni pe kolorun emi mo ko ba on se ogun ogun ni ko lo touch ko de gun ro ki lo ko lo gbadura so olorun
6: ele kale kwito olorun joba jinda amadu ni baje o oruko mi ni Abdulrasheed Larubawa ile ti mo fe da si e akoko en to le ohun riyawo seri awon kankan be ti so pe ogun aye ni o nkan da ba npe nkan mi logun aye ke so ogun aye because any ti a mo ru bi se ti won ti gbe to ba se pe iru won nisin se won ti toast awon eyan ti won o gba fun won ni abi bawo emi o ba gba ni mo pe ki won jade iru awon ore won ti won so fun won tawon na ba mora ti won waso dada ti won jade won tan konu sawun yen mo ni gbagbo pe won ore ni ti yo gba fun won elekeji ni bi ti eni ti ohun ati yawo ti kora won le to wa bu ni omo ran kiran to se pe oto le ni to nda seri mi ba ni agbalagba ma so pe o memo ko de mu owo ku le ran agbe se ngba ti won ti tuka yen a n send message a n se kini yen mi ro pe okun to then eni to wa pada wa bu yen kan ko fe jo sun oko egbon yawo re to ba ti fe jo sun tohun o le ba wo to ba se pe eni ti ma gba ba wi ni olorun ni diamond ba je o e ma be to bo
7: e kale kwataro asiko ise ni ele te mi fe da sin be oni wi pe ti yawo atoko ti oko so wi pe yawo la won ma sanwo ọmọ àwọn ní school so èmi ò bá sọ fún ọkùnrin yẹn wípé kán má lọ bá ìyàwó ẹ o kán má lọ bá ẹgbọn ìyàwó wọn kán má lọ bá jà kán má lọ kojú ẹ rárá kán lọ fi ẹjọ ẹ kán lọ fi sun ọkọ ẹ òun gangan ní kókó torí tí wọn bá tún lọ bá ọrọ yẹn yóò tún di wàhálà so ká lọ bá ọkọ ẹgbọn ẹ ká dẹ lọ fẹjọ sùn kókó bẹẹ nìyẹn ni so ẹ kọ àtàrọ sá.
8: ọlọ́yẹ kọ́lá aláṣọkè níta gúnbọ́ nìlọrin ọ̀fíà kí àwọn anami lógún aṣọ ilé arákọ sọlọ́yẹ wọn ilé ìgbẹ́ tọyìn o èyí ń tí ó sọ síta nípa àwọn ọ́fíìsì fún ìyàwó àwọn ẹgbọn rẹ ọ́fíìsì fún àwọn àgbàdà ẹ kò sí pọ́blẹ́mù lọ́mọ́chì kọ́lẹ́ǹ tó kàn wá náà ni pé kí wọ́n yọjú sí ọkọ̀ àti wọn yẹn bí àkànṣepọ̀ nínú ti ju àwọn ni wọ́n sì jẹ́ kó sí aláyọ̀ ọ̀yàn fún wọn ẹni yóò wá gbèsè rẹ̀ ti fáì ìṣèjì ni ẹ̀kejì kan wọ́n sì ní text message sí mọ́ àmì ètò jẹ́ ẹ̀tọ́ wọn lérí àwọn ọmọ yẹn kó sì gbìyànjú láti máa ṣe o kó sì máa kí gbogbo tó bá jẹ́ evidence tó lè jọ wá jù àwọ̀dọ̀ kánúgbà bí kò jù kó sọ kankan láti ọmọ ẹni tá sọlọ́yẹ kọ́lá aláṣọkè nílẹ̀ kan sí níta gbogbo nílọrin òfin kí àwọn àlọ́mí ní ògbómọṣọ ilé àràgò lẹ́ẹ̀kan sí orin lè fipò tọyìn ṣé ilé ẹyin tó sọ síta pé àwọn tíráì láti gbìyànjú pé àwọn fẹ́fẹ́ nìkan ó sì bímọ fáwọn àfámílì ọgbà tọ́lọ́fẹ́ nìyẹn lágídí àfámílì náà ní olè lọ kò sọ pé kí n fẹ́ dá mi sọlọ́yẹ tó bá fẹ́yàwó táwọn fámílì ò fẹ́yàwó wọ́n padà bá lè lọ náà ni peter kan pọ̀ sókè àjà ètò bí fún ọ̀nà ọmọ yẹn náà falubáríkà sí.
9: ti ẹni tó ní ìyàwó bíbèjì àwọn ẹbí sì ni kó mọ̀ fẹ́ tó lọ tó sì jẹ́ pé ìyá bèjì náà ò lọ sọ́dọ̀ ẹlòmíì ẹni kó gbọ́ táwọn òbí rẹ̀ o ó léwu òbí làwọn obìnrin máa ń fẹ́ kì í ṣe ọkọ o torí ó ṣe é ṣe kan tó padà fẹ́ra kí wọ́n má gbóhùn ara wọn kí kíkan kú fún kan o ẹni kó gbádùn akọlọ ṣe ìyàwó alálùbáríkà ìyàwó gidi fún o yóò rọ lórun o orúkọ jésù àmín. hello ẹ̀ka alẹ́ o mr lọ́yẹ ọ̀gá o ẹ̀kú ọjọ́ mẹ́ta ẹ̀yà àti adétùlà ẹ máa ń fi òun jọ ra wọn lójú mi ní etí mi mr lọ́yẹ tá a jọ bẹ̀rẹ̀ ní nǹkan bí ọdún márùn-ún mẹ́fà sẹ́yìn ẹkún ètò orúkọ Jésù ọwọ́ yìí lẹ fi gbẹ̀tọ́ yín. Tí ẹni tó ní òun bá promise àfẹ́lẹ́ pàdé pé kò níyàwó, ẹni kó lọ sí ibi ọ̀dọ̀ àwọn wòlíì àbí aláàfáà tó bá dá, ká lọ sí ìpínyà òun ọkọ ìyàwó ọ̀run fún. Kì í ṣe obìnrin nìkan ló lọ́kọ̀ ọ̀run o, tọkùnrin náà bá níyàwó lọ́rùn, ò lè jẹ́yàwó dónúlé rẹ o, yóò mọ bá jákulẹ̀ pàdé o. Ẹni kó lọ síbi tí wọ́n ti ṣe deliverance fún, tí wọ́n ni wọ́n gbà, tó gbàdúrà fún, tó gun ìyàwó ẹgbẹ́ ọ̀run tí ó kú lẹ́yìn rẹ̀. So yóò dára fún lọ síjú àlọ́wọ́ àmì.
10: Ẹlẹ́kejì, èyí tí kalẹ̀ lóto ẹ̀kọ́ àtàrà ọwọ́ ilé ìgbà tó yàn àní ṣètò sí ọ ẹ̀rọkọ mi ni ìwà wọlé láti ṣùgbọ́. Nítorí ọba dásílẹ̀ ní ṣe ẹni tí ìyàwó rẹ̀ tó kò le kò fi lẹ̀ kọ́mọ wò lẹ̀ kankan fún kọ́mọ wò lẹ̀ fẹ́ kí ẹ̀sùn kó fèsì àwọn ọmọ ẹ̀ lálọ́balọ̀ àlùbà bọ́bọ̀. Ọlọ́run ní dẹni kankan láàmú ọ̀rọ̀ ọ̀rọ̀gbìnrin wọn ti ní ayá máa ń ya ni ọmọ ní ìyá ni lọ́ọ̀sán ọmọ náà rẹ̀. Ẹlẹ́kejì, èyí tí
11: ẹ kalẹ̀ olótú.
12: Ẹ kó ìtọ̀sà bàbá ọlọ́yẹ́ ọlọ́run adigamọ̀dì mú o. Ẹjọ́ mò ń pè láti Jẹ̀bújésà. Ẹjọ́ ẹ jẹ́ ká máa sọ fún àwọn ènìyàn wa tí wọ́n ti máa sọ bí ọ̀rọ̀ àlùfàǹsá. Bàbá tó ń sọ pé tó ń ranú mọ́ pé obìnrin èsùn lóbìnrin èsùn lóbìnrin. Ẹjọ́ ẹ jẹ́ ká máa sọ fún ká máa sọ̀rọ̀ díẹ̀díẹ̀ torí pé ìdí ni pé irú ọ̀rọ̀ yẹn kò yẹ kó máa jáde. Ìmọ̀ràn tá ẹ̀ kan fún ẹni ẹlẹ́ẹ̀kan fún ni wọ́n kàn máa pe obìnrin ní èsùn èsùn èsùn lóbìnrin èsùn lóbìnrin kì í ṣe nǹkan tó tọ́ láti máa ṣe lórí afẹ́fẹ́. Ọlọ́run ràn wá lọ́wọ́. Gbogbo àná àpáta la níyàwó sílé la dẹ̀ níyà tó bá ti ń sọ pé èsùn lóbìnrin èsùn lóbìnrin ó túmọ̀ sí pé ìyá wa àti ìpínlẹ̀ èsùn a dẹ̀ ń pa àwọn ọmọ wa lẹ́sùn náà ta lọ́mọ obìnrin à ń pínlẹ̀ èsùn. So nípa mẹ́kọ́ tá a bá ronú dídùn ẹ̀fọ̀n nínú ẹ̀fọ̀n a ọ̀rá dé egun ká máa fún àwọn èèyàn nímọ̀ràn ní ṣókí ká dẹ̀ mọ̀ra máa fi ọ̀rọ̀ tí ò tọ́ tara máa fi sí abẹ́ aṣọ ká máa sọ jáde mọ́. Ẹ ṣé lámọ̀dé ní bàjẹ́ o.

0: orúkọ mi ni ẹni tí Ọlọ́run mọ̀ ní agbègbè tí Ọlọ́run mọ̀. Mo fẹ́ gba ìmọ̀ràn, mo fẹ́ kí ọmọ Nàìjíríà gbà mí nímọ̀ràn.
1: Ẹ kalẹ̀ olóòtú, a kú iṣẹ́ látàárọ̀. Orúkọ tèmi ni Mrs. Adéṣọ́kan.
2: Pẹ̀lú tí mo sọ tẹ́lẹ̀ pẹ̀lú pé ọmọ tó wà níta.
3: Ẹ̀lú ẹ̀ kalẹ̀.
4: Ẹ̀lú ẹ̀ kalẹ̀ sà.
3: Ẹ ṣeun láwọlé sùn rẹ o.
4: Mo kú ètò sà.
3: Àdúgbò ẹ.
4: Ẹ sà ẹjọ́ sà, mo fẹ́ sọ síta ni.
3: Ọya ẹ ń sunlẹ̀.
4: Ẹ sà ẹjọ́ sà, ó ṣẹlẹ̀ wípé ọmọ kan wà ní àdúgbò wa, ọmọ yìí ni kò ní olùtọ́jú kankan. Ìyá rẹ̀ sì ní Èkó ló wà. Èmi náà sì ni èmi náà ni, ṣùgbọ́n nǹkan tí mo bá tí mo ní, mo mọ́ fọmọ yìí ló mọ́ fún lówó ṣáájọ́, mo ṣàmọ́ fún lówó lórí ìkórè. Ó wá sí mo, ó ṣàmọ́ nọ́mbà ìyá rẹ̀ lórí. Ó wá pé nọ́mbà ìyá rẹ̀. Ìgbà tó wá pé nọ́mbà ìyá rẹ̀, èmi wá sọ fún pé tọmọ yìí wọn tọ́jú rẹ̀. Wọn ìyànà fi ń jẹ́ pé, ṣùgbọ́n ẹni tágbàrá mi ká mọ̀ ń ṣe fún. Ó lọ́n ti gbọ́. Ìgbà tó wá ṣe olóhùn ó wà á mú. Ìgbà tó wá yẹ ó bá tún pè mí. Ọba ní tán bá ti gbọ́ lujé o. Kémi filé mọ́tò Èkó, òun ó sẹ́ndì owó mọ́tò kó mọ bọ̀. Ẹ̀rú wá ń bà mí pé a ṣe mi sì lè ṣe nǹkan báyìí sá. Mo wá ní ẹjọ́ mo fi kí n fẹ́ sọ síta. Ṣé kí n fọmọ yìí lé mọ́tò tán bá ti gbọ́n lúdé, àbí kí n jẹ́ kó wá mú fúnra rẹ̀?
3: Ọ̀dà ẹ dákun jẹ́ ìbéèrè méjì lọ́wọ́ yín kó tó di pé ẹ mọ̀ lọ.
4: Ẹ sà.
3: Ṣé ọ̀dọ̀ ẹnìkan lọmọ yìí ń gbé ládùúgbò yín ni, àbí ń dá sunú yàrá kan?
4: Ó ń gbé ọ̀dọ̀ ẹnìkan, ṣùgbọ́n bí àgbàlagbà lẹ́ni yìí, bí ìyá bàbá rẹ̀ àgbàlagbà wá sí ọjọ́ kankan. Ìgbà mẹ́bọ̀ kódà mọ́tò ti gbá rí láàrin títí tẹ́pọ́ lórí ọmọ yìí tí òkú kò sí tọ́jú. Ẹ bá rí báwọn ni sọ fún tẹ́ẹ̀ni fi mọ̀ pé yà ń jẹ. Ọmọ kékeré sì ni.
3: Ọ̀dà yóò tọ́ ọmọ ọdún mélòó?
4: Yóò tún bá bí ọmọ ọdún mẹ́wàá.
3: Ọmọ ọdún mẹ́wàá.
4: Bẹ́ẹ̀ni, ọmọ ọdún mẹ́wàá.
3: Okùnrin sì ni.
4: Bẹ́ẹ̀ni sá.
3: Ìyá rẹ̀ wá ní kẹ́ ẹ fi lọ́kọ̀ kẹ́ kọ́mọ bọ̀ Lẹ́kọ̀ọ́.
4: Bẹ́ẹ̀ni sá, wá tán bá ti gbọ́ lu dé táàmù yìí.
3: Ọ̀dà
4: pé kẹ́mi bá fi lé mọ́tò Èkó. Ẹ̀rú wá ń bà mí àti pé bá ṣe mo sì lè ṣe nǹkan báyìí sá.
3: Ọ̀dà
4: mo máa fi lè pọ́ síta pé ṣé kí n fi lé mọ́tò àbí kí n mọ́ fi lé mọ́tò ẹ̀jọ́ kán gbọ́.
3: Wàláì ẹ ní sọmọnù. Bẹ́ẹ̀ ìbéèrè tẹ béèrè yìí, ẹ mọ́ sun oorun burúkú ní ikùn wa o. Ẹ jẹ́ káwọn àgbàlagbà, àwọn ìyá bàbá tọ́jẹ́ bàbá ọlọ́mọ tòótọ́, àwọn ìyá ọmọ tòótọ́, ẹ jẹ́ wọn bá wa dá sí.
4: Ẹ
3: mọ̀ tí ì sun o.
4: Lọ́sẹ̀ mẹ́ta sẹ́yìn bá mi wọlé.
3: Inú mi dùn bẹ́ẹ̀ ti wọlé lónìí. Ẹ ní sọmọnù láṣẹ Ọlọ́run ọba.
4: Nítorí mi ì tí fún wọn ẹni, mo ì tí fún wọn lésì. Bá máa fi lé mọ́tò mi ì tí fún wọn lésì.
3: Ẹ mọ̀ ì fún wọn lésì. Ẹ jẹ́ àwọn èèyàn bá yín dá sí lálẹ́ ìkẹ́ tó fún wọn lésì.
4: Mọ̀ ń bọ̀
3: ẹ mọ̀ ì tí ì sun o. Oorun burúkú ò ní kùn wa, ẹ mọ̀ sùn. Mọ̀ ń bọ̀ jẹ́ ǹdẹ́ka polówó ọjà ká polówó ń tàǹtà tiwa ò ní tá bá bá polówó ọjà tá a darí dé. A mọ̀ gba pa àbẹ̀ tàtàrí bọ́ sí abala mí ì tátù ti mọ̀ mọ́ táwọn èèyàn mí ì sọ tàwa. A fẹnu eléyìí kó a wà pọ̀ síbi abala àbí táwọn èèyàn mí ì tún ti sọ. Mọ̀ ń bọ̀.
5: Diamond 88.7 FM, ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kan.

0: Ayakhala lutsu. Ulukome ni anitola ngoma. Ejo. Olokonungu bimininu. Timofeki ya manajira kuhu. Amindasi. Muni omoka. Kintu sebi ya wu. Gbati iya re ni oyun. Oyun ye pe osu meje. Nigba to ti gbiyanju lati se oyun ye. Lo wa opada wa gbati orise. Lai so fun mi. O de bi omo ye. Igbaye mo ko binu. Mo yari kanle. So fawon obi mi, mo ni ko ma da si. Ṣùgbọ́n nígbà tó dé stage kan, mo ronú mi jinlẹ̀. Ó padà lọ. Ọ̀nà ń wo níbi ọmọ yẹn, níbi ọmọ yẹn ń gbé nílùú Ìbàdàn. Kò pẹ́ lẹ́yìn ìgbà tí mo fẹ́. Bóyá ká tó ká padà. Ó lọ lọ́kọ mìíràn. Ó gbọ́ ọmọ yẹn pamọ́. Fún ọdún tó pọ̀. Ọmọ yẹn báyìí. Ó ti dàgbà. Ó ti ṣe wàhálà. Ó ti ẹ̀ lọ sílé ìwé. Ní kúkúrú jùlọ. Ọmọ yẹn padà wá. Ṣùgbọ́n lórí àwọn dọ́kúmẹ́ǹtì wáẹ́kì tọ́mọ yẹn sí, orúkọ ọmọ mẹ́rin jẹ́. Ọmọ yẹn padà wá. Mo ní bó ṣe padà wá yìí. Orúkọ ọkọ ìyá rẹ̀ kọ́ ni màmá jẹ́ ní sùkúl. Wà lọ sí change of name. Tí wọ́n fẹ́ kí n train yẹn ní sùkúl. Ọmọ yẹn lòun kò gbà. Orúkọ tó máa jẹ́ nìyẹn. Ẹjọ́ kí ni kí n ṣe. Mo ń lo àmọ̀ràn. Mo gbọ́ ọmọ Nàìjíríà. Ẹ ṣé o. Èmi ni ẹni tọ́lọ́run mọ̀.
1: Ọkàn tún rèé o. Ọkàn tún rèé o. Òun lẹ ti gbọ́ lálẹ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta rèé tó bá ṣeé ṣe tá a bá mú mi sí bọ́ ẹ ṣe já máa bẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ìbọ̀ náà ẹ̀lú ẹ kálẹ̀.
2: Kọ́lá Alásòkè ló kọ́ mi níta gbogbo.
1: Ẹ ṣeun àfà.
2: Ọwọ́ ilẹ̀ ìbìpẹ̀ tọ́ yín.
1: Àmì Ọlọ́run àmì.
2: Nílé ara ilẹ̀ àgọ́. Ṣé ẹ rí brọ́dà àtọ́sọ síta láàsì àwọn nìkan wọ́n fojú láti tún ìgbésí ayé wọn sí. Kí wọ́n máa fi ojo láti tún ìgbésí ayé ẹ̀ sí. Ẹ rí pọ́ ọmọ yẹn ọmọ ọkọ ni. Kì í sọ ọmọ àlè ara. Àwọn ni wọ́n ń sojo. Gbogbo ẹni tẹ́rìtì fámìlì ilé mi sọ lọ́yẹ́ ojú ni òjẹ́ ẹlòmíì ò ní sọ́sẹ́sì. Ojo. Ilé ayé ta sì wá wá ìbísọ̀ lọ́yẹ́ kò sére ń bẹ̀ o. Kò sére ń bẹ̀ o. Kí ọ lọ wo bí àná fi ṣe ṣẹ́ra wálé mẹ̀ràjì. Kí ọ lọ wo bó ṣe sípò padà tó fi kó mẹ̀dínà kọ dẹ́mu bá. Àwọn lọ ní àbíkọ jáde ló fi ní àmójútó. Tí ń jẹ́ kí conclusion mi kó wọ́n fojú ba ìgbésí ayé yẹn jẹ́. Tí wọ́n mọ̀ ọmọ dáadáa nílé ẹ̀kan sí. Àwọn ni kí wọ́n lọ bá kí wọ́n stand up dáadáa. Kí wọ́n wá àwọn lọ́yà yìí ló ń bá àwọn lọ́yà. Kí wọ́n wálé bá àwọn lọ́yà lọ civil defense office kí wọ́n lọ police station. Gbogbo àǹkà yìí ti àwọn ajàfọ́mọ ènìyàn gan tọ́jọ́ fẹ́ wá state kọ̀ọ̀kan tó jẹ́ human rights lawyer tí ò ní ẹ̀yìn ìdúkọ̀ náà ló kankan lẹ́yìn kọ̀ọ̀kan wáyé fún wọn pọ́tán. Kò sì lódodo kò sódodo kí wọ́n bá jẹ́ kí wọ́n máa tẹsẹ̀ bọ́ tòsí. Ṣé ilé ìta àti tó sọ síta. Káàdì ọmọ tíra ẹ̀kọ́ ọmọ tàfàlà ayé ẹ o. ọwọ́ ọmọ yẹn ọ̀kan wọn o àwọn wá sọsọsọ kí o àwọn wá wàhálà kí o yẹn sí wa láǹdí o bí wọn ṣe ń rò pé communication wà láàárín àti mọ̀mọ́ ọmọ yẹn àwọn nìkan kọ́ wọ́n mọ̀ o yẹ ọmọ yẹn tún fẹ́ nìkan gáìdì ọmọ yẹn ládùúgbò yẹn o tó ń tọ́ lọ ọmọ tó bá yẹ tán àti wàá mú ọmọ tẹ́yìn yẹn tó lọ fi sọ́dọ̀ girama yóò wá mú nkẹ tí ó bá sì wàá mú kí wọ́n ká ojú tí wọ́n lẹ̀ kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ẹ̀ lọ títí wọ́n bá lè bun olówó owó bun ọba sì lè bun wọn pàtì kálukú wáyé wá ṣe tiẹ̀ ni kálukú wáyé wá ṣe ayé bun condition ṣe o ọ̀dà fún lámọ̀ ẹ̀kọ́ dá fún ọ yìí wọ́n ṣe point bàbá mi ọ̀tọ́ mi yìí wọ́n sínú iṣu wọ́n ní kó ayé wá yẹn ju ayé ẹ̀ sábà bí ilé àti bàbá àwọn ọ̀dọ́ ká mú gbàdúrà kó jókòó sọ́kàn kára tí ọmọ ẹni tá à ń ṣe ó dà
1: wọ́n. àdúgbò ẹ jẹ́ ń fẹ́ lóye kí àwọn tí ń bẹ lórí facebook ẹ̀dúgbò ẹ̀ ṣeun o ọlọ́run ẹ̀sán saheed adekunle ẹ̀dúgbò ẹ̀ ṣeun aziz olóyin ẹ̀ ṣe o babatunde jimo daudu ẹ̀dúgbò ẹ̀ ṣeun kúnlé famakinwa ẹ̀ ṣe o ọ̀túnla taiwo abiola ọlátẹjúba ṣọrun ẹ̀ ṣeun ẹ̀ ṣe o ẹ mọ̀ bá wa ṣe àrẹ ojú òní tìyín alhaji abdulrazak ultimate bọ́lánlé odúkọ̀yà ẹ̀dúgbò ẹ̀ ṣeun púpọ̀ olúwàṣẹ yìí ọlálẹ́kan àbáyọ̀mí ayọ̀délé mọ̀túnráyọ̀ àmínú abiola bolúwa ti fẹ́ ẹ ṣe o olúwa gbẹmíga omílékè adúpẹ́ ẹṣeun tẹ́yìn náà bá wà dá sí young sexy adúpẹ́ ẹṣe ogunlànà taiwo joseph ẹṣeun o adúpẹ́ 0916159 1011 lójú òpó òpìtọ́wọ́ bí tẹ́yìn náà bá láǹfààní àti pè wọlé ẹ̀lú ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ láwọlé sùn rèé ẹṣeun. ẹ ṣeun malam.
3: mo fẹ́ ká fọ̀rọ̀ pàǹtí sàlàyé pé ní ẹgbẹ́
1: bíi. ẹ̀ẹ́dì á tún fẹ́ lómi náà láyé kẹfì píkọ̀
3: pé. ẹ̀lú ẹ̀lú
1: ẹ̀lú.
3: pàǹtí sàlàyé pé ní ọmọ ọdún mẹ́wàá kan wà. pé ní òun tọ́jú tó òun fún ọmọ àdìgbò lóun wà mú.
1: bẹ́ẹ̀
3: àdìgbò fi hàn
1: ọ́n. ee bá tí wọ́n fẹ́ fi rán kọ̀.
3: kó má dá láṣà o.
1: tọ
3: kò fi làwọn yẹn ládùúgbò nígbà tó kò bá ti ṣe má kò bá ti kò ní mọ̀ ọ̀rọ̀ ara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì
1: nígbà
3: yìí pé ní.
1: à ń gbọ́ ẹ̀lú ẹ̀ka alẹ́
4: ẹ̀ka alẹ́ sá o
1: ẹ ṣeun láwọlé sùn rèé o
4: ẹ kú ètò
1: àdúpẹ́
4: sáà má bí ẹ̀fẹ̀ kò ní bàjẹ́ o
1: àmì ọlọ́run àmì o
4: ẹ̀yin náà ló ṣètò sí o
1: àmì
4: ìgbájú lọ́pọ̀ tìtì yóò máa lóṣù
1: àmì o ọlọ́run.
4: Tí mo fẹ́ dájú ni ti obìnrin tó ní oṣù ọmọ aránṣẹ́ sí.
1: tó ẹ ṣeun.
4: olóòtú.
1: sà.
4: bàbá wa kan ó ti di olóògùn kọ́ ló bá forí kọ́ ló bá fọ̀rùn kẹ nínú
1: ìgbogbo.
4: ó di ohun tíátà. ó máa pé ó wá máa kọrin kan tí bá ń ṣe àwa kékeré gbà yẹn. ó wá máa sọ wípé àtẹ̀dí àtàrí ọlọ́run máa jẹ àrẹjọ́.
1: àmì àmì
4: kọ́lọ́run máa jẹ àrẹjọ́.
1: àmì o
4: obìnrin yẹn fẹ́ fa ìsúná kó mọ̀ fọ̀mọ̀ aránṣẹ́ o
1: tọ̀
4: kó mọ̀ fọ̀mọ̀ aránṣẹ́ o àmì rẹjọ
1: o àmì o
4: ẹ̀yin náà ò ní rẹ́jọ èmi
1: náà àmì àmì ọlọ́run àtẹ̀bí àtàrí ọlọ́run máa jẹ àrẹjọ́ àdúpẹ́ o
4: àmì
1: àmì àmì àmì
4: àmì
1: tọ̀ àdúpẹ́ ẹ ṣeun rector ẹ àtẹ̀bí àtàrí kọ́lọ́run máa jẹ àrẹjọ́ àtẹ̀bí àtàrí kọ́lọ́run máa jẹ àrẹjọ́ àdúpẹ́ ọlọ́run ò ní já rogun ẹjọ́ o. Ẹ̀lú ẹ̀ka alẹ́ 0916159 1011 ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
5: ẹ̀ka alẹ́.
1: ẹ̀ka alẹ́ láwọlé sùn rèé.
5: ẹ kú ètò.
1: àdúpẹ́.
5: ọlọ́run ọmọ fi ń ṣe.
1: àmì.
5: ṣe rí ẹni tó sọ kàn yẹ.
1: eba.
5: ó lágbára o.
1: tó
5: ní pé orúkọ tí ọmọ yẹn ń jẹ yẹ.
1: eba.
5: tọmọ yẹn tó wàá takú lórí wípé orúkọ yẹn náà ló máa ma jẹ lọ. bàbá yẹn ò lè kílèmù ọmọ yẹn tó bá dọjọ iwájú.
1: tọ ẹ ṣeun.
5: tí ọba ti fẹ́ fi ọwọ́ ara rẹ̀ fa dògbòdò ẹ̀ta kọ kí ọmọ padà sí ilé bàbá tí ń gbé oko rẹ̀ padà kọ́ mọ́ bá kó wàhálà bára rẹ̀ lọ́jọ́ iwájú.
1: tọ ẹ ṣeun ojú òní tì í torí pé tẹ́yìn náà bá gbọ́ àlàyé bàbá yìí wọ́n ní nígbà tárabìnrin yìí lóyún wọ́n ló gbìyànjú àti ṣẹkọ̀ṣẹ kò ríṣẹ́ wọ́n lọ padà wá bá wọn àwọn yarí kanlẹ̀ àwọn sì fáwọn òbí àwọn kó wọ́n mọ̀ dà sí wọ́n lọ lọ wọ́n ní kọ̀pẹ́ táwọn fẹ́yàwó náà lọ fẹ́ kọ́ mí wọ́n ló gbọ́ ọmọ yìí pamọ́ fáwọn won lo mo yin ti wa ndagba lele to tumo si pe tomo yin fi di ojo ori to de yi to fi wa ni secondary school yi to fi pari secondary school tin lo saya institution yi won oni sile kan ninu rin ajo aye omo yi koda won oni ten ko bo si won wa lokan won wa lo be an wa wa omo yi lo awon lo nwo nibi to wa lele to tumo si pe won kan wo lo kan loke ire gan ni won oni pa baba kankan ninu aye omo yi nta mo han wire o ti won pe to ba yo mo mo baba re ah nkan ti yato be yen ba lo mo mo baba re hun re o omo mo baba re re o ngba ti baba pada wo mo lo mo lohun pe eyin ko ni baba ohun baba o mo sa da baba o sa da baba to run primary school o da mo baba to gbon jumo o da mo to run primary school o da mo to run secondary school o da mo to ba sa admission se ko ni da mo ni o da mo e wa de ni ngba to ran ku de ko wo secondary school eni o paro ko re so ko yin to re nkan e le to ibi ti tin bo seyin le to de be wallahi be to ologun o to pari elo e kale
6: no
1: e kale la wole sun re o
6: yo sha lo so la ti
1: yo sha e sha
6: ti dan ti to ni pe iya nje omo kan
1: ba e ma seun to
6: imi ti e se won lo fo mo ti ni
1: awon wo pe ka won se ka won sise ologun na ni
6: ise ologun wo ni yen ti jo ko jeje tare wo lo n to lo yo
1: to
6: ẹni tó bí ọmọ tó jáde láti ara ẹ̀ ó wà lẹ́kọ̀ọ́
1: tó ń
6: gbádùn ayé ó fọmọ lẹ̀ sábúlé ọmọ ń jìyà ń bí kò rántí fún un bí ọmọ ìwọ ni ìwọ wá ní aláàánú ara samaria
1: tó
6: tí ò bá fẹ́ rí ẹ̀wọ̀n he ẹ̀sọ̀ fún tí ò bá fẹ́ rí ẹ̀wọ̀n he nǹkan tí ò ti ṣe ẹ̀rù tí ò ṣe kẹ̀kan bá fẹ́ tí ò bá fẹ́ káyé bílíọ̀nù lórí
1: kó
6: má tura ìwẹ̀
1: lódò
6: lọ mo fẹ sọ fún yín ó ṣẹwọn tìtorí ẹ o
1: kábíyèsí ọlọrun kábíyèsí ọlọrun
6: ó ṣẹwọn tìtorí ẹ ó ṣẹwọn tìtorí ẹ kó má tra ẹ kó sí nǹkan tó kàn pẹlú ẹ
1: ọdà
6: nítòjì níṣẹ arábìnrin tó ní pé ọmọ ọkọ ń gbé ọṣẹ wálé ọmọ rẹ
1: máa bẹẹni
6: owó ní tiẹ ibà gbórí èèyàn wà léṣe bí ọkọ ẹ lóhun wá léṣe bí ọmọ ọkọ ẹ ni
1: tó
6: ṣe tán láti fi léyìn ẹlẹ
1: tó
6: fẹ́ fi lélẹ̀ ni ṣòro pọ̀ lè rí àárín ọkùnrin àtọmọ yẹn ní ara wọn lọ àlejò nìyàwó nínú ilé ibi tó nílé bá fi ọ̀nà síbẹ̀ ni àlejò máa ń tọ̀
1: tọ̀ ọba tán
6: ebi ọkọ ẹ ló mú wálé tó ti sọ fún ọkọ ẹ yẹn kò sí nǹkan tó kàn mọ́ náà kò sí nǹkan tó kàn mọ́ bó bá wù kọ́ ọkọ ẹ tó gbégbé sẹ́ bó wù kọ́ ọkọ ẹ má gbégbé sẹ́
1: ọ̀dà
6: òdì eyín
1: àgbọ́yé
6: ìkẹta ìdí ọmọ tí ó wà ń ta tó wá padà wálé
1: ṣe
6: yẹn nínú ẹsẹ bàbá ti sọ nǹkan tó ń fẹ pé kí ọmọ yẹn lọ change orúkọ ẹ tó bá fẹ kó òun àṣẹfẹ padà
1: ṣáná
6: yes èmi náà fọwọ́ sí irú ẹ̀ náà wà lára mi bí mo ṣe wà ẹ kò sọmọ tó lè wá lú ilé mi nínú kó dé orúkọ bàbá ìyá ẹ ló ń fẹ
1: kó
6: máa lọ change orúkọ ẹ bàbá ìyá ẹ kàn nítorí pé mi ò sọ máa lè èmi jẹ orúkọ bàbá àti
1: jẹ ọmọ
6: náà gbọdọ jẹ orúkọ
1: bẹẹni
6: tó bá mọ pé mi mo bí olóòótọ ìyá ẹ sọ fún pé bàbá ẹ ní ẹyin tó ti mú ẹ tí ò ti ju orúkọ mi yẹn automatically kì í ṣe mi kọ ni bàbá ẹ
1: kò jù bẹ́ẹ̀ lọ
6: tí ò kó lọ change orúkọ ẹ tó bá mọ pé òun fẹ́ ti bàbá yẹn kó jẹ orúkọ
1: bàbá ẹ ọmọ lòun ò change ọmọ ti lòun ò change orúkọ bàbá wa ní kí ni káwọn ò ṣe ẹ ṣeun
6: ọmọ àlè ló máa ń fọwọ́ sí yíò ilé bàbá ẹ
1: ọdún
6: yáfẹ́ kó máa lọ
1: ẹ dúpọ̀ ẹ ṣeun bàbá ẹ̀lú ẹ kálẹ̀.
7: Ọlọ́yẹ̀ wa special gbogbo dámọ́ọ̀dì
1: ó
7: kí gbogbo yẹ kó ọdún mẹ́fà
1: adúgbẹ́
7: ọlọ́yẹ̀ ọ̀tọ̀ dámọ́ọ̀dì ẹ̀tọ́ forever
1: adúgbẹ́ àmì adúgbẹ́ ẹ̀ṣẹ̀ ọlájà
7: ẹ̀ ní yọkú bí ọwọ́
1: ẹ̀
7: ní rogun rásọ̀
1: àmì o àmì o
7: àmì o
1: àmì ọlọ́ọ̀
7: òkè rẹ́tọ̀ náà o
1: ẹ̀ṣẹ̀ gan
7: bàbá gidi bàbá sọ̀kọ́tà ẹ̀kúnṣẹ́ náà kí mo sì ti gbàdúrà gba gbogbo ọ̀rọ̀ tán
1: kí
7: fóònù mo wà kọ́tọ̀ fún mọ́ni lọ́wọ́ bí bàbá aládùá
1: ẹ̀ṣẹ̀ wà lájà
7: ṣẹ̀ṣẹ̀ àpá ẹ̀ṣẹ̀
1: sẹ́ẹ̀rì
7: tí mo kọ́ fẹ́ dá sísà òun ni ti ìyá aláàánú tí wàhálà tó ń lẹ̀ tó fẹ́ lọ jí o ọ̀bá ọmọ tán o kò sí ní tọ́kọ̀ o oro pe boya won mo let this dada iloro loro lo fi pa won se laye to je yi pe won gbagbagba lo wa ko ti fo ni gbomo gbomo ti mo to ba lo ta ku lana
1: to
7: ti gbogbo lukwaluku ti ka ti won wo ko
1: eh
7: eh o lama pe de boy ko ni
1: omo odun mewa
7: ba mo ti de ko bi network ba seji
1: to
7: o ni a se pe wa mo mo
1: eh eh
7: ba ma be le ra pa la
1: eh
7: bi tare iloro ni oro marin o koju taluku ko me to ba gun be se ya ta fowo fa a ni fowo fa bi di o ni ba wa o
1: ami olohun ami
7: da kon je ni e ilagba olohun gogo program yen pata o ta yo danu
1: e ti
7: ni rogun e ina gijo
1: e
7: ni rogun flat di data gogo ni le ni yogun e ni ta gogo awon tin da ti da mo gogo eyan lo fe da mo di wa Ọlọrun ma fẹ gbogbo ẹyin náà wa ni
1: ori da ko. Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan.
7: Ẹ ṣe mba ti pe lati ejo ibo ti mo wa ti ri.
1: Kini
7: o broda wa kan ni won kan kun ni last week se Saturday. Eyin won si close gan to. O fun mi ni depression lo pa o.
1: E pele, e pele.
7: E ṣe gan. Diamond pata ati wa GM wa ti babo ni da everybody.
1: Mo gbo.
7: Mama di o mo so pe o e ni te ti o.
1: E ṣe gan ni ma.
7: E ku sa laja ni sa de kun lati ede ni o mo fi yin gan o.
1: E ṣeun. Esi wa laja aduga wa eh ino mi do ko alaja wori lale itori ko imo yi saba wori lale ori won je alaja ni ke adekun le je okan gogi lara won political commentator wa lori kanin Diamond FM to je gbogbo to ni se pelu oro politics to ba ni se pelu oro bi lu tin lo won pe won si dasi with wisdom full of wisdom I really appreciate yin pe ba wa we sori eto la wole sinu ale lati tun jika mu ninu omi ogbon yin e pe fun wa a ri yin pe wa laja ojo si ni tin e seun gan ni elu e kale
8: hello
1: e kale o
8: e jo lori ti omobirin to ni o fe fomo ranse
1: be ni ma
8: eh all power ewon lo fi sere o
1: to
8: tori pe to ba fomo ranse to mo down
1: eh eh
8: o ti rọran niyan
1: gidi
8: tori number re na ma wa ka
1: olohun
8: eh eh ekeji ti omo benin ti mo ti
1: se eh omo benin mi wa nbe omo benin ti o bi to bi to lo bi mo ti baba re wa lohun fe gbo mo abi wo le fe so nbe
8: eh eh omo benin to lohun fe se baba re lohun fe gbo mo baba gan ti wi tele wi pe o wo o party
1: benin
8: o ni kan

0: yàtọ̀ sọ̀rọ̀ tí náà kò ní sọmọ nù ọlọ́ọ̀bà tójú tó mọ̀ ní náà kọ́ mọ̀ dánwò kọ́ mọ̀ fọmọ lé mọ́tò lè kó mọ́ ọdún mẹ́wàá ní nàìjíríà táwà yìí kó pèjà rẹ̀ kọ́ mọ̀ nǹkan rẹ̀ kó fi lé lọ́ọ́bà yìí kó sì lẹ́lẹ̀ rí kó má jẹ́ pé ó ní òun sọmọ rẹ̀ nù ọmọ rẹ̀ náà ní sọnù tèmi náà ní sọnù gbogbo ọ náà ní sọnù àní sọmọ ní o kọ́ má dáwọ́ kọ́ má fi lé mọ́tò kó pe ọmọ wá gangan kó fi ọmọ yẹn lé ìyá ẹ̀ lọ́wọ́ gangan àwọn èèyàn tẹ̀dúró yóò jẹ́lẹ́rìí ẹ̀ pé ọmọ yìí tó kò ní àkàtà ẹ̀ ẹ̀wọ̀n bẹ́jọ́ bọ̀.
1: Abdulrasheed Larubawa ló sọ̀rọ̀ nípa ti ẹni tán bẹ́ẹ̀ pé kó fi ọmọ lé mọ́tò ṣe rí ìmọ̀ràn tẹ́mi ó gbà kó má dànwò because tó bá dànwò ládùúgbò wọn padà mọ̀ pé òun ló ṣe bẹ́ẹ̀ ìmọ̀ràn tẹ́mi ó gbà wọn ni wípé kán jẹ́ kí ìyá gangan bóyá kó dọ́gbọ́n wálé àbí kó sọ fún ìyá pé tán bá ti gbọ́ lóde o òun fẹ́ kí ọmọ òun kó wá lọ lóde lọ́dọ̀ òun pé ìgbà tí ó fi lò bí oṣù mélòó kan kán tó wọlé pé òun ó dọmọ padà sẹ́mọ̀ tó bá ti gbà yí òun bá nísìn tí ò bá jọ ọmọ ó wá mọ́ kò sí tí ìyá yìí ó fi ṣe ọgbọ́n tó lè dá nìyẹn kó pè ìyá àgbà yẹn pé tọ́ ẹjọ́ kọ́ mọ̀ kó wá lọ lóde o ọgbọ́n tó àmọ́ ẹni tí ó ní ṣe kó wọn fi lọ́kọ̀ kó mọ̀ fi lọ́kọ̀ o ní ìrọ̀rùn ẹlẹ́rù káfa ti wà lọ́wọ́ o láì mọ́ dùn ní bàjẹ́.
2: Ẹ̀ka ní sàn, ẹ kú ètò akúṣe ìní, ẹ kú àtàrọ̀. Yẹ sà nípa ti wúmọ̀ tó sọ síta láì nísìn. Ẹjọ́ ọmọ fẹ́ dá sí nípa ọmọ tọ́nà rẹ̀ fi lé mọ́tò àbí wọn fi lé mọ́tò. Màá bẹ̀ wọ́n kán má tíra irú nǹkan báyìí kán má tẹ̀ gbìyànjú rárá àti fọmọ ẹ̀ lé mọ́tò. Because bí ọmọ yẹn bó ṣe dọ́dọ̀ ìyá tó ń gbé wọn mọ nípa o. Padà pé wọ́n kàn ń rí ládùúgbò pé ọmọ yẹn ò rí ìtọ́jú làwọn ṣe ń ṣe tí wọ́n fọ́nà nínú ayé ẹ̀ torí pé àwọn náà lọ́mọ tí wọ́n. So àánú tán bá lè mọ rẹ́ńdà fún ọmọ yẹn náà nìkan máa ṣe fún un. Ìyá rẹ̀ nìkan try àti máa sọ fún pé kó wá mú ọmọ yẹn fúnra ẹ̀. Torí tó bá wá fúnra wọn ìyá yẹn ìyá àgbàlagbà yẹn máa mọ̀ wípé ìyá fúnra ẹ̀ ló wá mú ọmọ rẹ̀. Kò kí ń ṣe pé torí tán bá fi ọmọ yẹn lé mọ́tò nísìn wàhálà míì náà tó máa dáka nì fún ìyá yẹn. Ìyá máa wá ọmọ kiri. Tọ́ bá dẹ̀ wá sọ fún ìyá pé ètò àwọn làwọn fi lé mọ́tò tó lọ báyẹn wọ́n máa dèèyàn burúkú lọ́wọ́ ìyá àgbàlagbà yẹn. So advice mi nìkan jọ kán tó rọ náà kán má fi ọmọ yẹn lé mọ́tò kán jẹ́ kí ìyá rẹ̀ tó bí gangan kóun fúnra yẹn wá kó wá mú nǹkan ẹ̀. Ẹ ṣe gan.
3: Ẹ káàlẹ́ ẹkú ètò ká mọ́ jù ní bàjẹ́ o. Àgbẹ̀dẹ Jésù náà ń sọ̀rọ̀ láti Jẹ̀bú Jésà. Ní ti obìnrin tí ó sọ pé òun tọ́jú ọmọ kan pé ìyá ẹ̀ ni kó fi lé mọ́tò ọlọ́run á ràn lọ́wọ́ kó mọ́ fi lé mọ́tò ọmọ yẹn kéré o. Tó bá tẹ̀jẹ́ bí ilé sà tàbí tòsí bí ẹ rẹ̀ tí ó pé kí o ìlú tí ò jìnà bá sọ pé fúnra ẹ̀.

0: Kwetu olóòtú orúkọ mi ni Ẹntọ́lọ́mọ ní àdúgbò tí Ọlọ́run náà tí mo fẹ́ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n bá mi dá sí ni pé ó ṣẹlẹ̀ pé mi àti ọmọbìnrin kan ẹ̀jọ́ ń fẹ́ra wa mọ́gbà tá a bá ń fẹ́ra wa tí n bá ní mo fẹ́ lẹ́lòmíì kì í wọ́ọ̀kì rárá títí tí a fi fira wa sílẹ̀ last month tí a wá jọ ní nínú March ó dẹ̀bi mà ní December àmọ́ ìgbà tá a ti ní fọ́ndì yẹn ló ti ń sá fún mi títí dé ìsìn mi ì rí ìwé ẹ̀ náà ń dìfẹ́ǹdì ẹ̀ mi ì rí sójú kátà kọ́ ti ẹ̀ ṣọ́ tí ó sáà bímọ yẹn ìgbà tó ti wá bímọ yẹn rí mi ì láṣẹ̀ṣẹ̀ láti rí ìdúbi kí màá ti ẹ̀wọ́ pé ọmọ yẹn àbí pé kìnìkan ó ṣẹ̀dẹ̀ pé gan-an ìgbà mẹ́ẹ̀ gan wọ́n lè pè mí pé ibi báyìí ló wà kí n tó débẹ̀ ó ti lọ àwọn èèyàn wọn fún mi ní ìfọ̀mẹ́sàn pé ọmọ èmi gan gan ni mo ní àbí nǹkan sá so èmi ò tiẹ̀ wá kankún so ìgbà tó wá bímọ yẹn kó tó di kó bímọ yẹn bá ni mo fẹ́ gbóbìnrin sọ̀rọ̀ pé kéèyàn tiẹ̀ máa dìfẹ́ǹdì obìnrin ó kàn déédéé máa wọ́n mi dànù pé kí ló dé sí mo yàgbẹ́ sára ni àti wá lẹ́yìn sáwà pọ̀ títí wọ ìgbà tó fi bímọ wọ́n á lọ wo pé kí ló ṣẹlẹ̀ àwọn wa ní ta ni pé èmi ní ọmọ níta pé ta ni èmi àti rẹ̀ fẹ́ra tó bímọ fún mi rà nílé àti ẹni kò fẹ́ra tó bímọ fún mi ìwé tí mo sáà lọ pátápátá ni wọ́n ti ń sọ pé mo lọ mọ́ta tí ó pọ́sìbù kò jẹ́ kọ́ ọmọ tí mo níta ń lò fà tàbí kó jẹ́ pé ẹni tí ó bímọ jẹjẹrẹ pé kò ṣe ìyàn lásán òun ló fà á tí nìbí ní ẹlòmíì ìgbà tó wá rí bẹ́ẹ̀ kí ni mo lè ṣe ẹni tí obìnrin tí mò ń sọ rèé ó ti lọ márì ẹlòmíì tó ti lọ gbóyún yẹn fẹ́ lòmíì mi ì dédé láti dédé kù yìí lọ́gẹ̀ máa fẹ́ bẹ ẹ̀yin ọmọ nàìjíríà kí ẹ fún mi lámọ̀ràn lórí ẹ̀ tó láwọn èèyàn sọ pé kí n lọ kíléèmù ẹ̀ gígùn tẹ lọ sí rí wọn ní ó pọ́ sìkò jẹ́ kọ́mọ tó wà ń tàyẹn gangan òun ló fà tí mi ì fi láṣẹ̀ṣì láti márì obìnrin ní at the age of 33 years ó ní máa fẹ́ fi ọ̀rọ̀ lọ àwọn ọmọ nàìjíríà pé kán fún mi lámọ̀ràn lórí ẹ̀ ṣé kí n lọ kíléèmù ẹ̀ ni àbí n tí mo tiẹ̀ fẹ́ ṣe gan kò yé mi ṣó ni mo ṣe sọ fún ọmọ nàìjíríà pé kí wọ́n là mí lọ́yẹ̀ lórí ẹ̀ n tí mo bá lè ṣe tí ó lè fún mi ní pèsè torí báyìí wọ́n ti sú mi kò sí mi wà ní ìsìn àdúyọ̀ tá tiẹ̀ mi ò lẹ́nì kankan lọ́wọ́ tí mo ń létí gbogbo wọn kò sẹ́nẹ̀ kankan tiẹ̀ fẹ́ rí mi sójú pé ìdàgbé owó ti gbà fún mi pé mi àti ẹ máa fẹ́ rà àwọn ọdún ọ̀fẹ́ tí mò ń lọ ibi wọn rẹ kọ́ máa rí ni pé mo lọ́mọ níta pé pọ́sì kò jẹ́ ọmọ yẹn gangan ni ó fà tí mi fi láṣẹ̀ṣì láti fẹ́ ẹlòmíì so máa fẹ́ bẹ̀yàn ọmọ nàìjíríà kí ni kí n ṣe lórí àmọ́ yẹn ẹ̀yìn tí ẹ lọ́pọlọ ẹ̀yìn tí tẹ ní máa tòjú láti gbé nǹkan sí láti dàjẹ́sì pé nǹkan báyìí kò nǹkan báyìí kò má ṣe so.
1: Kálẹ́sà Mr. Lọ́yẹ́ ẹni tí ọlọ́run mọ̀ ní ìlú tí ọlọ́run mọ̀ ẹjọ́ sà ní ìdàdúráìsì àwọn èèyàn lórí nǹkan tó ń ṣẹlẹ̀ sí mínísà mo lost ìyàwó mi ní January mi dc ẹ̀dà ní January pọ̀ àwọn fámìlì rẹ̀ wọ́n ṣe dáadáa sí mi àwọn fámìlì rẹ̀ ò ṣe dáadáa sí mi láwọn ọkọ tí mo fẹ́ ṣe wọ́n wò pé ṣé kí n lọ fẹ́ ìyàwó mi àbí ìkejì jẹ kí ó pé ọdún kan kó tó di pé màá fẹ ìyàwó mi sà ẹjọ advice tí mo fẹ náà nìyẹn látọdọ àwọn ọmọ ènìyàn ẹjọ.
2: ẹ̀lọ́ ẹ̀ kalẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀yọ́ lè tẹ́ lọ́ọ̀bá ní kọ́ọ̀nù yóò kẹ́ ẹ kọ́kàn yóò kàn ń bẹ̀ ẹ sáré bá wa dá sí ní pápápá.
3: ẹ kú ètò
2: ẹ ṣe gan ni ma.
3: ó wà ó fẹ́ pọ̀.
2: Hello.
3: Ó fẹ́ pọ̀ lọ́wọ́ wa.
2: Lánìí ẹ̀ ń bírèkì ni. Lánìí ẹ̀ ń bírèkì ni.
3: Ṣé
2: ká sọ? À ń gbọ́ ń bírèkì ni à ń gbọ́. ń bírèkì ni.
4: Ẹ ká lẹ́nu sọ́lọ́ ẹ̀.
2: Ẹ ṣeun.
4: Kọ́lá Aláṣọ́kè ló kọ́ mi níta ọ̀gbọ́nbọ́lẹ̀ lọ́rin.
2: Ẹ ṣeun àáfàá.
4: Ṣẹ́rí ti bàbá ni ọkọ fẹ́ dá sí báyìí sọ́lọ́ ẹ̀ méjì ni ẹsẹ̀ ẹnìyẹn ṣe kádàrà bàbá yẹn kẹsẹ si yẹn ba se jogun ẹsẹ niyan ma jogun o kora yẹn ma jogun ẹmi gungun yọ wa repeater yẹn na lo wa ka hun na la awọn kan to se to yẹ ko se ni pe ko wa bi se bele da baba yẹn
2: to
4: abi ko wa awọn family won kan ko be won to te ba wo to se baba agbalagba yẹn o ni agbara o wa bi ti ko gan imo we bi su to bi me ni to fi si wa Kadin baba yin ba nbe laye to ba ye pa sagbalagba so mo o ba so ti won se tudu won amo won ti ti won de won leto lati fi iru nkan yen kan baba yin
2: wallahi
4: bi ko lo boya na kini yen fitness yen bi ko la baba yin e wo jojo baba yin tin ba isan yen tin ba gbele agbalagba jo si ni won mo fi aso se pilo ni o
2: be ni
4: bo ton a je ni tun etete gbo mu Ewe kini yes, uti wa wo wan ni ara. Ege be na ni eni te so last yen na ti jo mo. Ko no gbin aju ko wa eni to se ni. Because ko need ati mo wa oye kakaka ki nu aye ta wa yi. Awo do ka mo gba ju ko joko so kan ni o. Ka se dada la ara wa. Mr. Lawyer, o ni agbara ki o mo se dada la yi o. O ni agbara gan o. Ara ti o me ni ta n se da.
2: Eseun. 0916159101. Ile ka le o.
5: E kale o.
2: E seun lawole sun re.
5: E jo lati ara lopon ni.
2: Okay.
5: E jo Olorun ati jo le pe mu ni. Si gakia ni.
2: Wallahi.
5: Tori baba o baba mo birin yen se baba yen. Ti o ba de lo poro itariji ni ibi beri re. Ko lo le woli medogbon. Ko le se se. Toro se baba yen o se leta re.
2: A do question. Hello, Kaleo.
6: Oh, one.
2: Hey, Pastor Batunde.
6: To Kushelu.
2: A shagan, sir.
6: When you saw you,
2: Amio Lua, Amio,
6: and you,
2: Amy Christie.
6: Amodo, I need to know.
2: Amen.
6: Looking a quarter car off.
2: A shim.
6: The key, go woman in Jira told you what you are doing bound to the Dassito, and in the Rama John Kaluku.
2: Amio alone.
6: You see, you are doing that so you can buy a boy that would have been a sovereign key.
2: To. Bẹ́ẹ̀ni.
6: Kò ní ju tó ìdá bá ti gùn
2: ló máa ká. Bẹ́ẹ̀ni.
6: Wọ́n ti wọn bá ṣe wọ. Wọ́n ní bàbá ṣe ni bàbá dẹ̀ ṣe bi. Alábìnrin ò ní ṣe aláìbìnrin. Abìnrin dẹ̀ ní ṣe aláìbìnrin. Ohun tó jù bá ṣe. A béèrè. Ohun tẹ́rù náà bá dẹ̀ ti tẹ́rù náà bá ṣe. Òjò náà a béèrè. Tó gbogbo ohunkóhun tó ìdá bá ti gùn ló máa ká. Ò bá ṣe. Ẹ̀sán ti kí. Ìmákan ọmọbìnrin yẹn kò lọ kòròtòrò fún ìdáríjì tó bá jẹ bẹẹ ó ti di ègún sí ìran yẹn ó dẹ ṣe máa lọ nìyẹn tẹ ẹni tó ní owó wọrin ọgbóyọ lòun fẹyìn kan
2: lórí pé kò wá gboyún
6: bẹẹni kò ríyàwó mi ìfẹ àbí ọmọ ni kò ń lọ gbàbí nǹkan
2: kan bẹẹ yẹn ṣá kò ríyàwó mi ìfẹ wọn wá ní pé gbàbí tó ti lọ gbàdúrà àwọn ló lọ ọmọ ńta kó lọ gbọmọ rẹ sí ń bẹ ńta ó lẹni yìí sì lélẹyìí ó ti gbóyìn yìí ó ti gbé fẹẹ lómiì ó ti lọ wà nílé ọkọ tó ti jẹ pé ilé ọkọ mi ló bímọ yìí sí.
6: Ṣẹ́rí Mc Kodak
2: kì í
6: ṣọmọ lókè o.
2: Tọ́.
6: Obìnrin yẹn gangan ni kò lọ wá ojú ẹ̀. Tó bá ti rí ojú tọmọ kékeré ni wá ìfẹ́ kílì mọ́ ọmọ obìnrin yẹn ló máa jẹ́ wọn ọ̀nà ṣe máa sọ pé obìnrin ló mẹ́rin tó bímọ
2: fún. Bẹ́ẹ̀ni òdodo ọ̀rọ̀.
6: Tó bá lọ́wọ́ ọmọbìnrin láti lọ́ọ́ wá ojú ẹ̀ àti kó ní ìyàwó lọ́dẹ̀ẹ̀dẹ̀ àfẹ́rí bá sọ̀rọ̀. Ẹlẹ́kẹta mi mọ̀mọ́ ṣe sọ.
2: Ẹlẹ́kẹta ni arákùnrin tí wọ́n pe ìyàwó àwọn ṣẹ̀ṣẹ̀ kú ní January ni pé ṣùgbọ́n àwọn fámìlì ìyàwó àwọn ò ṣe dáadáa pẹ̀lú àwọn. Wọ́n ní ìgbà wo ni àwọn lè fẹ́ ìyàwó míì àbí káwọn oníṣòro káwọn òjò tó bí ọdún kan.
6: Ní kò ṣì ní sùúrù.
2: Kò òjò tó bí ọdún kan.
6: Ọ̀dà. Kò sígbà náà tó wọn ní padà fẹ́ ìyàwó.
2: Bẹ́ẹ̀ni.
6: Èso tó sì nínú nílẹ̀ yìí.
2: Ǹda.
6: Ẹ ká ti gùn fẹ́ sinà kí sóyìn ẹnu kúlẹ̀ kó kúrò ńlẹ̀ dáadáa.
2: Alright.
6: Tó bá ti kúrò ńlẹ̀ dáadáa. Wọ́n wá ṣe dáadáa sí o. Wọ́n ṣe dáadáa sí o.
2: Yóò padà fẹ́ ìyàwó mi náà ni.
6: Wọ́n ṣe pàpà máa padà máa rìn.
2: Bẹ́ẹ̀ni.
6: So ẹ̀kọ́ gbóná.
2: Ó fẹ́ sòrò.
6: Wọ́n ti ṣe sòrò náà.
2: Ẹ ṣeun.
6: Màá bẹ́ tó bọ̀.
2: Ẹ ṣeun bàbá. Ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
7: Sàbàlẹ́kùn
2: ọlọ́run.
7: Wàlẹ́kùn Aro ni mi o.
2: Ami afa.
7: Mo ki ko la lasoke.
2: Ẹni dààmú o. Ẹ jẹ́ a ṣe pápá àpò tó yẹ kókó wa.
7: Fẹ́ẹ́ rí eléyìí tí mo fẹ́ dá sí.
8: ele ti adura o ai gogo kan te ba mo to ba ta bule ba mo si laye
2: kumurazi
8: ele kumurazi to ba je pe daga na ni ba mo si ele kumurazi so e sanu ke o lara omo ye e to se fun baba to e san je na lu ke ba mo to ki je pe boya adi ai baba se kankan fun ṣugbọn kan to se fun baba na lu gba
2: to kọlọrun ṣaun
8: ọlọrun ko si ju aliwo
2: amen
8: adura gba
2: amen o aduko eṣeun elu e kale o elu e kale oda eje ndapa bi kin tun gbo n tawon na mu wa
9: ri o e kale o mo ki gbogbo le oruko temi ni Mr. Rashid lati oku erin oloruko egbon mi Alhaji Bashir mo ki yin gan new series yes mo ki ya sukura mo ki Mr. Kola Alasoke mo ke baba kokoro adua gugu patapata ni mo esan loke o won ni obi lo je eso ajara omo leyin kan ina ni gugu iwa to bi ba wu laye ko ma mo pe esan le ke lori omo e esan ko o mo tun esan ko ki se pe o esan loke o so mo se ri niyan e ku eto e ka lele kan si oruko temi ni Mr. Rashid latoko e se ri baba to so pe awon je se ku ni January e pele e ku amumara e pele olodun do ti yin e je ko se die si se ti gbo e ni suru se ti gbo se ra mo le bi yawo yen fi won le e tori boyan le mo wo pe boya e la moju to gbadin kankan lo je ki yawo yin ki se be asiko yawo yin lo to e fi won le je ko se die si to ba se n to bi odun kan se ti gbo olohun o se yawo to de yi to ba yin kale to mo yin lowo olohun se fun yin pepele e ku eto
2: elu e kale
10: elu oloye
2: e ma mi e kale
10: omo odunu
2: e se won e kale
10: ọlọ wa pẹlú
2: yìí àmì àmì ọlọrun àmì
10: wọn ti lọ dákun fẹ kó tútọ lọwọ àwọn èèyàn pẹlú ìyá lèmi tó kú
2: ẹkọ ọrọ yìí
10: lọpọ tẹ sí ní lẹsà wà báyìí wọn tráì ò
2: èyí tó
10: àkókò ṣáà láti ìpínlẹ ọgbà bá ò pé ọlọrun bá kà ń pọ kẹgbẹ ní
2: mọ̀
10: ṣáà kọ́lá aláṣọ kàràkàrà gbogbo yìí ọmọ náà ló ti ṣe èrè gbogbo náà bẹ́ẹ̀ àwọn obìnrin fẹ kọ́ dọ̀rọ̀ ajé ọ̀rọ̀ kan pẹ̀lú ìyá tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ lálẹ́
2: yìí
10: ìjà ṣe dáadáa ẹ̀sán ń bẹ́ẹ̀ fa
2: wàláì
10: ẹ̀sán wà gbogbo tó mìíràn ti ló fẹ́ ìlérí ọmọ rẹ̀ ẹ̀sán ló dé kó gba kádàrà tó wà lọ bẹ bàbá àbí tó pẹ̀lú pé kó ṣe bàárà fúnra kó dáná fún àwọn aláàbà fẹ́ bá mi ṣe sára fún bàbá òun ṣe fúnra ò lè mọ̀ sọ fún oúnjẹ àti ọkàn fẹ́ rántí wọn ni
2: ṣèkó
10: ṣòro sọ ọlọ́yẹ
2: bẹ́ẹ̀
10: ni lójú àbí ń yàtọ̀ fájá ní ìdájí ẹnu wọn kó dáná àti inú kìí kó dáná bàbá kó pa láàbà kan bá àti gbàdú àdúrà fún bàbá ọlọ́run gbàdúrà wa bàbá tó níyàwó òun ṣẹ̀ṣẹ̀ kú ó kú lọ́jú sẹ́ẹ̀rí ọlọ́run kò sẹ́ẹ̀ sí àwọn èrò kù yóò kọ́kọ́ dààmú
2: àwọn
10: wá rẹ̀ lágbára ọlọ́run kó gbèsè rù kójú pọ̀tun kan kó tó lè jẹ́ kó àfa pọ̀ tí ó sì máa fọ kó pọ̀ bẹ sínú àkóso sí kọ́mọ wọ́n bẹ̀rẹ̀ kí ni o wọ́n lè fẹ́ sọ̀rọ̀ àti pàpà títí àwọn kójú pọ̀tun kan ọlọ́wà pẹ̀lú ẹ̀ lágbára
2: ọlọ́run
10: gbogbo yẹn ní fọ ẹni gbọ́mọ sí
2: ẹ
10: wà nílò ìyá apálágbá ọlọ́run bó léwà ti bẹ́ ọlọ́run jẹ́ pàṣẹ wọn náà ṣe tí wà lágbára
2: ọlọ́run
10: yóò ṣàṣeyọrí lágbára àti
2: Ese ori ile na la ma gba kin tatare lori awon ile ti won so yi ka tu fenu e na ko bi kan ka to ma te waju alakoko ni ti arabirin ti won lo su sinu fila baba to gbe sinu aso ti baba si gbo anu le pele ti baba baba baba o si mo ah oro yi wa pada tun wa beyin yo to e ti gbo gbo nta won eyan ni ku won o se pe ko si nteyan ba fojo si arun o bere nterun ba si ojo o bere to na lo ti bere yo so won ni arabirin yo lo ka won na lo si sara ki won toro darije lowo olohun ko olohun o ya fi won o je bi si jara ta pa be onu to arakunrin ti won ku won lo la won lo mo nta won ni iya obin omo ko ni o iyawo yen gan le wa lohun lese be ba ti be to ba ti gbo won ni gbogbo oro to ku won ni yo lojutu won le na gbo yi won ni iyawo le wa lo ke si omo le fe wa lo iyawo gan eyin ati e loro won le si wa lo okan nu lodindi to imi to tun da be arakunrin ti won ni pe awon fe igba oni ka won fe yawo mi pe yawo ese ku ni January ni oda awon yan ni ke ni suru kejo to bi odun kan bi leyin ba podo kan ti yawo yin salai si e le wa gbe yawo mi si le pe sugbon eyin o so pe te ba re en to wun yin ke mo konu si o le konu si o ke to gbe yawo le ejo podo kan ti yawo yin ti papoda ke to gbe gbe se ru e eseun o wa ta ke lo wa gbugbu awon ta je se ti patapata a gbe en te do ti wa lori Facebook e se o te ba wa a share adupe eseun en tori WhatsApp te je ki ai be no tun gbe te n fa won yan mo na lo tori be adupe ese o gbo yin ti e call wole ateyin ti e send me message gbo yin patapata la dupe fun oju oni tin e mo mo se lase olorun be ti wa darun moju ki tenikan o le da ti yin o da tiran tiran lase olorun ba e ni maburo e ni mo banuje lase olorun o pataki lowo rector ta to se to loni baba tunde aziz olo e wa nruko ti temi mc coded atun ba coded omo to pe ntabi street light omo to pe ntabi opo na ma ta ti won bi ta to tun tun ra ebi omo se paro ni mi emi lo ma san loni oro leta to gun oro de asese gbo oro tin ku girigiri bi ojo ba ti n wole lo sun ani lalaregun ani lalariwere oko kan laji oran yo lasun o daro
11: Ah, la wole sun la bala so sita
12: elo e kale o oruko mi ne ni tolomo mo fe so sita ni o
11: se eni to ba dake tara re ba dake ni
13: wa ya nkan to su mi iku o se ku fun mi ni pe ko iku o mu fun mi ni lati ni ki n ri ka je
14: mi o ma boju ogun laye o ba ma di mura sile
11: mo dake wa fi ronu para re
15: ejo kini ejo wa n ste bi mi pe awon mo to bi fun mi gan iku ira ti n wa
11: gbiyanju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dedede lawole sun pelu abala so sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo segun Tuesday ati ojo bo Thursday
16: e kale o eto yin le a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
11: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba iponju teda wa ninu itojuko lawole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magbo ni
17: Ikanni to jale jako to tan kari aye
18: gbogbo ani gboro ti mo ki lo ngabun
19: aspapa o mo pope oni moji igba ti gbangba to wa degun gedere
17: ayo ati idunu yin lo je wa logun
19: pelu
17: Diamond FM igbadun ti o lopin ni
19: after working kiloku igbadun loku ta wa je
17: Ani ninu ohun gbogbo aye ope tun yo
19: se Olorun owo ju mi je
17: awon ti wa ni o Diamond FM ikanni alayo ni wa

0: 88.7 FM.
1: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yin yàn láàyò.
2: Àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akínyìn
1: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: The time.